0: ìwé òwe orí ìkẹtàlá ọlọgún ọmọ gba ẹkọ bàbá rẹ ṣùgbọn ẹlẹgàn kò gbọ ìbáwí ènìyàn yóò jẹ rere nípa èrè ẹnu rẹ ṣùgbọn ìfẹ ọkàn àwọn olùrè kọjá ní ìwà agbára ẹni tí ó pa ẹnu rẹ mọ ó pa ẹmí rẹ mọ ṣùgbọn ẹni tí ó ṣí ète rẹ púpọ yóò ní ìparun ọkàn ọlẹ ń fẹ kò sì rí nǹkan ṣùgbọn ọkàn àwọn alápọn ni a mú sanra olódodo kórira ìtàn ṣùgbọn ènìyàn búburú mú níhu ìwà ìríra òun ìtìjú òdodo pa dúró ṣinṣin lé ọ̀nà mọ́ ṣùgbọ́n ìwà búburú ní mú ní ṣubú sínú ẹ̀ṣẹ̀ ẹnìkan wà tí ó ń fi ara rẹ̀ ṣe ọlọ́rọ̀ ṣùgbọ́n kò ní nǹkan ẹnìkan wà tí ó ń fi ara rẹ̀ ṣe tálákà ṣùgbọ́n ó lé ọ̀rọ̀ púpọ̀ ìràpadà ẹ̀mí ènìyàn lé ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n olùpọ́njú kò kíyèsí ìbáwí ìmọ́lẹ̀ olódodo ń fi ayọ̀ jó ṣùgbọ́n fìtílẹ̀ ènìyàn búburú ni a ó pa nípa kìkì ìgbéraga ni ìjà ti wá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí a fi ìmọ̀ hàn lé ọgbọ́n wà ọ̀rọ̀ tí a fi ìwà asán ni yóò fà sẹ́yìn ṣùgbọ́n ẹni tó fi iṣẹ́ ọwọ́ kójọ ni yóò máa pọ̀ sí ìrètí pípẹ́ mú ọkàn ṣàìsàn ṣùgbọ́n nígbà tí ìfẹ́ bá dé igi iyè ni ẹnìkan tí ó bá gan ọ̀rọ̀ náà ni a ó parun ṣùgbọ́n ẹni tí ó bẹ̀rù òfin náà ni a ó san padà fún òfin ọlọgbọ́n ni orísun iyè láti kúrò nínú okùn ikú òye rere fi ojú rere fún ni ṣùgbọ́n ọ̀nà àwọn olùrè kọjá ṣòro gbogbo amòye ènìyàn ní fi ìmọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n a ṣe wèrè tan wèrè rẹ̀ kálẹ̀ oníṣẹ́ búburú bọ́ sínú ìpọ́njú ṣùgbọ́n olóòótọ́ ikọ̀ mú ìlera wá òṣì àti ìtìjú ni fún ẹni tí ó kọ ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tó bá fetí sí ìbáwí ni a bù ọlá fún ìfẹ́ tí a mú ṣẹ́dùn mọ́ ọkàn ṣùgbọ́n ìríra ni fún aṣiwèrè láti kúrò nínú ibi ẹni tí ó ń bá ọlọgbọ́n rìn yóò gbọ́n ṣùgbọ́n ẹgbẹ́ àwọn aṣiwèrè ni yóò ṣègbé ibi ń lépa àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n fún àwọn olódodo rere ni a ó máa fi san án ènìyàn rere fi ogún sílẹ̀ fún àwọn ọmọ ọmọ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ ni a ó tòjọ fún olódodo oúnjẹ púpọ̀ ni ó wà ní ilẹ̀ titun àwọn tálákà ṣùgbọ́n àwọn kan wà tí a ń parun nítorí àìní ìdájọ́ ẹni tí ó bá fa ọwọ́ pàṣán sẹ́yìn ó kórira ọmọ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fẹ́ a máa tètè ná olódodo jẹ tó ìtẹ́rùn ọkàn rẹ̀ ṣùgbọ́n inú àwọn ènìyàn búburú ni yóò ṣe aláìní.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹjẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa. Nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá képe yín ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀yìn wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képe yín ìgbàlà Ọlọ́run àti orí ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀yìn wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀yìn wípé bí wọ́n ti ń képe yín tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 lati ese ikefa si ese ikejo iwe Isaiah orikerin le logota lati ese kefa si ikejo gbogbo asi dabi ohun aimo gbogbo ododo wa dabi akisa elegbin gbogbo asi re bi ewe asedede wa si mu wa kuro bi afefe ko se ni tin pe oruko re ti o nru ara re soke lati di omu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori asedede wa sugbon nisisiyi olowa iwo ni baba wa awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanje wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oroko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa esun ti afikan awon omo Israeli ni wipe won ko kepe oruko Olowa won ko gbadura be ni won ko ru ara won soke lati di ileri Olorun mu awon to je jamba tabi ese on ti o won lewo ni wipe won ko mo bi ati gbadura won ko mo bi ati di ileri Olorun mu won ko mo bi ati ru ara won soke ati lati wa siwaju ite anu Olorun aile gbadura yi ni o fa idena popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni ite siwaju ki si ni on ti woli asan so fun awi pe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri Olorun mu o so fun ani ese kefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin o so wi pe gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe eyi ni an so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aisedede ti o wa ni igbese aye won

ayé wa ẹṣẹ wọnyi kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí ọlọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láàyè láti rú ara wa sókè láti lè képe orúkọ Olúwa, kí Olúwa kí ó ba lè gbọ́ àdúrà wa. Nítorí bẹ́ẹ̀, ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí a kàn wọ́n sílẹ̀, kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú Ọlọ́run. Nínú orin Dáfídì orí kẹrìnléníàádọ́rin ẹsẹ ìkejìdínlógún, ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn. Àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀. Nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, ó máa mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa. Bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa, yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí Olúwa. Nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi, ọkàn tí ó ń bẹ̀rù níwájú Ọlọ́run, ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléèrí aláìṣòótọ́ níwájú Ọlọ́run, kò lè ní ìgboyà láti gbàdúrà sí Ọlọ́run ní àkókò kan náà. Èyí ni olórin Dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa, bí àwa bá mọ̀ wípé a ní àìṣe déédé, a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti Ọlọ́run. Wo ìwé wòlíì Isaiah tí a ń kà tẹ́lẹ̀ láti orí 111. Ìwé wòlíì Isaiah orí 111 láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedéédé yín lè ó yàn yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì í jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ire kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké. Ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀, ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ́ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ́ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́ọ́wọ́ sí ọkàn wa, tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. Bí o bá jẹ́ ẹni tí ó ń tẹ́tí léko, tí o ń gbọ́ àwọn ìròyìn ní àyíká wa láti inú ẹ̀rọ rédíò, a máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ó ti fa àìsàn kògbóògùn wá sí ìlú wa àti wá sí orílẹ̀-èdè wa yìí. Èyí ni àwọn oníṣègùn òyìnbó tí wọ́n fi ń ké tantan sí àwọn ènìyàn ní àkókò yìí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti di nǹkan tí ó fa àìsàn kògbóògùn sínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀. Bí o bá sì jẹ́ ẹni tó ń tẹ̀síwájú nínú àìsàn bẹ́ẹ̀, mọ̀ wípé àwọn jàǹbá, àwọn ìṣe púpọ̀ ni ó rọgbà yí ọ ká. Àìsàn kògbóògùn kò sì jìnà sí ọ. Ó ń sọ nípa ìwà ìkà. Bí a bá ní ìwà ìkà, èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé wa. Yálà a ń ṣe ìkà sí ọmọ tí ó ń bá wa gbénú ilé, àbí aya tí ó ń bá wa gbénú ilé, àbí ọkọ tí ó gbà wá sọ́dọ̀, àbí àwọn aládùúgbò wa lè a ń ṣe ìkà sí. Ó jẹ́ ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ojúkòkòrò wípé ohunkóhun tí a ní kò tẹ́ wa lọ́rùn. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú tàbí àrán kan, tàbí ìlara, tàbí ìpànìyàn bí àwọn tí ń ṣẹ́yún, tàbí bí àwọn tí ó ń lo

0: Jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ, wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákálá kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sí òkè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá súnmọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìjì àṣẹ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orí Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí, ṣùgbọ́n bí ó ṣe tiwa ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sá kúrò lẹ́yìn rẹ, bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébùú Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, nítorí náà lè àwa kì í ó bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí i ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀ ayé yọ, Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni saamu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o nso wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o nso fun a wipe ko si enikeni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o nsele ninu aye o nso wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin Olorun le emi ati ni otito awon ti won ni Olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi Oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu Olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni Jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko ni David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokunso ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi pe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi ti o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye n le wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo si bi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo laye wa sibe sibe idani loju ni wo pe odo nla kan wa sisun yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisun yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun be le arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin ja fara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin ta fani awon ti won fe se o ni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni bi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko seko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba ayeraye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebi abo fun wa won ni o fohun re aye.

Wọ́n sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ni, èyí tí wọ́n sọ̀rọ̀, èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbà wọ́n. Bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn. Àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn. Síbẹ̀síbẹ̀, pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n, èṣù ń bá wọn, ó ń pa wọ́n. Àwọn tí ò pa tápátápátá, ó pa wọ́n ní àparọ̀, wọn ò jẹ́ ní ayé, wọn ò jẹ́ ní ọrún. Ìgbà téèyàn bá lo ọdún márùn-ún ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé, yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì. Ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn, tí ò sì lè tọ́jú wọn, tó sì ń káàkiri. Ẹ̀sìn yìí náà ni ó ń gbé bíbélì káàkiri, kò mọ ojú bíbélì, ó sorí bíbélì kodò. Ààbò tí ó wà fún wa, odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa, kò mọ nípa rẹ̀. Jésù Kristì tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ, kò mọ nípa rẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà ìrere, àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí Ọlọ́run, tí a sọ wípé kójọ a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, sì kọ́ sílẹ̀. Bí a bá ń ṣe bẹ́ẹ̀, àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀. Wọ́n ti ẹ̀ sọ wá lórúkọ, wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀ṣẹ̀ ń ṣe wọ́n, ìyá sì ń jẹ wọ́n. Ṣùgbọ́n ìwọ tó gbọ́n, ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run, ó sì ń fẹ́ ààbò rẹ̀, bó ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ, bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run tó ń dájú lórí rẹ. Ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀, pé a jẹ́ olóríire Ọlọ́run Jákọ́bù. Ta ni Ọlọ́run Jákọ́bù? Ìgbà tí Jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tá ni, lọ́wọ́ Ísáù, ni Ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ, ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀, tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni. Ni Ọlọ́run wa bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀. Ọlọ́run Jákọ́bù nìyẹn. Nígbà tí ó dé ọ̀dọ̀ Lábánì, gbogbo ìyà tí Lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí Lábánì fẹ́ ṣe fún Ọlọ́run gbà á. Nígbà tí Ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ Lábánì, ni Lábánì tún fẹ́ ṣe èkà. Ó fẹ́ dọdẹ rẹ̀, ó sì fẹ́ le kí ó sì bá a jà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún sọ fún Lábánì pé Jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun, nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án. Nígbà tí Jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ, ni ó ránṣẹ́ sí Ésáù wípé mo ń bọ̀, kí ó sì gba àwọn ọrẹ. Ni Ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun, pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀. Ni Jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ààbò rẹ̀, ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́. Èyí ni Ọlọ́run tí ó dáàbò bo Jákọ́bù. A sì wá sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà, bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀, tí o fi Olúwa ṣe olùgbàlà rẹ, tí o sì fi Ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ, wípé Ọlọ́run Jákọ́bù yóò jẹ́ ààbò rẹ. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa, irú aporo ní ayé. Ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Èwo ni òpin ayé? Ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé. Ìgbà tí Jésù wà ní ayé, a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú Nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jésù nínú ara, kò rìn dé ìletò rẹ, kò sì rìn dé ìlú rẹ, ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe, ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ. O ti gbọ́rọ̀ Jésù, àti fi ìrere, àti fi hàn ọ́. Èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà, níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe. Àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ, àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ, ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé. Ó ṣe ọrun oyin ìjà ni à ń pè bẹ́ẹ̀, ó sì ṣe ọkọ̀ oyin ìjà náà nìyẹn. Ó ṣe sí méjì, ó ké sí méjì, ó fi kẹ̀kẹ́ ogun, ó fi jóná. Ẹ̀dúró jẹ́ àwa tí a ń sá káàkiri, ó sọ fún

ẹjẹ́ rẹ̀ ni a ti sa ni a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀. Képe kí ó lè gbà ọ́, kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Képe Olúwa yóò sì gbà ọ́. Jẹ́ kí a ṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́, nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n à ń bẹ̀ ọ́, bí a ti ṣe olóríire tó, tí o sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rá ní padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ìríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ ọ́ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá képè ọ́, fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa.
apa ayeraye ti o so fun wa wipe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu. O sa ti so fun wa wipe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wipe arun karun ki o sun ma go wa nitori wipe ati fi olorun ayeraye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wipe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n jelerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan won yi ni oruko Jesu. Tu awon de sile mu awon alaisan laada ase be owe pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan eni kokan wa ki o mu si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: gbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí i, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá, wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn, èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi ò mọ kí ni mo ṣe. Bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kún kún mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò sí ibi tán lọ tí mi ò bá wọn lọ, ìpàgọ́ mo débẹ̀. Bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ tún wọ, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ni gbogbo akátún kọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni kátún lọ, kò sí ibi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, bíbélì tí mo ti kà, bọ́ ń sọ pé ìpàdé ojúlé wà bá mi bẹ̀. Bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀, kò sí nǹkan tí mi ò tíì ṣetán. Ṣùgbọ́n bí nǹkan ti náà ló ṣe rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n ti ẹ̀ní ká wá sí ilé ìwòsàn, síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, ó pẹ́ tí mo ti ń gbìyànjú. Àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí, bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì, wọn ò jẹ́ ká tèmi, mi ò mọ kí ni mo ṣe o. Bóyá Ọlọ́run ti yàn mọ́ mi wípé mi ò ní ìgbàlà, bóyá Ọlọ́run ti yàn mọ́ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi. Síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́. Kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára, kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀, mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé Ọlọ́run, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere nípa wa. Wò mí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn rẹ, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run ń ro èrò àlàáfíà nípa rẹ, mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún Ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí? Ó yẹ kí a lè nírètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí í ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kì í ṣe ké, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kínní, orí kẹta. Samueli kínní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀. ó sì ṣí ilẹ̀kùn ilé olúwa. Samuel sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samuel, ó sì wí pé Samuel ọmọ mi. Òun sì dáhùn wí pé èmi nì í. Ó sì wí pé kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́ má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samuel sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Ó sì wí pé, Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọ yìí tí ó ti kà á tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó rí wípé Ọlọ́run sọ fún Samuel wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run, kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samuel, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samuel sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀, èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní ogójì ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ̀jẹ̀ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dára lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí, bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́, dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni, ohun tó bá fẹ́ ṣe kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni a ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ wípé Olúwa ni, ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pọ̀dà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn, bóyá ó láàlá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa o, ò gbàdúrà tó o, ò rìn bí ó ṣe yẹ níwájú mi, nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú Ọlọ́run kí ó má bàa jálù ọ, ìtì bá fìdí láàárọ̀ kùtùkùtù, kí ó bẹ̀ẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run dáríjì mi o, Ọlọ́run ṣàánú fún mi o, Ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn o, Ọlọ́run ṣàánú fún mi o, màá ní ìtara o, màá ka Bíbélì, màá máa gbàdúrà, màá máa wá ojú rẹ, ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe, má jẹ́ kí ìdájọ́ Ọlọ́run má jẹ́ kí ó ṣubúlù mi o. Èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ dáadáa náà ni, nítorí pé gbogbo nǹkan tí mo lè ṣe mo ti gbìyànjú tó, nítorí pé bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá, mo sàn ju lágbájá lọ. Bí Ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tíì tó, wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀, Olúwa ni, jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀, nítorí mi ò mọ kíni kí n tún ṣe. Tàbí ẹlòmíràn, bóyá ó jẹ́ apẹ̀yìndà, bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀, bóyá ẹ̀ṣẹ̀ ló wá láì múra sílẹ̀, láì rò tẹ́lẹ̀, ó sì ṣubú nípa ìkíyèsára, a sì dá a dúró kúrò nínú iṣẹ́ Ọlọ́run wípé arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá, nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá ojú Ọlọ́run, kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà, kí a bá lè pé ọ padà. Èyí tí ìbá fi gbàdúrà á ní ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi, wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn, wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí Deeper Life ni. Mo mọ nǹkan tán ní lọ́kàn, mo mọ̀ pé wọn ò fẹ́ kí n wà, wọn ò fẹ́ kí tèmi dà, wọ́n fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn. Mo sì fẹ́ràn Deeper Life yìí o, mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní, wọ́n ní kí n máa lọ, wọn Ọlọ́run pápá ò fẹ́ mi. Bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ Ọlọ́run lọ́rùn, bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run, bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run, bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni. Èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún yín pé kí ó lọ gbàdúrà, èyí tí ìbá lọ gbàdúrà, a ma bohun a ma so pe olorun o le gbadura awon mo eyin ni eli nse ti o wi pe oluwa ni ye ki o se yi ti o dara le oju re ohun ti mo so pon ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju wi pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo Genesis ori ogbon Genesis ori ogbon lati ese ikini nigbati Rachel ri pe ohun ko bimo fun Jacob Rachel se ilara arabirin re o si wi fun Jacob pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re Jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ile esin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bibeli sile gbogbo eti mo tin gbadura ti mo n wa si church lemo lemo ti mo n wa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi bibeli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo ko o se temi e ti aba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun dabi eni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi a ba ni igbagbo a o ri pe igbagbo yo ma korin didun ni ogonjo oru se o ranti sila o paul bi won tin korin be ni a ri pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wahala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe igbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o sese ke ma pojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni oruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni we pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o tile je wi pe awon igana Jericho won duro sibe igbagbo a ma yi odi Jericho ka lekini bi odi Jericho ba wo a tun yi ka lekeji bi odi Jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi Jericho ka ni ojo karun a tun yi odi Jericho ka ni ojo kefa yo tun yi odi Jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o tile ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi Jericho ka ni ojo keje mo n so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi Jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo n so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le dabi eni wi pe ikun kanlekun síbẹ̀ síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa iyì àìnípẹ̀kun. Ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ. Ṣé o mọ̀ wípé Gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju Dáfídì lọ? Ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu Dáfídì wípé òun ó ṣẹ́gun. Ìgbàgbọ́ ní máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun. Mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa. Mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù. Ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle, ọ̀rọ̀ ìrètí, ọ̀rọ̀ ìdákọ̀rọ̀. Bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù, ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá. Nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí Ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn, bí a tilẹ̀ ní àjálù, bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bàbá wípé a kì yóò kú, yíyè ni a ó yè. Wo orin Dáfídì 118. Orin Dáfídì 118, 1:1. Orin Dáfídì 1:1. Bí a bá wo orin Dáfídì yìí ní orí 118 tí a wò láti ẹsẹ 15, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeé ṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ wípé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun. Ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà, mo jẹ́ ti Ọlọ́run, ara mi ti kú ni, tààyè ni, ó jẹ́ ti Ọlọ́run. Nítorí mo ti ẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi, nítorí pé iṣẹ́ Ọlọ́run ṣì wà, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà. Nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú ilé ìwòsàn, bí a tilẹ̀ ń dẹ̀rùbá láàrin ẹbí, bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú àlá, bí a tilẹ̀ ń dẹ̀rùbá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, yóò máa wí pé rárá kò sí ikú. Nítorí pé èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn, kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ Olúwa. Wo ọkùnrin kan, ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbo ogun ọ̀run àpáàdì ni wọ́n dó tì í. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́, ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n run lọ́jọ́ kan ṣoṣo. Àgọ́ ara rẹ̀ pàápàá, ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé ọmọ, ó pàdánù ọmọ, ó pàdánù dúkìá, ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bí o bá wo Jóòbù 19 láti ẹsẹ̀ kínní, nígbà náà ni Jóòbù dáhùn, ó sì wí pé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́, tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá. Wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́. Ní ẹsẹ̀ 7, kíyèsí, èmi ń kígbe pé ọwọ́ ńlá, ọwọ́ alágbára, ṣùgbọ́n a kò gbọ́ ti èmi. Mo kígbe sókè, bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́. Ẹsẹ̀ 9, ó sì bọ́ ògo mi, ó sì ṣí adé kúrò lé orí mi. Ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá, ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀. Ní ẹsẹ̀ 11, ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi. Ó sì ká mi sí, ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, àwọn àjọbí mi fà sẹ́yìn. Àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi. Àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì. Èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn. Mo pe ìránṣẹ́ mi, òun kò dá mi lóhùn. Mo fi ẹnu mi bẹ̀ẹ́, èmi sì ṣú aya mi. Àti òórùn mi sì ṣú àwọn ọmọ inú ìyá mi. Àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sín. Mo dìde, wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi. Ẹsẹ̀ ìkọkàndínlógún, gbogbo àwọn ọ̀rẹ́ ìdí, gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi. Àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi. Wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí, ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi. Ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀, àwọn ará ilé kọ̀ mí sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi. Mo pàdánù dúkìá, mo pàdánù nǹkan púpọ̀. Àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi, wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́. Ṣé kò ní ìrètí mọ́? Ṣé kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́? Ṣé kò gbàgbọ́ pé nǹkan yóò yí padà? Wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ 25 àti èmi. Èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀, ó ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ ọmọ ti kú, ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ àwọn ọ̀rẹ́, àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀, ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè. Àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi, tí a ti ké kúrò bí irú èyí àti láìní ẹran ara mi lé èmi ò rí Ọlọ́run. Ẹni tí èmi ò rí fún ara mi, tí ojú mi ó sì wò, kì í ṣe ti ẹlòmíràn. Ọkàn mi sì dákú nínú mi. Bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ, ó ń sọ wípé òun ní ìrètí nínú Ọlọ́run. Ó mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ, wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro, nítòótọ́ ni òun ti ní àwọn ìdààmú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ. Ṣé ìwọ mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ? Ṣé o mọ̀ wípé Jésù ti kú fún ọ? Ṣé o mọ̀ wípé àwọn ìlérí Ọlọ́run jẹ́ tirẹ? Ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run ni? Èéṣe tó fi lè gbàdúrà? Èéṣe tí o lè kígbe pé Ọlọ́run? Èéṣe tí o fi ń bọ́hùn? Èéṣe tí o fi ń ráhùn? Èéṣe tí o fi ń sọ̀rètí nù? Èéṣe tí o fi ń sọ̀rọ̀ bí ẹni wípé Ọlọ́run wa kò sí láàyè mọ́? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè sọ̀rọ̀ sí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè mú ìlérí Ọlọ́run kí ó sì dúró ṣinṣin lórí ìlérí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè ṣe bí ti Ṣedrake, Mesake àti Abednego nínú iná? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè dúró ṣinṣin gẹ́gẹ́ bí ti Dánielì? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa ké pe Olúwa? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa sọ nípa ìyè nígbà tí àwọn tí ó wà ní àrọ́wọ́tọ̀ rẹ tí wọ́n sọ nípa ikú? Ṣé ìwọ náà ò lè dìde kí o sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ? Bí o bá mọ̀ wípé Jésù ṣì wà láàyè, bí o bá mọ̀ wípé Ọlọ́run wa wà láàyè, bí o bá mọ̀ wípé ìlérí Ọlọ́run kì í tà sí, bí o bá mọ̀ wípé Ọlọ́run jẹ́ tiwa, ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí, kí o gbàdúrà, kí o sọ wípé èmi mọ̀ wípé olùgbàlà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé olùṣọ́ àgùntàn mi ń bẹ, àti pé ìlérí rẹ̀ kì í yẹ. Èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi. Ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Bí o bá tí ní ìgbàlà, má ṣe sọ̀rètí nù, képe Olúwa. Bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé, má ṣe sọ̀rètí nù, képe Olúwa. Bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀yímọ̀ fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ìsọdimímọ̀ kò tí ì jẹ́ tirẹ, má ṣe sọ̀rètí nù, dìde kí o képe Olúwa. Bí o bá ti wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run, bí o kò bá tí ní, ó yẹ kí o ní ìrètí nínú Ọlọ́run. Má ṣe sọ̀rètí nù, dìde kí o képe Olúwa. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù, ó yẹ kí o dìde kí o képe Olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ, èmi wípé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ, ó wà láàyè síbẹ̀. Èmi mọ̀ wípé àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, emi mo wi pe oju rere olorun o nbe sibe emi mo wi pe ireti wa ninu olorun ati awon eleri re ki ye wi pe emi o gbadura emi o kepe oluwa mo si mo wi pe olorun yo gbo ide ki o kepe oluwa ba olorun so ye ki olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tuuto o si ni ireti ninu olorun kepe oluwa kepe oluwa kepe oluwa o daju wo pe yo dahun adura re yo gba okun re la yo wo osan yo da sile yo si pese fun ni kikun ninu oro ogo re
1: Iwe owe ori ikerinla olukuluku ologun obirin ni ko ile re sugbon asiwere afi owo ara re fa lule eni ti o rin ni iduro sinsin re o beru oluwa sugbon eni ti o se are kereke ile ona re o gan bi enu asiwere ni pasan igberaga sugbon eti awon ologun ni yo pa won mo nibi ti malu ko si ibuji adi ofo sugbon ibisi pupo nbe nipa agbara malu eleri olooto ko je seke sugbon etan ni eleri eke ma so jade elegan wa ogbon ko si ri sugbon imo ko soro fun eni ti o yeye kuro ni waju asiwere ati lodo eni ti ko ni ete imo ogbon amoye ni ati moye ona re sugbon iwere awon asiwere le etan asiwere nfi ebi esese sin sugbon oju rere wa laarin awon olododo ayamo ikoro ara re alejo ko si ni se pelu ayo re ile niyan buburu ni orun sugbon agbo eni diduro sinsin ni yo ma gbile ona kan wa ti o dabi eni ti o dara le oju eniyan sugbon opin re le ona iku ninu erin pelu aya ma kaanu ati ni opin ayo adi ibinu je a pada seyin ni aya ni itelorun lati nu ona ara re sugbon eniyan rere lati nu ohun ti se tire opin eniyan gba oro gbogbo gbo sugbon amoye eniyan wo ona ara re rere ologbon eniyan beru o si kuro ninu ibi sugbon asiwere igberaga o si da ara re loju eni ti o ba tete binu ku wa were eni elete buburu le okorira awon ope jogun iwere sugbon awon amoye ni a fi imo de ni ade awon eni buburu teriba niwaju awon eni rere ati awon eniyan buburu li enu ona awon olododo ati le korira talaka lati odo aladugbo re wa sugbon oloro ni ore pupo eni ti o kegun eni keji re o se sugbon eni ti o ba saanu fun awon talaka ibukun ni fun awon ti n gbimo buburu ko wa sina bi sugbon aanu ati otito ni fun awon ti n gbimo ere ninu gbogbo laala li ere pupo wa sugbon oro enu lasan ni ade awon ologbon le oro won sugbon iwere awon asiwere ni were olooto eleri gbokan sile sugbon eleri etan soro eke ni iberu oluwa ni igbekele ti o lagbara bi o si je bi abo fun awon omo re iberu oluwa le orisun iye lati kuro ninu ikekun iku ninu opolopo eniyan ni ola oba sugbon ninu eniyan die ni iparun ijoye eni ti o ba lora ati binu o ni imo pupo sugbon eni ti o ba yara binu o gbe were leke ọkàn tí ó yè koro ní iyì ara ṣùgbọ́n ìlara ni ìbàjẹ́ egungun ẹni tí ó bá ní tálákà lára ó gun ẹlẹ́dàá rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣàánú fún tálákà ó bu ọlá fún apá ènìyàn búburú run nípa ìwà búburú rẹ̀ ṣùgbọ́n olódodo ní ìrètí nínú ikú rẹ̀ ọgbọ́n fi ìdí kalẹ̀ lé àyà ẹni tí ó mòye ṣùgbọ́n a fi hàn láyà àwọn aṣiwèrè òdodo ní gbé orílẹ̀-èdè lékè ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè ojú rere ọba ń bẹ lé ọ̀dọ̀ ọlọ́gbọ́n ìránṣẹ́ sugbon ibinu re si iranse ti fuwa itiju
2: DCLM Radio, the spiritual welfare is our concern.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípò ẹ̀kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 26. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n mu, wọ́n gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, a mú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, a mú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 28. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀, ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpaláradà àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúrasílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti oni sibe sibe ti ko mu awon anfani wonyi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala beni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni arundinlogorin odun ni igba ti o jade ni Harani yin so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shekemu si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari wi pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni wi pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti ako won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi ati nka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu lawon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikeji ni logun Melchizedek oba Sodomo si mu onje ati oti wine jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melchizedek ti o pade Abraham to si fun ni onje ati oti wine aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a nse bi ko ba ti le si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju o ri ati awon ti won ba pade ati bi Melchizedek eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melchizedek pare ni oba Salem ije oba alaafia ti o se apere ti o n duro fun
omo alade alafia Jesu Christi ninu Genesis ori ikokandilogun Genesis ori ikokandilogun ese ikini awon angeli meji si wa si Sodomu li ashale Lot si joko li enobode Sodomu bi Lot si ti ri won o dide lati pade won o si dojubole nihi ni ari awon angeli meji ti o wa si Sodomu won ni ise kan ti aran won eyi ni lati pa Sodomu ohun Gomorrah sugbon gege bi ore ofe Olorun gege bi farahan Olorun fun Lot ati ara ile re o je ki Lot ki o ri won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si yato won si wo inu ile re o si se ase fun won o si de akara alaiwo fun won won si je eje ki o ye wa wi pe aya Lot yi pelu o je ranwo lati wa ounje lati se ounje fun awon angeli wonyi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wi pe awon ara ilu na won de won so wi pe won fe mo awon okunrin meji wonyi sugbon won fa Lot wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Lot ri nikeyin ni a so fun awe pe awon angeli won di won lowo mu won di Lot lowo mu won di aya re lowo mu ati awon binrin won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi a ba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Lot ikini o je un ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Lot je eni ti o mo Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melchizedek oba alaafia ti o ni afijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu ti o fun ni ounje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala isi je apere o ti ijo ma nse loni we pe a ma nje ounje fun iranti ara Jesu Christi ti a bo fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko ounje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Lot yi ri o wa nibe nigbati gbogbo nkan wonyi nsele sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli meji wonyi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe o se gbe ikerin o mo daju wipe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Lot won ki si gbe Sodomu tabi Gomorrah won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun wi pe ojo ina ojo idajo yoro sori Sodomu ohun Gomorrah sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami ori ise iyanu ti awon angeli wonyi se ni Sodomu ko salai mo pe Olorun ran won lati mu idajo wa sori awon elese ninu Sodomu ikefa o gbo iwaasu Lot nigbati Lot jade lo ti o nso fun awon ara ile re wepe e jade nitori wepe Oluwa so pe ohun pa ohun yo pa ibi irun ikeje awon angeli Olorun wonyi won di lowo mu lati fa jade kuro ninu iparun sibe obirin yi ko mu ipinu lati le je ti Olorun ati lati le se ohun ti o ye lati se ikejo Oluwa saanu fun o si fi ona igbala han sibe obirin segbe sugbon ki se ebi Olorun ebi ti re ni eyi ni a pe ni afowofa eru omo lanke wipe ohun fara re lo fowofa ti o fi segbe sugbon ki se aya Lot nikan a ri wipe amo Israeli pelu iru iha bee ni won ko si awon anfani ti won ni
ninu Isaiah ni a ti nka ori karun ese ikerin Isaiah ori karun ese ikerin nihi ni Olorun ti ran awon omo Israeli ti wo pe ohun ti se ohun gbogbo ti o ye ki ohun ki o se lati je iranwo fun won ati lati ri wo pe won ni igbala lati je ki won so eso ti o ye Isaiah ori karun ese ikerin o ni kini aba se si ogba ajara yi ni awon omo ile Israeli kini aba se si ogba ajara mi ti emi ko ti se ninu re nigba ti mo wo pe iba so eso e se ti o fi so eso kikan nihi ni a ti ri we pe Olorun o pe awon omo Israeli won ni nija we pe ohun ti se ohun gbogbo ti o ye ki a se ki won ki o le ni alaafia ki won ki o le ni iye ki won ki o le ni igbala Olorun o ni sugbon kaka ki won ki o so eso to dara eso kikan ni won so ninu Johanu ori kedogun Johanu ori kedogun ni Jesu ni o tin fi esun yi kan na kan awon omo Israeli ni akoko ti re Johanu ori kedogun ese ikeji le logun iba se pe emi ko ti wa ki iba se pe emi ko ti wa kinsi ti ba won soro won iba ti li ese sugbon nisisiyi won di alairiwi fun ese won eyi so fun awe pe Jesu se ohun to ye ko se o wasu o se ise iyanu o mu alaisan larada o mu ki awon aditi ki won ki o gboran o si je ki aji awon oku dide sugbon sibe sibe pelu ohun gbogbo ti Jesu se laarin won ni ariwe pe won o kobe ara si ihirere won o si nani eborun ti Jesu Oluwa ti o mu to won wa eyi ni a ri ninu ayaloti eyi ni Olorun fun ara re ti o fi si enu Jesu Oluwa wa we pe awa ti a wa ni sisiyi ti igbeyin aye deba we pe o ye ki a ranti ayaloti ki adanu ati jamba ti o deba ki o ma ba deba eni kokan wa loroko Jesu nisisiyi a lo si ipa keji ti a pe ni aigboran ati aigbagbo ayaloti nitori a so fun won ohun ti o ye ki won ki o se a so fun won iru imurasile ti won ni lati murasile a so fun won iru ona ti o ye ki won rin ki won ki o le ri iye iye ainipekan sugbon o se ni laanu we pe obirin yi o gbo sugbon ko gba o mo ona sugbon ko gba ona igbala ti a toka si fun ti a si pese sile fun ebi re ninu Genesis le ati nka le kan si lati ese ikedogun Genesis ori kokandelogun ese ikedogun nigbati oye si nla nigba na le awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je Oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wipe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba se gbe nihi ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin yi se ni ipa akoko ese ikerindinlogbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerindinlogbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wipe won ko gbodo boju wo ehin sugbon nihi aya re boju wo ehin leyin re kini awon nkan ti a ri ti o se ko pa obirin yi kini awon nkan ti a ri ti o gba igbala lowo re
kini awon kan ti a ri to je wepe bi o ti le je wepe o ti jade kuro ninu Sodomu ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa la ri ikini aigboran bi a ba fe de ilu orun bi a ba fe gba Jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imura sile ani la

tí a ti sọ fún yóò mú sí ọkàn rẹ ìkẹrin àìbẹrù ọlọrun nítorí wípé ó mọ àwọn angẹlì tí a rán wọnyí wọn jẹ àwọn ìránṣẹ ọlọrun a sì sọ fún wọn wípé kí wọn kí ó pa sodomu òun gomorrah run àwọn angẹlì ti sọ fún wọn wípé ọlọrun ni ó rán wa ìdájọ ti dé ìparun ti dé òpin ti dé fún àwọn sodomu àti gomorrah ṣùgbọn síbẹ̀síbẹ̀ a rí wípé obìnrin yìí kò náání kò sì bẹ̀rù nítorí wípé ó ṣàìgbọràn sí ohun tí a sọ wípé kí ó má ṣe ìkarùn-ún àìfẹnipẹni a máa ń sọ fún wa wípé àìfẹnipẹni ni ó mú kí ara oko sán ìbàntẹ́wọ̀lú èyí ni wípé bí obìnrin yìí bí ó bá ní nǹkan kan lọ́kàn wípé àwọn tí ó sọ̀rọ̀ wọ́n ju ènìyàn lọ àwọn tí ó sọ̀rọ̀ ìránṣẹ́ látòkè wá ìránṣẹ́ látọ̀run wá ni àti wípé wọ́n lè lọ́wọ́ mú wọ́n sì fà wọ́n jáde wọ́n ń sọ fún wa wípé kí wọn kí ó jáde ṣùgbọ́n àìfẹnipẹni kí a máa fi ojú wo àwọn ènìyàn bíntín kí a sì máa fojú wo ẹ̀kọ́ tàbí ìkìlọ̀ tí à ń fún wa kí a máa fojú wo bí ẹni wípé kò jẹ́ nǹkan kan òun ló ṣe kó pa obìnrin yìí ìkẹfà ní àìní ìpinnu bí ó bá jẹ́ wípé obìnrin yìí ní ìpinnu láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ láti kọ ẹ̀ṣẹ̀ búburú sílẹ̀ láti kọ sódómù àti gomorrah sílẹ̀ àjálù tí ó débá ìbámá ti débá ní ìgbà náà bí àwọn nǹkan wọ̀nyí bá wà nínú ayé wa àwa náà èyí ni àìgbọràn àìgbàgbọ́ àìkánisí àìbẹ̀rù ọlọ́run àìfẹnipẹni tàbí àìní ìpinnu bí wọ́n bá wà nínú ìgbésí ayé wa ó máa ń fa ìpadà sẹ́yìn fún ẹni tó bá sọ wípé òun ti jẹ́ ọmọ ọlọ́run bí irú ẹni bẹ́ẹ̀ bí ò bá ṣọ́ra bí abẹ́rẹ́ bá bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ àádète èyí jẹ́ wípé bí irú ẹni bẹ́ẹ̀ bá padà sẹ́yìn àti padà wá sí ọ̀nà ọlọ́run ó ṣe é ṣe kí ó le kí ó ṣòro jọjọ fún irú ẹni bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń kì wá nílọ̀ wípé ó yẹ kí a ṣọ́ra kí ohun tí ó dé bá obìnrin yìí kí ó má dé bá ẹnì kọ̀ọ̀kan nínú wa kí tilẹ̀ ló dé tí obìnrin yìí tí ó fi bojú wo ẹ̀yìn Jésù sọ fún wa nínú Matthew orí kẹfà ẹsẹ̀ 21 Matthew orí kẹfà ẹsẹ̀ 21 ó ní nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lì ọkàn yín yóò gbé wà pẹ̀lú níbi tí ohun tí ó ń dùn wá lọ́kàn èyí tó máa ń pọ̀ lọ́rọ̀ ẹni ohun tí ó wà nínú ọkàn wa níbi tí ó bá wà ibẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú bí obìnrin yìí bí ó bá ti ronú ọlọ́run ó ronú ìsìn ọlọ́run bí ó bá jẹ́ wípé ó ń ronú ẹ̀kọ́ tí a kọ́ àti ìkìlọ̀ tí a fún bí ó bá ń ronú tí ó ń wo òkè níbi tí a fẹ́ kí wọn kí ó lọ ìbámá ti ṣègbé pẹ̀lú àwọn ará sódómù òun gomorrah èyí ni májẹ̀mú titun ló fi ń kì wá ní ìlọ̀ nínú galatia orí kejì láti ẹsẹ̀ 22 galatia orí kejì ẹsẹ̀ 22 nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró mo sọ ara mo fi ara mi hàn bí arúfin àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá Jésù pàdé àti kọ ayé sílẹ̀ àti kọ àwọn ìfẹ́kùfẹ́ inú rẹ̀ àti kọ̀ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀ àti kọ̀ sílẹ̀ àwọn àǹṣòròlé tí ó wà nínú ayé a ti kọ̀ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn ká máa sáré tọ̀ wọ́n lọ kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara a ti kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn ìwọṣọ ayé ìjẹun ayé ìkóbìnrinjọ ayé a ti kọ gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ó ní bí a bá tó padà sí àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ a sọ ara wa di ẹlẹ́ṣẹ̀ a sọ ara wa di apẹyìndà a sọ ara wa di arúfin àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba ọlọ́run a ò ní padà sẹ́yìn lórúkọ Jésù nínú Hebrew orí kẹwàá ẹsẹ̀ 32 Hebrew orí kẹwàá ẹsẹ̀ 32 ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́ nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptisi wa nínú ẹ̀mí mímọ́ nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ tó sì borí èṣù ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i èyí ni ọlọ́run fi han aya Lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú

0: bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́, ọ̀nà rere, ọ̀nà ìgbàlà, ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé, ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀. Nínú Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún. Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún. Nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì, bí wọ́n bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ. Ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà, tí a ti bọ́ kúrò nínú ìrí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé, tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ó ní bí a bá tún bojú wẹ̀yìn, bí a bá tún yí padà, bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde, tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde, ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀. Ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ nínú ẹsẹ̀ 21, nítorí ìbásàn fún wọn kí ó máa mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán, kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn. Òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tún padà sí èébì ara rẹ̀, àti ẹlẹ́dẹ̀ ẹ̀sí tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀. Ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ Jésù, nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn, èyí ni Bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀. Ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀, níbo ni yóò ti lo ayérayé? Ìfihàn orí 22 ẹsẹ̀ 15, nítorí lóde lè àwọn ajá gbé wá. Bí o bá padà sínú ẹ̀ṣẹ̀, ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà, ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì, ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ Jésù lolówa, bí o bá padà sínú èébì rẹ, bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ jáde tẹ́lẹ̀, ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá. Ó sì ń sọ fún wa wípé nítorí lóde lè àwọn ajá gbé wá, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù. Ẹni tí ó fẹ́ràn èké, tí ó sì ń búra èké. Nítorí bẹ́ẹ̀, a ń sọ fún wa wípé a ní láti jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Ohun tí ó jẹ́ kí obìnrin yìí kí ó padà, kí ó bojú wẹ̀yìn, ni wípé ọkàn rẹ̀ wà nínú àwọn afẹ́fẹ́yẹyẹ, ìgbádùn Sodomu àti Gomorra lọ́rọ̀ kan. Ó fẹ́ràn ayé, nítorí a sọ fún wa, ẹni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá Ọlọ́run. Nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ 4, ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni? Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run, bí o bá sì jẹ́ ọ̀tá Ọlọ́run, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí Jésù bá dé, o kò ní lè bá lọ. Nítorí àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìwà mímọ́, ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ rele. Nínú Jòhánù kínní orí kejì láti ẹsẹ̀ 15, ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀, nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́ kò fẹ́ ara, ìfẹ́ kò fẹ́ ojú, àti ìrera ayé kìí ṣe ti bàbá. Bí kò ṣe ti ayé, ayé sì ń kọjá lọ, àti ìfẹ́ kò fẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Nítorí bẹ́ẹ̀, àpẹẹrẹ ohun tí a rí nípa ti obìnrin yìí ni wípé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀. Ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra, nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi, tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀, tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni, tó wo kòkò máyé bí ajá, wo mégogo ẹran, tó ń jayé ajẹ́fẹ̀yìntì. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún àwọn pe igba o lo bi orere ojo kan bo ti elemi yo bere ti a o si farahan ni waju ite idajo nje eni ti o ba fe aye yo ba aye koja lo eni ti o ba fe aye gege bi dema tabi gege bi ayaloti an so fun a wi pe iru eni be yo ba aye pare idajo ti o si wa fun iru awon be ni idajo ti o wa ba aya loti nitori wo pe iwo ti o je kristeni bi o ba ba aye re o di bi obu iyo ti a o danu ti o si di itemole labe atelese awon araye oni bi o ba fe je ore olorun ki o ko aye ati ife kufe inu re sile awon eniyan wa ma so fun awe pe alaso ala ki lo siso elepo nitori be bi a ba ti fo aso re mo ti o si je omo olorun ni toto ibi awon ohun idoti aye eri aye ijekuje aye mukimo aye ati ife kufe ti o wa ninu aye bi o ma je wo pe ni toto ni oni aso ala ti o mo we pe a o gbodo baje a o gbodo fi sinu eri o ye ki o sora ninu awon nkan ti o wa ninu aye ki o ma ba ba aye lo kini ere tabi kini adanu ti o ba aya lochi e je ki a wo Genesis ori ikokandelogun lati ese ikerindelogun ni a ti wo ohun ti o ba aya lochi Genesis ori ikokandelogun ese ikerindelogun sugbon aya re boju wo ehin leyin re o si di owon iyo nihi ni a ti ri idajo ti o de ba obirin yi eyi ni Jesu fi ntenu mo we pe ninu Luke ori iketadelogun Luke ori iketadelogun ese ikejile logbon we pe eran ti aya loti lakoko e je ki a mo we pe itan ti a ka ninu Genesis o je itan otito o je ohun ti o sele nitori pe bi ki ba se wi pe itan to sele ki se ohun ti Jesu yo fi ma kilo fun awon omo ehin re we pe eran ti aya loti ikeji ni wo pe obirin yi o je eni ti o ni anfani igbala anfani wo pe ki o bo ninu idajo olorun sugbon ko mu anfani yi lo nitori be ni olorun wa se nso lati enu Jesu we pe awon ti a ni anfani awon ti o ti je omo ehin awon ti won tele Jesu awon ti o ti ran nise lati lo waasu ihirere awon ti a ti ko ruko won ninu iwe iye lorun wi pe ki se pe abo ayeraye lekan bi a ba ti ni igbala o daju wo pe omo olorun yo ma je omo olorun be lo ti o ni rara o ni ki a sora ki a ma pada seyin nitori eni ti o fi owo re lewo itule bi o ba tun boju weyin o ni ko ye fun ijoba olorun eran ti aya loti ninu eberu ori keji eberu ori keji ni ikilo yi lo ti nte mo wa lechi we pe bi a ba ti gbo oro igbala se a ti di eni igbala bi a ba ti gbo ti so di mimo se a ti di eni ti a so di mimo bi se a ti gbo oro nipa atose se a ti tun ona wa se ninu eberu ori keji lati ese keji nitori bi oro ti a ti enu awon angeli so ba duro sese ati ti olukuluku ire koja egba ati aigboran gba esan ti o to e je ki a tun ranti aya loti we pe awon angeli meji won yi won so ti to oro fun won so fun wi pe idajo nbo won so fun wi pe ki won ki o san sala fun emi won o wa nso fun awe pe bi awon oro ti a ti enu awon angeli so bi o ba duro sese ati ti olukuluku ire koja ati aigboran eyi ni ise lodi si eko ti a ti ko wa eyi ni ese dida aigboran si ohun ti a ti gbo oni bi won ba gba esan ti o to bi a ti ri esan na lara aya lochi oni ni ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni o ye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kankan wa lenu nitori a ri ohun ti o sele si wi pe o subu sinu idajo olorun nitori idajo arotele o deba ìdájọ́ òjijì ó déba, a sì sọ fún wa pé ìdájọ́ tí a kò lè fẹ́ ẹnu sọ, ìdájọ́ tó banilẹ́rù ló déba ayẹ Lọ́ọ̀tì, ò pé déba láìní àǹfààní àti ronúpọ̀ọ̀dà, ó lọ sí ọ̀run àpáàdì níbi tí ìṣẹ́ àti ìyà, ìpọ́njú, ẹ̀kún àti ìpayín keke ayérayé tí ó wà. Èyí ni Jésù fún rẹ̀ olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ́ ìgbàlà tí ó ń ṣe, bí kò bá ní jẹ asán lórí ẹnì kọ̀ọ̀kan wa, a ní láti múra sílẹ̀, a ní láti ṣọ́ra wa, kí a má jẹ́ kí ẹ̀mí ìpadà sẹ́yìn tí ó ń bá àwọn kan lọ́jọ́ òní kí ó má débá ẹnì kan nínú wa. Nínú Ebeeru orí kẹwàá ẹsẹ̀ 21, ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè, nítorí Ọlọ́run wa iná àjonirun ni. Ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀, kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe? Lákọ̀ọ́kọ́, fún àwọn tí kò tíì ní ìgbàlà, fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tíì gbà, fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronúpọ̀ọ̀dà ẹ̀ṣẹ̀ wa, tí wọn kò sì tíì ronúpọ̀ọ̀dà ẹ̀ṣẹ̀ wọn, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá, láì falẹ̀, láì jáfara, láì dágun lámọ́ wípé kò séyìí tó kàn mí, nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀. Isaiah 65:6 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje, ẹwà Olúwa. Nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí, ó ní nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí a ń gbọ́ ìpè, nísinsìnyí tí ẹ̀kọ́ ẹ̀yìn rere tí ó tún jáde, tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀ọ̀dà, ó yẹ kí a gba Ọlọ́run gbọ́, ó yẹ kí a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a wá Olúwa. Nígbà tí a lè rí i, nígbà tí ó wà nítòsí, báwo ni a ṣe ń wá Olúwa? Bí o bá fẹ́ ní ìgbàlà, ẹsẹ̀ ìkeje, yẹ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa, òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Bí ó bá jẹ́ wípé o fẹ́ bá Jésù pàdé, o fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ tó ń bọ̀, ohun tí a ń sọ ni wípé o ní láti fi ọkàn rẹ fún Ọlọ́run, o ní láti ronú pọ̀ọ̀dà, láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ǹjẹ́ bí ó bá jẹ́ pé o ti ronú pọ̀ọ̀dà, o jẹ́ ti Ọlọ́run nísinsìnyí, a ti gba ọkàn rẹ là, a ti tu òbí, kí ni ohun tí Ọlọ́run retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹ̀kun? Nínú ìwé òwe orí kẹrin ẹsẹ 12, ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan. Ó ń sọ fún awé pé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú, bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú, bí a bá ti fi ẹ̀mí mímọ́ Ọlọ́run kún ọ yẹ kí a tẹ̀síwájú, bí o bá jẹ́ ti Ọlọ́run tí ẹ rí ẹ̀mí Ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wípé o jẹ́ ti Ọlọ́run nítòótọ́, orúkọ rẹ wà nínú ìwé ìyè Ọlọ́run. Ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Jobu 17:17 ẹsẹ 9 ni a tún ti ń sọ fún wa ohun tí ó yẹ kó jẹ́ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ ti Ọlọ́run. Jobu 17:9 olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú, àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ bojú wẹ̀yìn, ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin, ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá síhìn-ín kí a dì í mú ṣinṣin, ìwà mímọ́ tí Jésù fún ara rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wa di mímọ́, ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa. Nínú orin Dáfídì 92:112, 1:1, orin Dáfídì 92 ni a ń kà á ní ẹsẹ 1, ó ní kì yóò bẹ̀rù ìhìn búburú, aya rẹ̀ ti mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ jẹ́ ṣekúṣẹyẹ, a ní láti di ọ̀nà kan yìí, ọ̀nà ìgbàlà, ọ̀nà ìhìn rere, ọ̀nà ìwà mímọ́, a ní láti dì í mú. Ó ní àyà rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan, o gbẹkẹle olowa eyi ni o ti oni oni ti ani lati se bi a ba fe de ijoba run bi a ko ba fe da bi aya loti ti o bojuweyin si ti o si di owon iyo ti o ni idaje olorun ti o deba nitori ife aye nitori a ti so fun wa wepe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa leyin mo si na gawo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun a wipe Paul apostle ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi nlepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostle ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi se emi ngbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma naga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la o gbala nitori be ni apostle se so fun a wipe emi nlepa o emi si ntesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya loti o sese ki o ro wipe nigba ti ohun ti je ibatan Abrahamu o sese ki o ro wipe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wipe nigba ti awon angeli ti je ounje ti ohun fi owo ohun se tabi ko ma ro wipe awon angeli won sese iyanu ninu ile wa tabi wipe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wipe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon anfani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede Yoruba we pe aroba fin loba ipa nitori be bi o ba je eni ti ki nani eni to ro wepe a ti wa si dipa eni to ro wepe anka bibeli eni to ro wepe a jo lo si ago ni isi ipago tabi mo je osise tabi mo wanje fun onbe tabi mo ntoju eleyi mo ntoju eyi ni ranti wipe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ba jafara eni ti o ba dagun lati o ro wipe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu po ada ki a fi ja ese wa sona bi a to se ba wa niwaju wa ki a gbogbo ona wa se ki agba Jesu Christi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya loti yo sele si mi nje mo n gbadura wepe ojo ti pe yo ba dun wepe o gbo loruko Jesu ati wepe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya loti ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se tibi mo ti tun mo ti lo si ipago mo ti je ounje ale olowa ati ri mi bo mi ati se tibi fun mi ati se tun mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma kepe olowa ki a ma so fun olowa wipe a o ba a o fe ba aye pare
1: a fe ba aye koja lo a o fe fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o dabi oro aya lochi ni toto o jade ko ni sodomu o ngomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi o njoro o nje iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si o njiya lowo lowo nisisin yi kepe olowa wi pe ki oro tire ki o ma se ri be ki o gba olorun gbo ki o je ti olorun ki o je ni ti a ti fi eje jesu we ki o ni igbala tooto ki o si je omo olorun tooto ki a le koruko re sinu iwe iye bi o ba je ni ti a ti gbala eni ti a ti koruko re sinu iwe iye o ni ki o di ona otito mo sese ki o ma je ki esu tabi awon emi tabi awon emesu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re oni ki a tesiwaju oni ki a ma lepa nso oni ki a ma boju weyin oni ki a di ohun ti a ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijoba olorun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun olorun wipe oni pada seyin oni baye lo oni baye re a oni pa ore mo aye lara oni oni gba idajo to nbo lori sodomu ongomora o je omo olorun ni toto titi di ojo ikeyin gbadura

wípé a fẹ́ tẹ̀lé Jésù Kristì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí a ti kọ Jésù sílẹ̀ èébì tí wọ́n ti pọ̀ jáde látẹnu wọ́n tún kó jẹ́ ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré ìjọba ọ̀run tí wọ́n sọ wípé àwọn fẹ́ lọ síjọba ọ̀run àwọn fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n nítorí wípé wọ́n gbọ́ ẹ̀kọ́ àtúnṣe wọ́n tún padà sí ìjọ tí wọ́n ti fi sílẹ̀ wọ́n tún padà sí ìbọ̀rìṣà wọ́n tún padà sínú ayé ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ lórí lónìí nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá gbọ́ ẹ̀kọ́ nípa ìwọṣọ onígbàgbọ́ nípa ẹ̀kọ́ ti ìgbéyàwó ọkùnrin kan obìnrin kan tí wọ́n gbọ́ ẹ̀kọ́ wípé kí a máa gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì wọ́n á tún padà sínú ayé níbi tí wọ́n ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á tún padà sọ́dọ̀ ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ẹni tí wọ́n ti kọ ìwé sí tẹ́lẹ̀ wípé mo ti bá Jésù lọ nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágà mọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹ́ sẹ̀rálẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé Jésù tó sọ pé ó ti di ọkọ rẹ Jésù tó sọ pé ó fẹ́ bá kú ó fẹ́ bá lọ ó tún tẹ̀lé Jésù mọ́ ni ẹni tí ó ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tún máa sọ pé kìí ṣe bẹ́ẹ̀ sáà ṣílẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé Jésù Kristì mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún ó bí léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ Jésù Kristì Olúwa wa Jésù Kristì sì fi ọ̀nà hàn ó sọ fún ohun tí ó ní láti ṣe ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe Jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí wo ẹsẹ̀ kọkànlélógún nígbà náà ni Jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wí fún un pé ohun kan lè kù ọ́ kù dúró níbẹ̀ jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà ó lè ṣe ìdènà fún ìjọba ọlọ́run fún ọ ẹlòmíràn máa sọ wípé ọlọ́run kúnkún mọ ọkàn mi wípé ohun kan ṣoṣo ló kù bí kìí bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ̀ yìí bí kìí bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta bí kìí bá ṣe yẹn nìkan ṣoṣo ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí bí kìí bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí mo sì rò wípé aláàánú lọlọ́run kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe ká gba Jésù gbọ́ ni ká ka bíbélì ni ká já fáfá nínú iṣẹ́ ọlọ́run ni ìkan ṣoṣo ló kù wípé òwò ibi ọjà tí òun wà òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba ọlọ́run gbọ́ Jésù Kristì fẹ́ràn rẹ̀ ìfẹ́ Jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún ó ní ohun kan lè kù ọ́ kù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn ohun tí Jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ àwọn ọlọ́rọ̀ wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò ọlọ́run wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo wọ́n máa gbẹ́kẹ̀lé owó wọ́n máa fara ti owó wọn máa rò wípé bí owó bá wà àlàáfíà wà wọ́n a máa rò pé bí owó bá wà wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí símónì ó lè fẹ́ láti ra ẹ̀mí ọlọ́run ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba ọlọ́run pẹ̀lú owó rẹ̀ èyí ni Jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹgẹ́ inú ẹgbẹ́ tó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run ẹgbẹ́ àwọn

0: ó ń fi owó rọ́pò ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọlọ́kàn sọ́nù kódànù kó fún àwọn tálákà kí o sì wá kí o gbé àgbélébò rẹ kí o máa tọ̀mí lẹ́yìn ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe ǹjẹ́ ó wọ ìjọba ọlọ́run inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀ Jésù sì wòye ká ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́run tí Jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba ọlọ́run tí ó ti yí ọ́ ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di ọlọ́run wọn láti wọ ìjọba ọlọ́run ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn tí wọn kò gbẹ́kẹ̀lé ọlọ́run tí wọn kò gbẹ́kẹ̀lé Jésù tí wọn kò gbẹ́kẹ̀lé Kristi Mẹ̀sáyà tí ó kú fún wa lórí igi àgbélébò yóò ti ṣòro tó fún irú àwọn bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run èyí kan náà ni a lè sọ yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé òbí wọn tí ó rò wípé bí n bá gba ọlọ́run gbọ́ inú òbí mi ò ní dùn sí nítorí bẹ́ẹ̀ àwọn òbí ló sì ń pèsè ohun gbogbo fún mi mo sì ń fẹ́ máa tẹ́ wọn lọ́rùn yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara àwọn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba ọlọ́run yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé ipò wọn nínú ìjọ wípé àwọn fẹ́ fi ipò wọn dípò ọlọ́run yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run èyí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó ń sọ fún wa lónìí èyí ni nǹkan tí ó ń fẹ́ kí ó yé wa wípé bí a bá fẹ́ ní ọlọ́run bí a bá fẹ́ jẹ́ ti ọlọ́run a kò gbọ́dọ̀ gba ohunkóhun láàyè láti dí wa lọ́wọ́ a kò gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dí wa lọ́wọ́ ìtòótọ́ ni ọlọ́run fẹ́ gba gbogbo ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ìdènà fún ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ohun ìdábò láàrin àwọn àti ọlọ́run láàrin àwọn àti ìgbàlà ọlọ́run ní ìgbésí ayé wọn wọ́n máa ń jẹ́ kí àwọn ìṣòro mìíràn nínú èrò wọn àwọn nǹkan àìmọ́ nínú ìfẹ́ inú wọn àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn sínú ẹ̀dá àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn wọ́n ń gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ owó ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú wọn ta bá sì ń sọ fún ọ ta bá ń kìlọ̀ fún ọ wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbáà ló wà wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run yóò wà láàrin àwọn tí wọ́n fà sí ìfàsọ́hún láti ṣe ohun tí kò tọ́ ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú ó mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra nítorí wípé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn ó lè jẹ́ ìtìjú ìhìnrere ìtìjú àgbélébù ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba ọlọ́run nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹ tí yẹrùn ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe àwọn tí kò gbajúmọ̀ akílódé ṣé àìní ló wà fún ọ ni àbí ṣé ìdààmú ọkàn ni àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí àwọn oníwà mímọ́ àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò wọn ò gbọ́ tayé mọ́ ó lọ darapọ̀ pẹ̀lú wọn ẹlòmíràn ìtìjú àgbélébò kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúratì ayé ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin tàbí àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ ọlọ́run gbọ́ wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun ọlọ́run wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn nítorí wípé ohun ènìyàn ni ohun ọlọ́run wọn a sọ wípé ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ obi e to ni ko bo orisa obi e to ni ko lo fe eni to ti ni iyawo nle obi e to ni ko lo se on ti o da o wa ni to o ba gbo to bi e wa ninu olorun papa o le dun si e iru awon eni be won ma je ki awon ebi won ki o di won lowo lati le wo ijoba olorun awon elomiran ma je ki awon ore omuti awon ore boda wa awon ore to je pe nigba to ba dara ni a o ri won nigba ti nkan ba yi pada a o le ri won won ma je ki iru awon ore be won ma je kan di won lowo nitori be so fun olorun wi pe o je ti olorun ati wi pe o ni gba ohun kohun tabi eni keni laaye lati di olowo ipe ti a npe oni sinsin ni ipe lati darapo mo agbo kekere ipe lati darapo mo agbo kekere ye ki a wo luku ori kejila olorun pe o olorun pe o awon elomiran bi won ba wa si ile isin wa o sese nitori wi pe ibi ti a tin pe jopo won wa awon aga ijoko wa won ni aga ijoko awon mo kekeke ni won ko sile fun wa lati ma joko le ma je ki aga ijoko ki o di olowo ijoba olorun awon elomiran won wo bi aban se isin won wo won ni awon duru ta ni o dabi awon duru ti awon mo kekeke ti won fi n ko orin kiko ni pe nibi ti awon ti wa won ni awon duru to je wi pe won korin orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun afoba file aye ma je ki nkan wonyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe nigbati awon de si inu ijo deeper life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o ti la opolopo nkan koja ninu aye emi to je pe nibi ti mo tin bo iya lo de ni mi emi ti o je pe nibi ti mo tin bo baba egbe ni mi emi ti o je pe bi mo ba ni sise awon eniyan ma wa ni lati ile ibo lati ile hausa lati gbogbo ile karo ojire lawon eniyan ma wa ton ma so opo pelu mi nitori pe mo je eniyan jankan ninu aye ma je ka wo nkan wonyi ijoba olorun ju be lo awon to ri nisinsin yi awon to wa ni bi nisinsin yi won je agbo kekere ni toto won je awon ti awon ton wa ninu aye ti won ro wi pe a je enikeni sugbon o je mo awa ni imole olorun ni o ti mole fun awa bi ati le je agbo kekere a je eni ti o mo inu olorun a je eni ti o mo oro olorun a je eni ti o ni ihirere a je eni ti o nfe ba jesu duro ki a ba le ba jesu joba ni ikeyin ipe ti olorun pe o ni wo pe ki wa darapo pelu awon onigbagbo ki o wa darapo pelu awon ti o mo olorun ki o wa darapo pelu awon ti o fe olorun woluko ori kejila ese ikeji le logbon luko ori kejila ese ikeji le logbon ma beru agbo kekere nitori didun inu baba yin ni lati fi ijoba fun yin agbo kekere ni o jogun ijoba olorun o mo be agbo kekere awon ti o ko ese sile awon ti won gbe ni iwon tun won si awon ti won gba oluwa gbo awon ti a fi eje jesu christi ra pada awon ti a wenu mo kuro ninu ese won awon agbo kekere yi awon ni o je didun inu olorun lati fi ijoba olorun fun o se dide duro o se so fun olorun wi pe o ro mo agbelebo o se so fun olorun wi pe ohun kohun ti ba je loke tabi nile tabi ni isale okun tabi lahere ni tabi ninu ilu ni ti yo fa o kuro ninu ijoba olorun wi pe ninu anu olorun ninu agbara olorun yo ba oke won kuro o se so fun olorun wi pe ohun kohun ti ba sele ijileja mimilemi wi pe sugbon o fe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere iranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye ohun kon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti ba ma sele awon ore le ko mi sile awon ojulomo won le ko mi sile awon egbe ati ogba won le so wipe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni ohun kon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wipe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wi pe o n fe bo lowo ese o n fe je ti olorun o n fe wa pelu olorun so fun olorun wi pe kuro lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le foriti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wi pe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun bi orun rere titi lai lai so fun olorun wi pe o n fe duro lati foriti titi dopin yo sin ran olowo
1: Thank you.

ẹpá ọ̀tún rẹ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ kìkì ojú rẹ bí ó bá jẹ́ pé o ti fi jésù ṣe ààbò rẹ bí ó bá ti bá jẹ́ pé jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjà kúrò nínú asọ̀ kúrò nínú ìrìnkìrìn kúrò nínú afẹ́ ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́ òfin máa rí ni ó fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa mi ṣe ààbò mi o lè máa béèrè lọ́wọ́ ara rẹ má tanra ẹ̀jẹ̀ o ṣé ọlọ́run ni ààbò rẹ ṣé olúwa lé ààbò rẹ tàbí èyí tó so sílé èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ èyí tí o fi sí inú àpótí rẹ ṣé òun ni ibi ààbò fún ọ bí ò bá jẹ́ ìtànjẹ gbàtẹ́yàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ atare àti aláǹgbá tí a jó nínú iná tí a so sínú awọ àgùntàn gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ níre àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ ká máa sanra àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀ wọ́n tún mú awọ rẹ̀ wọ́n tún di èédú kan sínú ẹ̀ wọ́n tún fi sínú ilé bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ abájọ tí o lè ń kó ọ lẹ́rù ẹ bó bá wà lọ́jà kí o lè tà àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan àti àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan abájọ tí a gbé àgbà ná lé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn ni o kó sọnù tí o sọ wípé olúwa lè ààbò mi ó sì ń ṣẹ́ṣọ lórí mi nítorí pé mo ṣe iyebíye ní ojú rẹ ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ ni ó máa fi rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò mi ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì yóò ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùkárùn kì yóò sún mọ́ ilé rẹ èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run bá mi wo Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n 33 ẹ̀ẹ́ta láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye ààbò tí ó dájú mo ń fi hàn ó wákù sí ọwọ́ rẹ bí o bá fẹ́ gba ààbò tí ọlọ́run pèsè fún ọ Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n kò sí ẹni tí ó dàbí ọlọ́run ìwọ Jeṣuruni ti ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ lé ojú ọ̀run ọlọ́run ayérayé ni ibùgbé rẹ ọlọ́run ayérayé ni ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ ó ní ọlọ́run ayérayé ní ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ní apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ wo ọlọ́run bí ó ti ga tó nì ó wà ní òkè ó dàbí ààbò fún ọ ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ ọwọ́ ńlá rẹ ọwọ́ tí gbani ọwọ́ tí yọni nínú ọ̀fìn ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ ó sì wípé máa parun ìsírẹ́lì sì jókòó lé àlàáfíà orísun jákọ́bù nìkan ní ilẹ̀ ọkà àti tí ọtí wáìnì pẹ̀lúpẹ̀lú ọ̀run rẹ ń ṣe ìrísílẹ̀ àlàáfíà ni fún ìwọ ìsírẹ́lì ta ló dàbí rẹ ìwọ ènìyàn tí a ti ọwọ́ olúwa gbàlà jẹ́ kó wá yé ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì ta lè ó dàbí ẹni tí a ti ọwọ́ ọlọ́run gbàlà àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí í ṣe ìdà ọláńlá rẹ àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀ ẹni tí ó fi ọlọ́run ṣe ààbò rẹ àti apá rẹ àwọn ni a kà níbẹ̀ yẹn nínú ìwé òwe ni a ti ń sọ fún

ní orí ìkejìléní ogún, ìwé òwe orí ìkejìléní ogún, ní ẹsẹ̀ ìkẹwàá ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú. Ìwé òwe orí ìkejìléní ogún, ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Bí ẹni wípé ilé ìṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe orí ìkejìdínlógún ni o. Ẹsẹ̀ ìkẹwàá, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀. Kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, kì í ṣe ẹlẹ́gàn, kì í ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yé ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé ó là, a ó sì dá ọ ní ìdè, ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ̀. Kí a tó lọ gbàdúrà ni à ń wo Málákì orí kẹta. Málákì orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀, wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà, tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó dá ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ́ ààbò fún ọ. Bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ń wá, tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kì í ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní, tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá, tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán, wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ, kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ. Gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀, ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì sọ fún Ọlọ́run wípé, Ọlọ́run ìwọ lé ààbò àti agbára mi, ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi. Ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, tí a sì ṣí àwọn òkè ńlá nípò ẹ̀sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣe èyí tí ó mú inú ìlú Ọlọ́run dùn,
ibi mimo oga ogo olorun be le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo pon ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani tile le ojo iponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbese aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti asa pamo si abe re ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni o de ni tabi egba ti a so morun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro soju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wi pe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bi ni bi o ba so fun olorun o daju wi pe yo gbo ti re kepe nigba ti o wa nitosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun jesu bi o ba tin fi abo ike se isadi re je wo nkan wonyi fun olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wi pe psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti a ya si mimo loro wi pe yo je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun o loni eyi ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju

ẹjẹ́rẹ̀ ni a ti sa lẹ́ a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Képe Olúwa yóò sì gbà ọ́. Jẹ́ kí aṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́, nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n a ń bẹ̀ ọ́, bí a ti ṣe olórí ire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rání padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní Ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó nímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ ọ́ wípé ìdánilójú ìgbàlà tí ó máa ń fi fún àwọn tí ó bá képe ọ́ fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa.
apa aye raye ti o so fun wa pe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa pe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wi pe arun karun ki o sun ma go wa nitori wo pe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wi pe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibiti eji aba ti wa tele tele ibiti ise nise ti wa tele tele ibiti owo aye ti wa tele tele ibiti otani ti o tin jelerun ti o sin parun ti o ti wa tele tele baba mu opin wa sin kan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada ase be owe pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan enikokan wa ki o mu wa si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: Ìwé òwe, orí ìkẹẹ̀dógún. Ìdáhùn pẹ̀lẹ́ yí ìbínú padà, ṣùgbọ́n ọ̀rọ̀ líle ní ru ìbínú sókè. Ahọ́n ọlọgbọ́n ń lo ìmọ̀ rere, ṣùgbọ́n ẹnu aṣiwèrè a máa gùfẹ́ wèrè. Ojú Olúwa ń bẹ ní ibi gbogbo, ó ń wo àwọn ẹni búburú àti ẹni rere. Ahọ́n ìmúláradá ní igi ìyẹ̀, ṣùgbọ́n àyídáyidà nínú rẹ̀ ní ìbàjẹ́ ọkàn. Aṣiwèrè gan ẹ̀kọ́ bàbá rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá fetí sí ìbáwí ni ó mòye. Ní ilé olódodo ní ọ̀pọ̀lọpọ̀ ìṣúra, ṣùgbọ́n nínú òwò ènìyàn búburú ni ìyọnu. Ète ọlọgbọ́n tan ìmọ̀kálẹ̀, ṣùgbọ́n ayé aṣiwèrè kì í ṣe bẹ́ẹ̀. Ẹbọ àwọn ènìyàn búburú, ìríranilójú Olúwa, ṣùgbọ́n àdúrà àwọn adúróṣinṣin ni dídùn inú rẹ̀. Ọ̀nà ènìyàn búburú, ìríranilójú Olúwa, ṣùgbọ́n ó fẹ́ ẹni tí ó tọ olódodo lẹ́yìn. Ìkìlọ̀ kíkan wà fún ẹni tí ó kọ ọ̀nà sílẹ̀, ẹni tí ó bá sì kórira ìbáwí yóò kú. Ipò òkú àti ìparun ṣí sílẹ̀ níwájú Olúwa. Ǹjẹ́ mélòó mélòó ni àyà àwọn ọmọ ènìyàn? Ẹlẹ́gàn kò fẹ́ ẹni tí ń bá a wí, bẹ́ẹ̀ ni kì yóò tọ àwọn ọlọ́gbọ́n lọ. Inú dídùn amú ojú dárayá, ṣùgbọ́n nínú ìbínú jẹ́ àyà, ọkàn arẹ̀wẹ̀sì. Àyẹ ẹni tí òye yé ń ṣe àfẹ́rí ìmọ̀, ṣùgbọ́n ẹnu aṣiwèrè ń fi wèrè bọ́ ara rẹ̀. Gbogbo ọjọ́ olùpọ́njú ni ibi, ṣùgbọ́n onínú dídùn jẹ àlàáfíà nígbà gbogbo. Díẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Olúwa, ó sàn ju ìṣúra púpọ̀ tí ohun ti ìyọnu nínú rẹ̀. Oúnjẹ ewébẹ̀ níbi tí ìfẹ́ wà, ó sàn ju àbọ́pa màálùú lọ àti ìríra pẹ̀lú rẹ̀. Àbínú ènìyàn rú aṣọ sókè, ṣùgbọ́n ẹni tí ó lọ́ra àti bínú, ó tu ìjà nínú. Ọ̀nà ọ̀lẹ́ dàbí igbó ẹ̀gún, ṣùgbọ́n ọ̀nà olódodo já gerege ni. Ọlọ́gbọ́n ọmọ ṣe ayọ̀ bàbá, ṣùgbọ́n aṣiwèrè ènìyàn gan ìyá rẹ̀. Ayọ̀ ni wèrè fún ẹni tí òye kù fún, ṣùgbọ́n ẹni òye a máa rìn ní ìpíró ṣinṣin. Láìsí ìgbìmọ̀, èrò á dasán, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀, wọn a fi ìdí múlẹ̀. Ènìyàn ní ayọ̀ nípa ìdáhùn ẹnu rẹ̀ àti ọ̀rọ̀ kan ní àkókò rẹ̀. Ó ti wọ̀ tó, ọ̀nà èyí lọ sókè fún ọlọ́gbọ́n kí ó lè kúrò ní ipò kú nísàlẹ̀. Olúwa yóò rún ilé agbéraga, ṣùgbọ́n yóò fi ipò àlà òpó kalẹ̀. Ìrò inú ènìyàn búburú, ìríranì lójú Olúwa, ṣùgbọ́n mímọ́ ni ọ̀rọ̀ dídùn níwájú rẹ̀. Ẹni tí ó ń jẹ èrè àìṣòdodo, ó ń yọ ilé ara rẹ̀ lẹ́nu, ṣùgbọ́n ẹni tí ó kórira ẹ̀bùn yóò yè. Àyà olódodo ṣe àṣàrò láti dáhùn, ṣùgbọ́n ẹnu ènìyàn búburú ń gùfẹ̀ ohun ibi jáde. Olúwa jìnà sí àwọn ènìyàn búburú, ṣùgbọ́n ó gbọ́ àdúrà àwọn olódodo. Ìmọ́lẹ̀ ojú mú inú dùn, ìyìn rere sì mú egungun sanra. Ẹni tí ó bá gbọ́ ìbáwí ìyè, a jókòó láàrin àwọn ọlọ́gbọ́n. Ẹni tí ó kọ ẹ̀kọ́, ó gbọ́n ọkàn ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ìbáwí, ó ní ìmòye. Ìbẹ̀rù Olúwa ni ẹ̀kọ́ ọgbọ́n, àti ṣáájú ọlá ni ìrẹ̀lẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé òwe, orí ìkẹrìndínlógún. Ìmúra àyà tí ènìyàn ní, ṣùgbọ́n láti ọ̀dọ̀ Olúwa ni ìdáhùn ahọ́n. Gbogbo ọ̀nà ènìyàn ni ó mọ́ ní ojú ara rẹ̀, ṣùgbọ́n Olúwa ni ó díwọ̀n ọkàn. Kó iṣẹ́ rẹ lé Olúwa lọ́wọ́, a ó sì fi ìdí ìrò inú rẹ kalẹ̀. Olúwa ti ṣe ohun gbogbo fún ìpinnu rẹ̀ ní tòótọ́. Àwọn ènìyàn búburú fún ọjọ́ ibi, olúkúlùkù ènìyàn tó gbéraga lé àyà. Ìríranì lójú Olúwa, bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́, kì yóò wà láì jìyà. Nípa àánú àti òtítọ́, a bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, àti nípa ìbẹ̀rù Olúwa, ènìyàn kúrò nínú ibi. Nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Díẹ̀ pẹ̀lú òdodo, ó sàn ju ọ̀rọ̀ ńlá lọ láìsí ẹ̀tọ́. Àyè ènìyàn ní gbìmọ̀ ọ̀nà rẹ̀, ṣùgbọ́n Olúwa ló ń tọ́ ìtẹ̀lẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ń bẹ ní ètè ọba, ẹnu rẹ̀ kì í ṣẹ̀ ní ìdájọ́. Ìwọ̀n àti òṣùwọ̀n òtítọ́ ni ti Olúwa, gbogbo òkúta ìwọ̀n àpò iṣẹ́ rẹ̀ ni. Ìríra ni fún àwọn ọba láti ṣe búburú, nítorí pé nípa òdodo ni a ti fi ìdí ìtẹ́ kalẹ̀. Ète òdodo ni dídùn inú àwọn ọba, wọ́n sì fẹ́ ẹni tí ń sọ̀rọ̀ títọ́. Ìbínú ọba dàbí ìránṣẹ́ ikú, ṣùgbọ́n ọlọ́gbọ́n ènìyàn ni yóò tù ú. Ní ìmọ́lẹ̀ ojú ọba ni iyè, ojú rere rẹ̀ sì dàbí àwọsánmọ̀ ojú àrọ̀kúrò. Láti ní ọgbọ́n, mélòó mélòó ni ó sàn ju wúrà lọ, àti láti ní òye, mélòó mélòó ni ó dára ju fàdákà lọ. Òpópónà àwọn adúróṣinṣin ni àti kúrò nínú ibi. Ẹni tí ó pa ọ̀nà rẹ̀ mọ́, ó pa ọkàn rẹ̀ mọ́. Ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ní ṣáájú ìṣubú. Ó sàn láti ṣe onírẹ̀lẹ̀ ọkàn pẹ̀lú àwọn tálákà, ju àti bá àwọn agbéraga pín ìkógún. Ẹni tí ó fi òye ṣe ọ̀ràn yóò rí rere. Ẹni tí ó sì gbẹ́kẹ̀lé Olúwa, ìbùkún ni fún un. Ọlọ́gbọ́n àyà ni a ó pè ní amòye. Dídún ètè a sì máa mú ẹ̀kọ́ pọ̀. Òye lé orísun iyè fún ẹni tí ó ní, ṣùgbọ́n ẹ̀kọ́ aṣiwèrè ní ìwèrè. Àyà ọlọ́gbọ́n mú ọ̀rọ̀ ẹnu rẹ̀ gbọ́n, ó sì mú ẹ̀kọ́ pọ̀ ní ètè rẹ̀. Ọ̀rọ̀ dídùn dàbí afárá oyin, o dun mo okan o si se ilera fun egungun ona kan wa ti o dabi eni pe o dara fun eniyan sugbon opin re yo ona eku okan ti o sise fun ara re nitori pe enu ara re ni o sun se eniyan buburu ku iwa ibi jade ati ni ete re bi eni pe ina jijo ni o wa nibe alayidayide eniyan da ija sile a soro kele ya awon ore ni pa eni iwa agbara tan ladugbo re a si mu lo si ipa ona ti ko dara ohun adi oju re lati gbero ohun ayidayida o ka ete re sinu o pari ohun buburu adi ogo ni ori ewu bi a ba ri ile ona ododo eni ti o lora ati binu o san ju alagbara lo eni ti o si se akoso emi re o ju eni ti o segun ilu lo ase keke da si isepo aso sugbon gbogbo idajo re lowo oluwa ni.
2: Iwe owe ori iketadinlogun okele bibe ti ohun ti alaafia o san ju ile ti o kun fun eran pipa ti ohun ti ija ọlọgbọn iranṣẹ yio ṣe olori ọmọ ti n huwa itiju yio si pin ogun laarin awọn arakunrin koro ni fun fadaka ati ileru fun wura bẹẹ ni oluwa n da ayawo oluṣe buburu feti si ete eke ẹni eke a si maa kiyesi ọrọ ahan buburu ẹnikẹni ti o ba sin olukanju jẹ o gun ẹlẹda rẹ ẹni ti o ba si n yọ si wahala ki yio wa ni aijiya ọmọ ọmọ ni ade arugbo ogo awọn ọmọ si ni baba wọn ọrọ daradara ko yẹ fun aṣiwere bẹẹ ni ete eke ko yẹ fun ọmọ alade okuta iyebiye jẹ ẹbun ni oju ẹni ti o ni nibikibi ti o yi si aṣerere ẹni ti o bu ẹsẹ mọlẹ o n wa ifẹ ṣugbọn ẹni ti o tun ọran ku silẹ o ya ọrẹ nipa ibawiwọ inu ọlọgbọn ju ọgọrun pasan lọ ninu aṣiwere ẹni ọtẹ a maa wa kiki ibikiri nitori naa iranṣẹ ika ni a o ran si o ya ki ẹranko biari ti a ko ni ọmọ ki o pade eniyan ju aṣiwere lọ ninu were rẹ ẹnikẹni ti o ba fi ibi san ere ibi kii yoo kuro ninu ile rẹ ẹni ti o daju fun omi dabi olupilẹsẹ ija nitori naa fi ija silẹ ki o to di nla ẹni ti o da eniyan buburu lare ati ẹni ti o da olododo lẹbi ani awọn mejeeji irira ni loju oluwa nitori kini iye owo yio ṣe wa lọwọ aṣiwere lati ra ọgbọn ṣaawo ko ni oye ọrẹ a maa fẹ ni nigba gbogbo ṣugbọn arakunrin ni a bi fun igba ipanju eniyan ti oye ku fun a ṣe onigbọwọ a si fi ara ṣọfa niwaju ọrẹ rẹ ẹni ti o fẹ ija o fẹ ẹṣẹ ẹni ti o kọ ẹnu ọna rẹ ga o n wa iparun ẹni ti o ni ayidayida ọkan kii yoo riire ati ẹni ti o ni ahọn ọrọ meji a bọ sinu ibi ẹni ti o bi aṣiwere o bi si ibinujẹ rẹ baba aṣiwere ko si ile ayọ inu didun mu imularada rere wa ṣugbọn ibinu bi ọkan mu egungun gbẹ eniyan buburu mu ẹbun lati iṣẹpo aṣọ lati yi ọna idajọ pada ọgbọn wa niwaju ẹni ti o moye ṣugbọn oju aṣiwere n bẹ ni opin ile aye aṣiwere ọmọ ni ibinu jẹ baba rẹ ati kikoro ọkan fun iya ti o bi pẹlupẹlu ko dara ki a ṣe olotitọ ni iṣẹ tabi ki a lu ọmọ alade nitori iṣedeede ẹni ti o ni imọ a ṣe ọrọ rẹ ku ọlọkan tutu si ni amoye eniyan lootọ aṣiwere nigba ti o ba pa ẹnu rẹ mọ a kaa si ọlọgbọn ẹni ti o ba pa ẹnu rẹ mọ si ile amoye.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Iwe owe, ori ikejidinlogun, ẹni ti o ya ara rẹ sọtọ yio le pa ife ara rẹ yio si kọju ija nla si ohunkohun ti ṣe ti oye aṣiwere ko ni inu didun si imoye ṣugbọn ki o le fi aye ara rẹ han nigba ti eniyan buburu ba de nigba naa ni ẹgan de ati pẹlu ẹgan ni itiju ọrọ ẹnu eniyan dabi omi jinjin orisun ọgbọn bi odo ṣiṣan ko dara lati ṣe ojuṣaaju eniyan buburu lati bi olododo ṣubu ni idajọ ete aṣiwere bọ sinu ija ẹnu rẹ a si maa pe iná wa ẹnu aṣiwere ni iparun rẹ ete rẹ si ni ikẹkun ọkan rẹ ọrọ olofofo dabi adidun wọn a si wọ isalẹ inu lọ ẹni ti o lọra pẹlu ni iṣẹ rẹ arakunrin jẹgudura gbudu eniyan ni orukọ oluwa ile iṣu agbara ni olododo sawọ inu rẹ o si la ọrọ ọlọrọ ni ilu agbara rẹ o si dabi odi giga ni oju ara rẹ ṣaaju iparun ààyè ènìyàn aṣe agídí ṣáájú ọlá sì ni ìrẹ̀lẹ̀ ẹni tí ó bá dáhùn ọ̀rọ̀ kí ó tó gbọ́ wèrè àti ìtìjú ni fún un ọkàn ènìyàn yóò fàyàrán àìlera rẹ̀ ṣùgbọ́n ọkàn tí ó rẹ̀wẹ̀sì ta ni yóò gbà á àyà amòye ní ìmọ̀ ètè ọlọgbọ́n a sì máa ṣe àfẹ́rí ìmọ̀ ọrẹ ènìyàn a máa fi ààyè fún un a sì mú un wá síwájú àwọn ènìyàn ńlá ẹnì kínní nínú ẹjọ́ rẹ̀ a dàbí ẹni pé ó jàre
2: ṣùgbọ́n ẹni kejì rẹ̀ awá a sì kúdìí rẹ̀ sílẹ̀ kèké mú ìjà parí a sì làjà láàrin àwọn alágbára arákùnrin tí a ṣẹ̀ sí ó ṣòro ju ìlú olódi lọ ìjà wọn sì dàbí ọ̀pá ìdábò ààfin ọ̀rọ̀ ẹnu ènìyàn ni yóò mú inú rẹ̀ tutù ìbísí ẹnu rẹ̀ ni a ó sì fi tù ú nínú ikú àti ìyè ń bẹ ní ipa hán àwọn ẹni tí ó bá sì ń lò ó yóò jẹ èrè rẹ ẹnikẹni tí ó rí aya fẹ ó rí ohun rere ó sì rí ojú rere lọdọ olúwa tálákà a máa bẹẹ bẹ ṣùgbọn ọlọrọ a máa fi ìkanra dáhùn ẹni tí ó ní ọrẹ púpọ ó ṣe é sí ìparun ara rẹ ọrẹ kan sì ń bẹ tí ó fi ara mọni ju arákùnrin lọ.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀. Kí ẹ ṣe wa lójú ẹ̀mí. Kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ ti wa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́ kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn. Èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn wọ́n jẹ́ ẹ̀bùn ní tòótọ́, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé tí yóò sì máa wà títí ayérayé, ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ bíbélì a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú bàbá àti ọmọ. Òun ni ó máa ń fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ, òun ni ó sì máa ń fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì, ṣùgbọ́n ó sọ èyí ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se Jesu logo nihin ni a tin so nipa emi mimo wi pe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wi pe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wi pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki awa paapaa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji peteru si we fun won pe eronu pe oada ki a se baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ije wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti ani lati se ni wipe ilekun ti atiti ki a si ki a le gba alejo bi aba ri enikan ti ari wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se tari wipe o n fo gbogbo ile ile mo ki se be nikan o n pese yara kan sile a bere lowo re wipe a ki lo de o ma dabi eni wipe ekun fun ise ni ojo meta yi o ni mo fe gba alejo ni o wa so wipe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo o ni be ni wipe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wipe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wipe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin a gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni a ti ri ti Paulu aposteli ti o n bere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma npe ni ijo emi o je ede ti a nsilo nitori pe bi a ba nso nipa ijo emi awon ijo ti a ntoka si wonyi won ko mo nipa emi mimo toto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se ngun wa bo se njoba ni igbese aye enikokan awon ma nfi aye sile fun emi esu won ma nfi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba nso nipa ijo emi toto o je ijo maje motitun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se an topa won lati owo emi mimo bi won si tin ko bibeli lati Matthew ni titi de ifihan be ni emi mimo dari won maje mu lai lai papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba nso nipa ijo emi o je ijo maje mu titun sugbon awon ti a ro we pe won je ijo emi wonyi won ko mo nipa emi mimo ni toto nitori be je ki a farabale ki a wo lese lese ki a wo ni ikoko de ikoko ki a mo ohun ti olorun fe ki a se ki a ba le ri emi mimo gba so mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atuni eti ogun okeju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni kokan bi a tin gbe ese ni kokan a o lo si oke ni bi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala la koko ikeji ke agba oro olorun pelu isodi mimo iketa ke agba emi mimo gbati a se ayewo bibeli ari wi pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe la koko won gba Kristi won si gba igbala olorun ikeji won gba oro olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ke abere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo olorun o je igbesi aye ti o le fa idajo olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu olorun o ti pese igbala fun wa ninu anu olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba olorun laja lati mu wa wa sodo olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironupo ada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun a wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki agba Jesu Kristi gege bi oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun eleshe kokan ti o wa sodo olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu olorun ninu romu ori karun romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu olorun nipa oluwa wa jesu christi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti an so nihin ni we pe elese kokan o je ota olorun tele tele eni an so fun wa ninu oro olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Christi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Christi ku fun awa alaiwa bi olorun ni ese kejo sugbon olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Christi ku fun wa eni o wa nso wepe nisinsiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wepe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo wepe ati ba olorun laja e je wepe ati gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi elese ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe oluwa ki o je wo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti an so lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti an se awon ti a ri wi pe o jomo ese ki a je wo won ki a ko won sile ki ani ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu kolose ori keji ese kefa kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Christi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jakobo ori kini Jakobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati buburu ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun oni ki agba oro na pelu okan tutu ki aje ki agbin oro yi ki agbin sinu okan wa ni ese ikejilelogun ni o tin so we pe sugbon ki eje oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa oko kan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti asini iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je we pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je we pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gbo nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon won yi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wi pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Christi ki a tesi waju lati gba oro olorun bi a ba si tin gba oro olorun a o ri we pe a nso awon eso ti o ye awon eso ti o fi han we pe a ti gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri we pe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigba ti eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihin ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi asi tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta ijere sile ki a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a nso fun olorun we pe ni toto a nfe so ni mo yi ti a si gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni ari we pe olorun yo ma so wa di mimo ye ki a wo efeso ori karun efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki oun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini abuku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri wepe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wepe ohun ti o dabi abinibi ti a ti bi mo wa nitori pe a je iran adamu wepe ani lati pa nkan won yi tu o ri wepe ani lati ko okun ni ila ki a si je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wepe o tun fe ki jesu christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wepe ki se ise ti o de ara nikan le ati yi pada wepe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wepe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo jesu christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni so di mimo ti a si ti ni dani loju wepe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri wepe ani lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin Elsi ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigbati emi mimo ba ba le yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti ati mo we pe ati so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri wepe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun enikokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si n fe lati bokun wa olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a n fe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki seke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o n fe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o fi agbara emi mo olorun ko

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé òkú ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀. Ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú mú wọn jáde kúrò níhìn yìí. Nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin kí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó. Ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú u jáde, wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà, ó sì ṣe nígbà tí wọ́n mú

0: jáde sẹ́yìn odi tán lé ó wí pé sa àsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sa àsálà lọ sí orí òkè kí ìwọ kí ó má ba ṣègbé. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomora. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí ìkẹtàlá ti Jẹ́nẹ́sìsì, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì ìbátan Ábráhámù tí ó dé ìlú tí a ń pè ní Sódómù, ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ èyí tí ó yà ọ́ ya Ábráhámù ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere. Ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì, a lè yapa kí a sì jáde lọ kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀ kí a tọ̀ wọ́n lọ. A ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́, àwọn ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni ìgbàlà, ṣùgbọ́n ohun tí ó ya Lọ́ọ̀tì ya ọ̀rẹ́ Ọlọ́run ni wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́. Lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀, tí ó sì ẹni tí yóò lè bá wí, tí ó sì lè ní ohun ìní púpọ̀, tí ó sì ẹni tí ó ka lọ́wọ́ kò wípé èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì. Èyí ni Lọ́ọ̀tì fi sá kúrò ní ọ̀dọ̀ Ábráhámù. À ń sọ fún wa ní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá, Ábráhámù sì jókòó ní ilẹ̀ Kénání, ibi tí ó yẹ ọmọ Ọlọ́run láti jókòó. Ilẹ̀ Kénání níbi tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀, níbi tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀. Ábráhámù jókòó sí ilẹ̀ Kénání, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè ni. Ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódómù. Àwa ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ọkùnrin Sódómù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn, mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókò rẹ, àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ, àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ, àwọn wo ni olùdámọ̀ràn fún ọ, àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́ tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó, sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ̀. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wà ti kúrò ní agbègbè wọn ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn bó tí ìjẹ̀gbẹ́ lójú wa ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé bíbélì tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ó dàbí alára mímọ́ ó dàbí ara ilé Ábráhámù ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run yẹ kí n sọ fún ọ àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà tí ó ń sọ ní orí ìkejìdínlọ́gọ́ta àrùn ẹjọ orí ìkejìdínlọ́gọ́ta kérara má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn àwọn náà bí àwa ti ń ka bíbélì ni wọ́n ń ka bíbélì bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́ bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́ ibikíbi tí a bá ti ń ka bíbélì tí a ti ń dárúkọ Ọlọ́run tí a ti ń kọ orin sí Ọlọ́run a ò fẹ́ wọn kù níbẹ̀ wọ́n ní inú dídùn sí ọ̀nà mi kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn ń bẹ̀ ó ní wọ́n dàbí orílẹ̀-èdè kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run wọ́n mọ bí a ti gbàdúrà wọ́n mọ bí a ti ka sáàmù wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run á dàbí ayé kò tọ́ ń gbàdúrà wọ́n lè sọ ọ́ jáde ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo àwọn ìran lọ́ọ̀tì nìyẹn o tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kíni àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín ẹ̀yin ṣe afẹ́ ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù ọ̀ṣọ́ ti ayé ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín kíyè sí ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà jẹ́ ò ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀ tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá olú òǹpá agbádùn ara ẹ̀ máa yọ ọ sí ní ojú àlá ní ojú ìran màá lé tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀ àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá olú àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan. àti lílù nípa ìkuukù ìwà búburú. Ẹ má ṣe gbààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Àwẹ̀ irú èyí ni mo yàn bí àwẹ̀ ogójì ọjọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn, tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ, òjò níye wọlé ẹ̀, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ, tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ, wọ́n á tún ja ilé tiẹ, wọ́n á tún ja fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn nì lọ, wọ́n á tún ja ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa ja ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ, bó ti ń bo tiẹ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Àwẹ̀ etí òkun, àwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò, ìwà ti ara iṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ àwẹ̀ ń lọ. A lè mú àwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Wọ́n sọ pé wòólìí, èwo lẹ tún gbé jáde? Ó ní ní oṣù tó kọjá, mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn, ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa? Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára, bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekieli 23:30. Ezekieli 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bà ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́, àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bà ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wà èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wà èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn? Ní ẹsẹ̀ 31, wọ́n sì tọ̀ wá bí ènìyàn ti wá. won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni an pe ni agbo magba bi o ba so fun won wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin Oluwa o nfe lati je ti Olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na kuni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti Olorun o dari esi o lo si odo awon ara Sodomu o wa so fun awe pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro Olorun tan won jade won ni nje bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se ko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dariji ni ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abraham wa fun Olorun gba eri Abraham je wi pe mo mo Abraham wi pe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se Olorun le gba eri ti re je wipe ohun mo wipe ilana ododo ilana igbala ti Olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje Olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje Olorun le gba eri re je wipe ohun mo gege bi Abrahamu be aba nso wipe Abrahamu je ore Olorun eyi ni o fi di ore Olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun Oluwa si wipe nitori ti igbe Sodomu ohun Gomara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se Olorun o ma so lemo lemo wipe nitori igbe ese awon ela awon ara ile re nitori pe o n papo ju we pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se Olorun o ma so wipe nitori igbe ilu re o ndi pupo o sin papo ju yato si eyi ni ilu Eko ti o wa bi o ba je un gbe ni Moshin tabi Ajegunle tabi ni Bariga ibi kibi ti o wu ki o wa se Olorun o ma so wipe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se Olorun da oyan si oto o sin so wipe o mo wipe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba tin de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wipe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade we pe ki Olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole Olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto n gbeyin re o n so fun anihin wipe Olorun je ki o di mo fun Abrahamu wipe idajo nbo lori Sodomu ohun Gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi okiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si Sodomu sugbon Abrahamu duro sibe ni waju Oluwa ki lo n fe se o n fe gbadura nitori o ranti wipe Lot wa ni ilu Sodomu Abrahamu si sumo odo re o si wipe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo harun iwo ki yo hada ibe na si nitori adota lododo ti o wan ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo nse bi o ba je be ranti wipe idajo nbo nitori onidajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba ti nbo gege elese ni o se afi bi o ba ronupo ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wepe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ebe si nitori won abraham tesiwaju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wepe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le emi o si le emi o wi mo boya a o ri mewa nibe o nsi wepe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni ashale loti si joko li enu bode sodomu kise pe on ka bibeli o kise pe on sasaro lori oro olorun kise wipe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enu bode bi loti si ti ri won o dide lati pade won o si doju bole ya ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wepe idajo de wepe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wepe awon okunrin na se we fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lo ti bere si ni se won bere si ni wa oko ni sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se ikupa awon obi be nitori aibale okan ati aibale aya ṣùgbọ́n wọ́n sọ fún wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mo wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibi yìí nítorí ti igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run lọ́ti sì jáde Èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì. Nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn angẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu, òun Gomorra, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wà á gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run ń wó, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní, orí ìkarùn-ún. Tímótì kínní, orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ. Tímótì kínní, orí ìkarùn-ún, ẹsẹ̀ kẹrin lé ní ogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ, tí o sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́. Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀, apá kan ẹsẹ̀ yìí, ní ẹsẹ̀ ìkẹrìnlélógún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀, tí ó sọ wípé, jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀, tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹdìdè, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn, loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se n ba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti jesu wa ni aye ti o n so fun a wi pe idajo n bo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe jesu o jo eletan loju e ti o ba si je wi pe emi ti mo n so oro yin rere fun o ti mo n so fun wi pe idajo n bo jesu kristi si n bo gege bi oro re bi o ba je wi pe mi o jo eletan loju e ewo lo n se ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihi won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wi pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye noa eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oni yawo meji awa ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa kori be nitori pe ojo nbo ti enu won yi o pade nitori ina yi o sokale yo si ma jo awon eniyan bi won ba tin jo ni aye be ni emi won ni o lo si orun apadi ninu ina ajoku jo ma ngeli won yi won da won fi owo le loti ni ese keta ni ogun wi pe o si se nigba ti won mu won jade si eyin odi ilu tan nje ati mu o jade kuro ni sodomu ati gomora ninu ose sodomu ati gomora nje Jesu Kristo olugbala re nje o ti fi owo re di o mo si ti mu o jade ko ninu ese ko ninu ero ko ninu iwa ole ko ninu a fi oro kele bani je ko ninu a soro ni leyin se o ti mu o kuro ninu agbere ati panshaga se o ti mu o kuro ninu iwa kobirin jo se o ti mu o jade si eyin odi ilu o si wi pe sa sala fun emi re sa sala fun emi re ma se wo ehin re wo ese kerin din ni ogbon sugbon aya re boju wo ehin lehin re o si di owon iyo mi o mo eyi ti o fe da owon iyo ni abi o fe sa asaye ati asala o fe sa wo inu ijoba olorun bi o ba je be anfani wa fun oloni lati so fun olorun wi pe tele tele o ti n fi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o n fi pamo ni won tele o won le mo won si fara mo timotimo sugbon bo ba je loni ni o n so fun olorun wi pe o n fe ki awon ese won ki o han gbangba ni waju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo jesu lara ki o je ki jesu ki o ru ese re lo patapata ki o ma ku ese kankan ni igbesi aye re o fe je agabagebe mo o fe je alafarase tabi eni ti o n fi enu sin olorun o n fe ki gbogbo ese ki o kuro ni igbesi aye re o ni anfani loni lati kepe oluwa lati so fun olorun wi pe o fe sa sala fun emi re igi gbesan bo bibeli so pe ina yo ma jo ni waju re nitori pe a o se awon iwe le orun a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de nibo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki a gbadura Mo bi o ba fi ese re sowo saju si idajo ti o si ni ki Jesu Kristi ki o ru awon ese won yi lo a o dari ji o a o sanu fun o Jesu Kristi yo fi eje re we ese re nu sugbon ran ti o bi o ba boju wo eyin bi o ba sa pada bi o ba di apeyin da ran ti aya loti ran ti ohun ti o sele si sa sala fun emi re sa sala fun emi re ma se boju wo eyin ma se pada sinu ese mo sa sala fun emi re bi o ba nda ese ni ikoko olorun ri o bi o kan wa ti o ngbe bibeli ti o ngbadura ti o ngba awe sugbon ti o wa ninu agbere ati panshaga olorun ri o bi o ba di ese mu ti o ko ese sile bi o ba je ki Jesu ki o gba okan re la olorun ri o idajo sin bo sa sala fun emi re ko gbogbo ese sile nitori igbe san bo ti ori gbogbo awon elese ti o wa ni orile ede aye ma se boju wo eyin kúrò ní Sodomu àti Gomorra kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn sá sálà fún ẹ̀mí rẹ ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba a sì máa lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sáàsálà fún ẹ̀mí rẹ sáàsálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́mágbà sáàsálà fún ẹ̀mí rẹ òní ni ọjọ́ ìgbàlà bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là yóò tún ìgbésí ayé rẹ ṣe nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ wọn kò ní jẹ́ tìrẹ mọ́ sáàsálà fún ẹ̀mí rẹ kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́ kí ìyẹ̀ ni pẹ̀kun kí o lè jẹ́ tirẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa bàbá wa a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wipe won o ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yo dopin akoko kan bo ni igba ti a gbe won kuro ninu ile ti won gbe ni sisi yi ti a wale ti a kan igi ti a gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko hun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkan kan baba adupe lowo re wipe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wipe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wipe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wipe ki a fi awon ese wonyi ki a fi won ranse si idajo nje a be o wipe gbogbo awon eniyan wonyi ti won duro niwoju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Kristi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wala mo be o wipe nitori anu re nitori etutu Jesu Kristi nitori eje Jesu Kristi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo eso ni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo omi eje ati ara wa awon ti ko se isile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti enikankan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wipe bi a ti njade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile ni bi oja lode ni bi ise ni bi kibi ti an lo tabi ninu oko je ki a le je olododo nje bi ati ri awon eniyan ni arowo to wa tabi ni adugo wa ti won sefe tabi ti won ja fara tabi ti won ti le nfi wa se yeye wi pe pe ti wa ni ti koja o ti se o ti bi aserege anbe o wi pe ki agara ki o ma se da wa ke ma si ri onkohun laye tabi ni isale ile tabi ni awo somo onko lati bi kibi ti o le je ki aboju weyin je ki a je ni ti o duro sinsin ni ojo ti Jesu yo farahan lai wo somo lati gba awon ayan fe soke ka wa ku awon ayan fe ka le ba ojoba ka le ma ba ogbe adupe ko ti gbo ti wa je bi a si tin jade lo ti an so fun awon elomiran ti an so fun won wi pe idajo nbo baba anbe o ma wa ladugo wa awon ti won je ise bi eni jeun ti won mu ise bi eni mo mi awon ti won sogo ninu ibaje o mo won awon ara ile wa awon omo wa awon aya wa tabi awon oko wa awon ti oni waasu dabi eletan loju won baba nitori anu re ro won lokan bi a ti nso fun o je ki won ki o tele wa je ki oro igbala ti an gbo to se wole anfani yi je ki o je ti won pelu adupe ko ti gbo ti wa ma ba wa lo ma sanu fun wa ma da bobo wa je ki gbogbo wahala ti a di wa bi loni je ki a ja won sile wala isosan je ki anu re ki o wa pelu wa bi a si nlo da bobo wa titi de ile wa ni oruko Jesu Kristi Oluwa wa.
1: E je ki a gbadura Olorun baba wa adupe wi pe a wa si akoko ti o se pataki bayi bi ati fe wo inu iwe mimo an bebe wi pe gege bi a o ti ma se alaye gege bi a o ti ma ka oro Olorun gege bi a o ti ma ko ni wi pe e o fun olukuluku wa ni ore ofe lati fi aye sile fun emi mimo lati se itumo nkan wonyi fun wa lati la wa loye lati la wa loju lati je ki okunkun okan wa ki o poora an be yin wo pe gege be tin tan imole oro yin sinu okan wa we pe a o dide pelu iranlowo Olorun a o rin ni ona ti o ye ona ti o lo si ile ogotara we pe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wi pe a o tele ona yi gan ti e la sile fun wa wi pe gbogbo okan ti nsako okan ti nse egboran okan ti nse ori kunkun si oro Olorun e o le won jina si wa loruko Jesu adupe pe ti gbo e gba pe ati yin wa e si ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari loruko Jesu Kristi Oluwa wa. Lati ibere odun yi ni Olorun ti nfi oju rere ore ofe ati anu re han fun wa nitori wipe o nfun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro Olorun lati ibere odun yi Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati ibi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife Olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti a ti sako lo awa ti a ti sonu awa ti a ti jina rere si olorun ke a ba le gba wala loni anwo itun riran fun ifoju okan itun riran fun ifoju okan o ye ke a mo we pe ju okan itun riran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala ajeju ni

bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kì í bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wà ní afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ bàbá, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ olùgbàlà, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀, ẹni tí àbí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà ní ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé àbá Jésù pàdé. Yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jòhánù orí 9 ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kì í bá ṣe wípé òun bá Jésù pàdé. A kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tàbí òye tiwa tàbí ìmọ̀ wa kí a fi la ara wa lójú nípa ti ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, ìdáǹdè kúrò nínú ìfọ́jú ọkàn, ó wá láti ọ̀dọ̀ Kristì nìkan ṣoṣo. Ṣùgbọ́n kí ni àwọn àwòrán tí a fi hàn wá nípa ti ẹ̀mí nípa àwọn afọ́jú? Kí sì ni ohun tí ó fa ìfọ́jú ọkàn? Àti kí ni àwòtán tàbí ìwòsàn fún ọkàn òkùnkùn? Èyí ni ó mú kí a wo ọ̀rọ̀ Ọlọ́run ní ìpele mẹ́ta. Ìkíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ìkejì, àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn. Ìkẹta, ìwòsàn fún ọkàn òkùnkùn wa. Yẹ kí a lọ sí ìpele kìíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin, ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ Ádámù àti Éfà, ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀, a bí wa lè afọ́jú. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ rere yàtọ̀ sí búburú, afọ́jú ni ìní. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà tí a ó rìn, tí a ó lè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà, a kò mọ̀. Èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a wà àwọn àwòrán tí Bíbélì tí ó là sílẹ̀ fún wa, tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí. Nínú Aesaiah, ìwé wòlíì Aesaiah, orí 111, láti ẹsẹ̀ 10. À ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru, ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan. Bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan, ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni. Ó ń sọ wípé Kristì ti wá sí ayé, ìmọ́lẹ̀ ayé yìí, ó ti sọ òkùnkùn, ó ti sọ di ọ̀sán gangan. Àti fún wa ní Bíbélì, àti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run, àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí. A ti rí àpẹẹrẹ àwọn apóstẹ̀lì nínú Májẹ̀mú Titun. A sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan, síbẹ̀síbẹ̀ àwa ń kọsẹ̀. A sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú. Ẹlòmíràn a fi ìjọ sílẹ̀.

ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gba ààwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀. Mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ kẹrìnlá, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Fàrísì. Mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa. Àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kínní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa, orí 30, ẹsẹ̀ 12, wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 28, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú.

0: wọn sọ lẹyìn ẹ ṣùgbọn láàárọ yìí ọlọrun ò sọ lẹyìn ẹ. Àwọn tó ń sọ lẹyìn ẹ pé èèyàn búburú ni ọ, ẹrù ń bà wọn torí wọn lè sọkù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọn rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọn rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọkàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún un, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ ìkejìdínlógún, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wa di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wàá ṣe tí ẹ sílẹ̀, wàá sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. èyí tí jẹ́ kéèyàn kò foni èyí tí kì í jẹ́ kéèyàn kò foni pé akúnlẹ̀ asọ̀fọ́lọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bá ti ń jẹ́wọ́ tá ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tá a sì ń gba ọlọ́run gbọ́ wípé ó rán jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé adìẹ ọmọ ọlọ́run ìwà wa yí padà bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí a kì í kí ìfẹ́ á wọnú ọkàn wa lọ ìfẹ́ jésù ìfẹ́ ọlọ́run á tàn ká ó kan àyà wa ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa wa káàkiri láti kí i a parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa yẹn là ń pè ní pé èèyàn di ọmọ ọlọ́run láti di ọmọ ọlọ́run yìí àjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kọ́ sílẹ̀ a sì gba jésù ní olùgbàlà wa nítorí ó sọ wípé àwọn tí ó gba jésù èyí wà ní Jòhánù orí kínní ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba jésù àwọn ni ó fi agbára fún agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí a bí iṣẹ́ nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti ọlọ́run nígbà tí a bá gba jésù sínú ọkàn wa lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí tí a sì ní kí ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀ ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa ayé wa yí padà ọ̀rọ̀ ẹnu wa yí padà ìwọṣọ wa yí padà ìrìn ẹsẹ̀ wa á yí padà bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò tún yabẹ̀ mọ́ bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́niṣẹ́ wa a ò tún ta tẹ́tẹ́ mọ́ bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá eré àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kò níbì kan lọ lẹ́yìn tí a bá ní ìgbàlà a ò tún tẹbẹ̀ mọ́ ó di kí a máa ka bíbélì bí a ò lè ka yorùbá tí a ò lè ka bíbélì ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka bíbélì kán máa kà á sí wa létí ó di kí a máa sọ pé jọ̀ ọ́ orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀ ó di kí ọ̀rọ̀ ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ ó di kí o gbé bíbélì rẹ kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ tọlọ́run ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ wá jésù ẹ sì ní ìgbàlà ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù ìwọ kọ́ ló ń ṣe ẹ̀mí ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́ bí o bá ti di ẹni ìgbàlà ni ẹ̀mí ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ ọlọ́run fún lágbájá parí ìjà pẹ̀lú lágbájá ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin dáfídì láti ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé ó di kí ó máa ṣiṣẹ́ òdodo ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀ ó di pé kó má lè purọ́ mọ́ bó jẹ́ ọmọdé ni bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀ tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́ màmá sọ pé mi ò sí ilé o ọmọ tó ti nígbàlà a ní màmá jọ ọ́ èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́ mo ti ní ìgbàlà màmá wà nílé màmá wọn ń bèrè yín o ó sọ òtítọ́ inú rẹ̀ bí obìnrin bá wá mo fẹ́ràn rẹ ni mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o ká lọ olú akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahon re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to nigbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si bi ara re kina n pe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri jesu oro edi baje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mọ̀ pé orí wọn ní ibi iṣẹ́ ṣùgbọ́n ṣé ó ti rí wọn lé báwo ọmọdé ni ọ ni o mọ bọ́n ṣe rí àgbàlagbà wà ní ó ti bébí máa pa mí kú mo ti búra síbi ara mi mi ò sì ní yí padà àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn ò ló sọ wípé ẹni tí ó búra síbi ara rẹ̀ tí kò sì yí padà tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́ tàbí pé olókùú sìnkú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn bàbá ń joró lọ́rùn àpáàdì àwa láyé o bá ti ní náírà méjì tó tún lè wà ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálù bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn-ín ṣùgbọ́n pé ẹni tó ti do nígbàgbọ́ pé ó ti o bọ́n ṣe lójú ilé wà á tilẹ̀kùn ẹwà máa ka bíbélì wọ́n á kanlẹ̀kùn ǹjẹ́ wọ yóò gba were mẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n ní pọ́ọ̀lù orí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́jú bá lórí jẹ́ bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn wọ́n sọ fún jésù wọ́n dúró níta wọ́n ní kan bá wọn mú ó dẹ̀ ti díta ṣẹ́jù mọ́ ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wàá lọ fi náírà kan dá àjọ ó lè wàá fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà gbà tán á kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wàá sílé ẹ wàá lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀ lágbájá tó kó àjọ ńkọ ó ti kúrò ń lù lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kíni lọ ìwà ó lè kò sì kúrò lọ́wọ́ ẹ̀ onígbàgbọ́ kì í bá wọn dájọ́
1: báǹkì wà tó máa ń fowó pamọ́ sí. Ọgbọ́n ayé ni, ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí. Ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó. A kò gbowó jọ. A gba ọgọ́rùn-ún lọ́wọ́ lágbájá, ọgọ́ta lọ́wọ́ lágbájá, ìgbà lọ́wọ́ lágbájá, a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn. A ní èló ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan. A yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn. Onígbàgbọ́ kọ́ yẹn, ọ̀lẹ kò lè ṣiṣẹ́, kò lè dáko, kò lè ránṣọ. Òun ló máa kó account káàkiri. Iṣẹ́ kọ́ yẹn, a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀. Ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀. Ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Mo gbàgbọ́ wípé o wá sí yìí lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run. Ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́. Ọjọ́ ìdájọ́ wà níwájú. Èní jẹ́ ọjọ́ àánú. Èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀. Èní jẹ́ ọjọ́ àdúrà. Èní jẹ́ ọjọ́ ká tá lè kégbe pé Jésù wípé ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀ gbá mi. Mo ṣe ríra mi ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù ò bá mi ní ipò àìmọ̀kan. Ṣùgbọ́n lónìí, gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá, mo fẹ́ jẹ́wọ́, mo fẹ́ kọ̀ọ́lẹ̀. Má tanra ẹ̀ jẹ o. Bo bá mẹ̀bí ẹ tó gbàdúrà, tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀, Ọlọ́run á dáríjì ọ. Ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé Ọlọ́run, àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dà. Ìwọ nìkan ló wà nígboro, táwọn oṣó ń lé, táwọn àjẹ́ ń lé. Ìwọ nìkan náà rí ni. Bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, ṣé wọ́n á rí ẹ? Ọlọ́run, bàbá mi ni ò dáa, bàbá ẹ ò dáa lóòótọ́, ìwọ dáa. Àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn, ìwọ pàápàá fẹ́ gbádùn. Ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn. Bó o bá ní ṣe àwáwí, bó o bá ní sọ pé ọ ló jàre, ìgbà tọ́lọ́run sọ pé o jẹ̀bi, tọ́lọ́run bá dá ẹlẹ́bi ta ni ẹ́ láti ṣe àwáwí. Tó bá sọ fọ́lọ́run pé Ọlọ́run mo jẹ̀bi mo gbé, ṣùgbọ́n ìwọ lè gbà mí. A gbà ọ́, a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbogbo ègún tó wà lórí ilé ẹ, lórí iṣẹ́ ẹ, lórí ọmọ, a ka kúrò pátápátá. A fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́. Torí pé Jòhánù sọ fún wa pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ, ó lè kó tiẹ̀ lọ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá fi tọkàntọkàn pẹ̀lú ìkáánú kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àánú Ọlọ́run dájú lórí rẹ. Nítorí ẹnikẹ́ni tí o bá ké pe orúkọ Olúwalẹ̀ àgbàlá, bí o bá jẹ́ ké pè é pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, kéèpè é. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn nǹkan asán wọ̀nyí, ṣe ọwọ́ rẹ̀ mọ́,
0: Ṣé ìwọ kìí ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀? Ṣé irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ? Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó? Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je opo si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti so fun won ki a si n gbadura pelu won ki a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupo epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọkan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa
1: iwe owe ori ikokandinlogun tálákà ti ń rìn nínú ìwà títọ́ rẹ̀ ó sàn ju ẹni tí ó ń ṣe àrékérekè lé ètè rẹ̀ lọ tí ó sì ń ṣe wèrè pẹ̀lúpẹ̀lú ọkàn láì ní ìmọ̀ kò dára ẹni tí ó bá sì fi ẹsẹ̀ rẹ̀ yára yóò ṣubú wèrè nìyẹn yí ọ̀nà rẹ̀ po nígbà náà ni àyà rẹ̀ bínú sí Olúwa ọ̀rọ̀ fa ọ̀rẹ́ púpọ̀ ṣùgbọ́n tálákà di yíyà kúrò lọ́dọ̀ aládùúgbò rẹ̀ ẹlẹ́rìí èké kì yóò lọ láì jìyà àti ẹni tí ó sì ń ṣèké kì yóò mú un jẹ ọ̀pọ̀lọpọ̀ ni yóò máa bẹ̀bẹ̀ ojú rere ọmọ aládé olúkúlùkù ènìyàn nísìí ṣe ọ̀rẹ́ ẹni tí ń ta nílé ọ̀rẹ́ gbogbo àwọn arákùnrin tálákà ní kórira rẹ̀ mélòó mélòó ni àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò àjìnà sí i ó ń tẹ̀lé ọ̀rọ̀ wọn ṣùgbọ́n wọn kò sí ẹni tí ó gbọ́n ó fẹ́ ọkàn ara rẹ̀ ẹni tí ó pa òye mọ́ yóò rí rere ẹlẹ́rìí èké kì yóò lọ láì jìyà ẹni tí ó sì ń ṣèké yóò ṣègbé ohun rere kò yẹ fún aṣiwèrè tàbí mélòó mélòó fún ìránṣẹ́ láti ṣe lórí àwọn ìjòyè ìmòye ènìyàn mú lọ́ra àti bínú ògo rẹ̀ sì ni láti rí ẹ̀ṣẹ̀ kọjá ìbínú ọba dàbí ìgbé kìnìún ṣùgbọ́n ojú rere rẹ̀ dàbí ìrì lára koríko aṣiwèrè ọmọ ni ìbànújẹ́ bàbá rẹ̀ ìjà aya dàbí ọ̀ṣọ̀rọ̀ òjò, ilé àti ọ̀rọ̀ bí ogún àwọn baba, ṣùgbọ́n amòye aya láti ọ̀dọ̀ Olúwa wá ni. Ìmẹ́lẹ́mú ni sun oorun fanfan, ọkàn ọ̀lẹ lebi yóò ṣe pa. Ẹni tí ó pa òfin mọ́, ó pa ọkàn ara rẹ̀ mọ́, ṣùgbọ́n ẹni tí ó bá kẹ́gàn ọ̀nà rẹ̀ yóò kú. Ẹni tí ó ṣàánú fún tálákà, Olúwa ni ó wín, àti ìṣeun rẹ̀ yóò san wọ́n padà fún un. Na ọmọ rẹ nígbà tí ìrètí wà, má sì ṣe gbé ọkàn rẹ lé àti pa á. Oníbínú ńlá ni yóò jìyà, nítorí pé bí ìwọ bá gbà á síbẹ̀, ìwọ tún ṣe é. Fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́, kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ. Ète púpọ̀ ni ó wà ní àyà ènìyàn, ṣùgbọ́n ìgbìmọ̀ Olúwa, èyí ènìyàn yóò dúró. Ẹwà ènìyàn ni ìṣeun rẹ̀, tálákà ènìyàn sì sàn ju eléke lọ. Ìbẹ̀rù Olúwa tẹ̀ sí ìyẹ̀, ẹni tí ó ní yóò jókòó ní ìtẹ́lọ́rùn, a kì yóò fi ibi bẹ̀ẹ́ wò. Ìmẹ́lẹ̀ ènìyàn ti ọwọ́ rẹ̀ sínú ìṣasùn, kò sì lè yọ jáde padà wá sí ẹnu ara rẹ̀. Lu ẹlẹ́gàn, òpè yóò sì kíyèsí ara rẹ̀. Ti bẹ́ni tí ó mòye wí, òye ìmọ̀ yóò sì yé. Ẹni tí ó bá ń ṣèkà sí bàbá rẹ̀, kí ó sì lé ìyá rẹ̀ jáde, òun ni ọmọ tí ń ṣe ìtìjú, kí ó sì mú ẹ̀gàn wá. Ọmọ mi, dẹ́kun àti fetí sí ẹ̀kọ́ tí mú ní ṣìnà kúrò nínú ọ̀rọ̀ ìmọ̀. Ẹlẹ́rìí búburú fi ìdájọ́ ṣẹ̀sín, ẹnu ènìyàn búburú sì gbé àṣẹ déédé mì. A pèsè ọ̀rọ̀ ìdájọ́ fún àwọn ẹlẹ́gàn àti pàṣán fún ẹ̀hìn àwọn aṣiwèrè.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé òwe, orí ogun, ẹlẹ́yà lè ọtí ìwá ẹ̀nì, aláriwo lè ọtí líle, ẹnikẹ́ni tí a bá fi tàn jẹ kò gbọ́n. Ìbẹ̀rù bá dàbí igbe kìnìún, ẹnikẹ́ni tí ó bá mú bínú, ó ṣẹ̀ sí ọkàn ara rẹ̀. Ọlá ni fún ènìyàn láti ṣíwọ́ kúrò nínú ìjà, ṣùgbọ́n olúkúlùkù aṣiwèrè ni máa ja ìjà ńlá. Ọ̀lẹ kò jẹ́ tu ilẹ̀ nítorí òtútù, nítorí náà ni yóò fi máa ṣagbe nígbà ìkórè, kì yóò sì ní nǹkan. Ìmọ̀ nínú ọkàn ènìyàn dàbí omi jíjìn, ṣùgbọ́n amòye ènìyàn ní fà á jáde. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní máa fọn rere, olúkúlùkù ọrẹ ara rẹ̀, ṣùgbọ́n olóòótọ́ ènìyàn tani yóò rí. Olóòótọ́ ènìyàn rìn nínú ìwà títọ́ rẹ̀, ìbùkún sì ni fún àwọn ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Ọba tí ó jókòó lórí ìtẹ́ ìdájọ́, ó fi ojú rẹ̀ fọ́n ìwà ibi gbogbo ká. Ta ni ó lè wí pé mo ti mú àyà mi mọ́, èmi ti mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn bákan náà ni méjèèjì ṣe ìríra lójú Olúwa. Ìṣe ọmọdé pàápàá ni a fi mọ̀ ọ́n bí ìwà rẹ̀ ṣe rere àti títọ́. Etí ìgbọ́ àti ojú ìrí, Olúwa ni ó ti dá àwọn méjèèjì. Má ṣe fẹ́ orun sísùn tí ìwọ kí má bàá di tálákà, kí ojú rẹ a ó sì fi oúnjẹ tẹ Ọlọ́run. Kò ní láárí lóníbàárà wí, ṣùgbọ́n nígbà tí ó bá bọ́ sí ọ̀nà rẹ̀, nígbà náà ní ṣògo. Wúrà wà àti iyùn ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n ète ìmọ̀ èlò iyebíye ni. Gba aṣọ rẹ̀ nítorí tí ó ṣe onígbọ̀wọ́ fún àlejò, sì gba ohun ẹ̀rí lọ́wọ́ rẹ̀ fún àjèjì obìnrin. Oúnjẹ ẹ̀tàn dùn mọ́ ènìyàn, ṣùgbọ́n níkẹyìn ẹnu rẹ̀ ni a ó fi ta àrá kún. Ìgbìmọ̀ ni a fi fi ìdí ète gbogbo kalẹ̀, àti pẹ̀lú èrò rere ni kì yóò ṣegun. Ẹni tí ó bá ń kiri bí olófófó a máa fi ọ̀ràn ìkọ̀kọ̀ hàn. Má sì ṣe bá ẹni tí ń ṣí ète rẹ̀ ṣeré. Ẹnikẹ́ni tí ó bá bú bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀, fìtílà rẹ̀ lè ó pa nínú òkùnkùn biribiri. Ogún tí a yára jẹ láti tìkọ́ ṣe lè a kì yóò bùkún ní òpin rẹ̀. Ìwọ má ṣe wí pé èmi ó gbẹ̀sán ibi, ṣùgbọ́n dúró de Olúwa, òun ó sì gbà ọ́. Ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn, ìríra ni lójú Olúwa. Ìwọ̀n ìrẹ́jẹ kò sì dára. Ìrìn tí ènìyàn ń rìn láti ọ̀dọ̀ Olúwa ni. Ta ni nínú àwọn ènìyàn tí ó lè mọ ọ̀nà rẹ̀? Ìdẹ́kun ni fún ènìyàn láti yára ṣe ìlérí mímọ́, àti lẹ́yìn ẹ̀jẹ́ kí ó máa ronú. Ọlọ́gbọ́n ọba a tú ènìyàn búburú ká, a sì mú àyíká kẹ̀kẹ́ rẹ̀ kọjá lórí wọn. Ẹ̀mí ènìyàn ni fìtílà Olúwa, a máa ṣe àwárí yàrá iná. Àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú ni a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú. Ògo àwọn ọ̀dọ́mọkùnrin lè agbára wọn, ẹwà àwọn arúgbó lè ewu, àpá ọgbẹ́ ní wẹ ìbinú kúrò, bẹ́ẹ̀ sì ni iná tí ó wọ odò ikùn lọ.
3: Ìwé òwe, orí 21. Aya ọba ń bẹ lọ́wọ́ Olúwa bí odò omi, òun a sì dárí rẹ̀ sí ibikíbi tí ó wù ú. Gbogbo ọ̀nà ènìyàn ló dára lé ojú ara rẹ̀, ṣùgbọ́n Olúwa ni ó ń ṣe amọ̀nà ọkàn. Láti ṣe òdodo àti ìdájọ́, ó ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa ju ẹbọ lọ. Gangan ojú àti ìgbéraga àyà àti ìtúlẹ̀ ènìyàn búburú ẹ̀ṣẹ̀ ni. Ìrònú alápọn sí kìkì ọ̀pọ̀ ni, ṣùgbọ́n ti olúkúlùkù ẹni tí ó yára sí kìkì àìní ni. Ìní ìṣúra nípa hàn èké, ó jẹ́ èmí tí a ń tì sí yìí ti sọ̀hún lọ́wọ́ àwọn tí ń wá ikú kiri. Iwa agbara awon eniyan buburu ni yo pa won run nitori ti won ko lati se idajo enikeni ti o rin ona ayida ida eniyan buburu ni sugbon oninu funfun ni ise re to o san lati joko ni igun oke aja ju pelu onije obirin lo ninu ile ajumogbe okan eniyan buburu wa ibikiri aladugbo re ko ri oju rere li oju re nigbati a ba je elegan ni iya aso pe di ologbon nigbati a ba si nko ologbon ohun o ma ni imo olododo kiyesi ile eniyan buburu pe enikan wa ti yo bi eniyan buburu subu ninu iparun enikeni ti o ba di eti re si bi olukanju ohun ti kara re yo ke pelu sugbon a ki yo gbo ore ikoko o tu ibinu ati ebun ni isepo aso o tu ibinu lile ayo ni fun olododo lati se idajo sugbon iparun ni fun awon onisese eni ti o ba ya kuro le ona oye yo ma gbe inu ijo awon oku eni ti o ba fe afe yo di talaka eni ti o fe oti wa eni pelu ororo ko le loro eniyan buburu ni yo se owo irapada fun olododo ati olure koja ni ipo eni diduro sinsin o san lati joko le aginju ju pelu onije obirin ati osunu lo isura fife ati ororo wa ni bugbe ologbon sugbon eniyan asiwere na abaje eni ti o ba tele ododo ati anu ari iye ododo ati ola ologbon gun odi ilu awon alagbara a si fi idi agbara igbekele re jale enikeni ti o ba pa enu ati ahan re mo o pa okan re mo kuro ninu iyonu agberaga ati agidi elegan ni oruko re eni ti nhuwa ninu ibinu pupo pupo ife ole pa nitori ti owo re ko ise sise o n fi ilara suju kokoro ni gbogbo ojo sugbon olododo a ma fi funi ki si dawo duro ebo eniyan buburu irira ni melo melo ni nigba ti o mu wa ti ohun ti wa kiwa re eleri eke yo segbe sugbon ologbon yo ma soro ni ayanu eniyan buburu gbe oju re le sugbon eni iduro sinsin ni o mu ona re to ko si ogbon ko si imoye tabi igbimo si oluwa a mura isin sile bi ojo ogun sugbon isegun lati owo oluwa ni.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Iwe owe, ori ikejilelogun. Oruko rere san ni yiyanju oro pupo lo, ati oju rere ifeju fadaka ati wura lo. Oloro ati talaka pejopo, oluwa ni eleda gbogbo won. Ologbon eniyan ti ri ibi tele, o si para re mo, sugbon awon ope akoja, a si je won niya. Ere irele ati iberu oluwa le oro, ola ati iye. Egun ati idekun be yona la yida yida eni ti o ba po okan re mo yo jina si won to omode yona ti yo to nigba ti o si dagba tan ki yo kuro ninu re oloro se olori olupanju ajigbese si se iranse fun onibese eni ti o ba furugbin ese yo re asanka opa ibinu re si ti mura tan eni ti o ni oju anu ni a bukun fun nitori ti o fi ninu onje re fun olupanju sa elegan ti sode ija yo si jade nitooto ija ati egan yo dekun eni ti o fe iwa funfun aya ti o fe oro pele oba yo se ore re oju oluwa pa imomo o si yi oro olure koja po ole wipe kini un be lode a o pa mi ni igboro enu awon ajiji obirin ipo jijin ni eni ti a n binu si lati odo oluwa wa ni yo subu sinu re ile aya omode ni were di si sugbon pasan itoni ni yo le jina kuro lodo re eni ti o ni talaka lara lati mu oro po ti o si n ta oloro lore yo di alaini bi o ti wu ki o se eti re sile ki o gbo oro awon ologbon ti o si fi aya re si eko mi nitori ohun didun ni bi iwo ba pa won mo ni inu re nigba ti a si pese won tan ni ete re ki igbekele re ki o le wa ni ti oluwa emi fi han o loni ani fun o emi ko ti kowe ohun daradara si o ni igbimo ati ile eko ki emi ki o le mu omo idaju oro otito ki iwọ ki o le ma fi idahun otitọ fun awọn ti o ran ọ ma se ja talaka le o le nitori ti se talaka bẹẹ ni ki o ma si se ni olukanju lara ni ibode nitori oluwa yo gbija wọn yo si gba ọkan wọn ti n gba lọwọ wọn ma se ba onibinu eniyan se ọrẹ ma si se ba ọkunrin oninu fufu rin ki iwọ ki o ma ba kọ iwa rẹ iwa si gba ikẹkun fun ara rẹ ma se wa ninu awọn ti n se igbọwọ tabi ninu awọn ti o duro fun gbese bi iwọ ko ba ni nkan ti iwọ fi san nitori kini yo se gba ni re kuro labẹ rẹ ma se ye ala ile igbani ti awon baba re ti pa iwo ri eniyan ti o n fi aisemele se ise re oun o duro niwaju awon oba
1: Oun ki yo duro niwaju awon eniyan lasan.
0: E je ki a gbadura. A dupe iwo Olorun wepe iwo li o man fi esimi fun okan esimi. O si man fun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. A dupe fun oro re ati fun emi re ti ma to ni sona. A nbe o wepe je bi o ba tin dari wa ti o si to wa sona. Emi ti o man gba si o lenu wa fi fun wa. Agbara ti o man se ife re fi fun wa.
4: Amen.
0: A se be o wepe gbogbo okan asako ati ti o man rin kiri e ti o man ko lodo iwo Olorun alaaye je ki o jina si wa.
4: Amen.
0: Je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi Oluwa wa. Fun akoko kokoro ti a ni ni aoye oro Olorun wo nipa etoni Olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma nbi mo ton ma so pe baba Tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyan ko si baba Tunde ko si iyabo bi a ba npe obe kale men to se la se nloruko won pe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma so wi pe ta lo mola nitori wepe oju wa ko ri na ju igi mu wa lo a si je ope to be to je wepe eyi to nbo leyin ola ko la si wa loju ko si ye wa o ni itoni Olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa. Awo itoni Olorun ni Exodus. Mo nka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokan le ni aadota. Exodus ori ikejila mutografara ese ikokan le ni aadota. O si se ile ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won. Mo fe ki o fiye si wipe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaron ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade. Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbese aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wipe bi won ti le ti je iran Abrahamu ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka bíbélì ó ti mọ̀ wípé Joseph ni ẹni tí a tà sí Egypt bí ọjọ́ ti ń gorí ọjọ́ ti ọdún sí ń gorí ọdún ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Egypt èèyàn yìí sì mú dé Canaan níbi tí Jacob àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Egypt bẹ́ẹ̀ni Jacob rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀ ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀ nítorí Joseph ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀ o ro we o so fun wi pe se ki se pe e wa se ami ni ile Egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe onje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won yi ti bi pelu ni o mu owo si Egypt gbati o ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israel awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Moses si won o si so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin we pe o si se le ojo na ga Oluwa mu awon omo Israel jade kuro ni ile Egypt ni a fi se ape ni a fi se apere fun wa we pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won tin fe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a sin sin Oluwa ororo ni ti a pe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a si fi han wi pe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala

ọwọ́ tèmi. Ìkan tí ń bá fẹ́ máa ṣe, ohun tó bá wù mí máa dáwọ́ lé e, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣe é ṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé, nítorí wípé àwọn pàápàá a ò fi pánítàn fún wọn. Bàbá tiwọn ó fẹ́ púpọ̀ ni, ìyá tiwọn náà ó ṣe é ṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkọ̀ òmùgọ̀ wọn, bó bá ṣe darí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó, wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀, kò rí bẹ́ẹ̀. Tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde, wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó. Wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí, ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn? Tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́, ẹtí abájoko sí ìdí ẹmu àti ìdí ọtí, tàbí tí a ń ta ayò, bó sì jẹ́ lúdò ni atanámọ́rí tí a ń ta, a ò pa ní ìtàn fún wa wípé ẹnibi tí a ti ń ta ayò tàbí lúdò tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣi wa létí, tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí, rárá o, kì í rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dìídì jókòó, ni ó kọ Bíbélì fún, àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn, wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé, kí ayé wa kí ó má ba dàrú, kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹ́sẹ járí ní ọ̀nà ti ìgbàgbọ́. Ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí, àbí inú Ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run ń darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títí ó fi rí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá Exodus, ẹsẹ̀ ìkẹta. Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tún, ẹ̀dá titun. Ó ní ẹran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé

0: ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà, ó ní ẹran tí ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́, ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbé ìyàwó ni. Ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí ó máa sọ fún ọ wípé, kí ó máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí. Ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sí yẹ kí o gbàgbé. Ó ṣeéṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kì í ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn, ó gba ẹ̀mí wọn, ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Ẹ́xódù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìlélógún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Súkòtì lọ. Wọ́n sì dó sí Étámù létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wàá pòfo. Ìgbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wàá kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wàá débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà, wàá kan àpáta. Báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó tí gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, ìgbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú. Ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run. Àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣé bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro, tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi, irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣé bí Mose ti mọ̀nà? àwa tí a wá wòlíì káàkiri wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi, wọ́n ya kò gbọ́ kan alágídí sínú ilé tiẹ̀. Ohun tí ì fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. O fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹlì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra ara rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ. Ó yẹ kí a bí wọ́n, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe, Ọlọ́run ló ṣe wájú wọn lọ, tó sì ń roko sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ìjó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀, tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹ̀lì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísíráẹ̀lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí kẹwàá, kí a wò láti ẹsẹ̀ 29. Mose sì wé fún Hobabu ọmọ Ragueli ara Midiani àna Mose pé, àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín, wá bá wa lọ, àwa ó ṣe ọ́ ní oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísíráẹ̀lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísíráẹ̀lì, Olúwa ń ṣamọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan, ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan, ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí, ká máa dúró de Ọlọ́run, ó fẹ́ sú wọn, ká sọ wípé a ò mọ̀nà, kí ká ṣe máa sọ pé Ọlọ́run ṣamọ̀nà wà, ó fẹ́ sú wọn. Ni Mose bá sọ fún Hobabu ọmọ Ragueli àna rẹ̀ wípé, wá bá wa lọ, à á sanwó fún ẹ. Èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí, owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn. Bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé, owó púpọ̀ ni wọ́n ń sàn. Ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí, tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là, bí orí bá ń fọ, Jésù orí ń fọ́ mi o, a sì mú kúrò. Bínú ń rán ni, Jésù èwo ni mo tún rìn bá mú kúrò, a mú kúrò. Bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni, bó bá sáà ti bó ti jẹun, tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn, èṣù wá sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni, bó jẹ́ ọsàn ni, èṣù wá sọ wípé o gbọdọ̀ jẹ́, bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́. Bó jọ́sàn ni, a kan máa wọ̀ dànù. Bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́. o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wipe ara nilo ni ru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wipe ah orisha eni o gbodo je yin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wipe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gbata ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon kosipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona koni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babu yi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni julie awado si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani iwo fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe sise ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni wi pe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa da be ni wi pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe ah e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon adupe lowo olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o ni ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese ekeji le logbon ni ese eketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi bi n ba gbeyawo nsin ile eni ti n ba wa ma le mo wi pe mo debi ti mo n lo olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemu oluwa si si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma n se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma n wa to si ma n ri to si ma n je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese ikerin le logbon awo samo oluwa n be lori won le osan nigba ti won ba si si kuro ni ibodo o n so fun wa ni exodus ori ikerinla igba miran a ma n se asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma n so wipe to ba je se wipe olorun lo n dari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wipe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wipe wadi ara re bere lowo olorun wipe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbe ni igbeyawo re bere lọwọ Ọlọrun Oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara Ọlọrun han ni gbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni gbesi aye re a fi han o ba si je pe afowo fa re a fi han o bo ba je wi pe o ye ki o ronu pe wada a fi han o bakan na ranti wi pe Ọlọrun dari awon mo Israeli o si nto won o si nto won won lo ni Jesus tele won tele Ọlọrun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro Ọlọrun ni Ọlọrun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro Ọlọrun yo ma dari re sugbon wa wo ibi ti Ọlọrun dari won lo ni Exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sunmo to si awon omo Israeli gbe oju soke won si kiyesi awon ara Egypt n bo leyin won eru si ba won gidigidi omo Israeli si ki gbe pe Oluwa o sese nigbati o tin wa ti a tin to sona gege bi oro Ọlọrun ti a tin ko gege bi oro Ọlọrun ti a laaye o ni kinikini gege bi oro Ọlọrun o si bere si tele oro Ọlọrun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bibeli bo se n gbadura sugbon o sese gege bi a tin dari re ti a n to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah se bi won so fun wa wipe baba gboto Ọlọrun won so fun wa wipe baba tele ona ti Ọlọrun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki n se won ba ki gbe gbati farao de ranti o baba so nkan kan fun o gege bi oro Ọlọrun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe Ọlọrun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o nla ti se atunse bo ba fe wo ijoba Ọlọrun tabi bo ba ti ni kankan o nla ti duro de akoko ati igba ti Ọlọrun yo yan fun o pe o si nla ti duro de itoni Ọlọrun o si je wipe o ti n gboran bo ti n gboran yi Ọlọrun si n to tinu re n dun to n kọrin ayọ to n so pe ah gbangba ijọba Ọlọrun a jọ debẹ ni bina n jo bojo n rọ a ma jọ dejọba Ọlọrun ni iṣọ wa ni ko fo ko niṣo pe ṣo n kọrin ni o so pe o bọ lọwọ mi ah mi o ti ku mo lọ sabule ni mo lọ ṣiṣẹ labule ni mo tun ti de nsin aya wa ja biru e ba ṣẹlẹ lọjọ Monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo Tuesday ba je ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan woyin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifana fi ko wa ninu ile ti wa oju orisa ti wa le o gbe bibeli aha o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja o ni kini ki n se eyi ni o de ba mo Israeli ni won gboju soke na ri farao lo wa n bo na wa ki gbe wo ese kokanla won si wi fun Mose pe nitori Isa ko si ni Ijipti ki iwo se mu wa wa lati ku ni agiju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti Ijipti wa bo ba je ni to ni igbagbo wa bohun gba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro Ọlọrun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba Ọlọrun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je julẹ o lo mo nkan to wa kaki loru yi O tun kọlẹkun kọlẹkun. Ko sẹni to dahun. O pe omo e pe Ade o to ba dahun, to ba silekun. Ade na joko le abomo mi ko ini. Isu a ma so pe se bo fe ka bibeli ni. E o ti ka bibeli. Ibe ni na o gbe e nsin. Igbagbo na o gbe e daada. O ti mo nkan, oju a ri nkan. Aya be si ni ja. Amo Israeli no ba be si ni kigbe na so pe Mose. Se ko si isa oku ni ni Egypt. E o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese. Ka kun lo sorun apadi. Jo e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala Mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru Mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke e ti o fi je wipe e duro je to wi ni o ye ko wi be oni e ma beru e duro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara Egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo oluwa si wi fun Mose pe e se ti iwo nke pe mi so fun awon omo Israeli ki o si so omo Israeli ki won ki o duro je abi ki won ki o se kini Olorun o ni ka duro eko bibele tori isoro Olorun o ni ka duro pe a o gbodo sise sin o nitori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura ka gbadu mo si gbadura wo isoro ti mo ri eyi ti Olorun si yan fun mi amo de ti gbe yawo nsin onu kan koja odun meji nkoja a o bimo Olorun ni ko tesiwaju ni tesiwaju adura ni ko tesiwaju eko bibeli ni ko tesiwaju ati ma koniyan Olorun logo ni ko tesiwaju ati ma jeri kaakiri pe Jesu ngbala Jesu so di mimo Jesu fi agbara e mo kun ni Jesu wo san Jesu si ma pese Jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo Esu a ma so pe duro je o e to tin wa su tele tele yen panumo duro je Olorun ni o ti Olorun ni bo ti e ti bimo tesiwaju lati ma so pe Olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo ta won obi e tan so fun e wi pe o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon no o si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe te jeje ti eyin na ti poju iwo lo pa Jesu ni ewo ni ti e ba ni ti e se wale o ti n gba were mesin o ti eyi ti poju won a ma so fun e pe duro je Olorun si so fun o wi pe eitan e bon se n soro si yen ton se nunu bi ni ise si yen oni ko tun tes waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo Israeli yo si la aarin okun na koja ni eyangbe ile ari isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tes waju o eje ka lo o iwo to nri isoro ni gbesi aye e ta so pe o ya o eje tes waju fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tes waju o tun lati wa akorin ni ola e to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin ko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon se pe lorun mama se pe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe sa tesi waju ni tesi waju adura tesi waju at ma ka oro olorun tesi waju at ma gbon si olorun lenu tesi waju at gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re pile olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa waju eyin fara o wa leyin bo ba pada olorun oni be pada o olorun ti be oni ba ni keni pada si egypt bo ba pada owo fara oni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo fun pa mo ro pe o ye ka ni igba lati wo fun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni enikanezar wa pe won pe a ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wepe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ti won be ba ko tani olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko je ite yan so bo ba je be nisho inana lo dale olorun yen a fe sin a sin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi de kadnisari awon elomiran won ma se gbagbo won so pe ah ma je kinu bi awon agba o gba telese oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lolorun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dano okun men to dano fun awon omo odo ti e lo dano fun lati pa okusimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon sedraki mesaki ati abenigo ton so pe bi na njo ma de bi ton tin kaka oro olorun bojo nro bi o so umbrella ma de be bo je pe fara on bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan tojo ni jesu ba jesu latoke orun lohun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo ni won ba rin kakiri ni una ni won ba soro o le mo nkan tan so o le mo gba ti wo ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo ta ya nje to de be o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mimi laya mo nlo ninu na yen jesu wa pade e nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipalara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olorun niyan kila ti ri si ko pe na gbati Nebukadnezar to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada mi ofin wi pe taso mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile ite tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese na ba di won so pe aha ati mu o ti gbadura ese to Daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki le se oko e aha e se oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo nti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo nta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se nsin tele tele wọ́n sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádùúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́dọ̀ gbé bíbélì wálé ìwé tán máa ń fún láti kẹ́kọ̀ọ́ lọ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tó ń ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé ìgbà tá a bá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtán wá wọn mú dé ọdọ ọba kò jiyan ó wò wọn lójú báyìí náà ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ sí olóyà àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju Daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnì ó bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ Daniel ni Daniel sùn nínú ohun kìnì tí èékánná ò ya Daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ ta bá ń sin ọlọ́run ó máa ń gba nínì Daniel bá sọ pé ọlọ́run tèmi ń sìn o kì í ṣe àwọn ọlọ́run tó ń lójú tó ń ríran èyí tó létí tí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run tigi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi ń sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ́ṣọ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sá ń sin ọlọ́run ẹ̀yin náà sá tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójá dúró alẹ́ ń gbà ẹ̀ sá ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá má ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tẹrantẹran ló jẹ wọn pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti Daniel ni àbí ọlọ́run Sedraki Mesaki àti Abednego ọlọ́run ti Mose ti Aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ pọ̀jù bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ká kúrò bómi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa là láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni ìpinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tó lọ́run bá fẹ́ ibi kibi t'Olorun ba ni kin lo ona kona t'Olorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun Olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya ofun mi lori on ko nitori pe mo fe sin Olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni fe re bi wahala bade ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi leri re tile pe ki yo pale bekele oluwa ma se foya ni oruko Jesu Christ oluwa wa adupe lowo re olorun wipe o je ki o da wa loju wipe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wipe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni okan wa ni oruko Jesu oro re so fun wa wipe iwo gbe oro re ga ju oruko re lo ati wipe oro re tan imole si ipa ona wa je ambe o wipe bi a se ngbo yi je ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wipe ki o ka won kuro ni waju wa a si nbe o wipe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu ki Kristi ki o to de sanu fun ma je ki a sakokere ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se n lo loni je ki abo re ki o wa lori eni kankan wa a n be pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se te wa pa wa mo ki o se ki o si je ki a layo ninu isin re gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi iponju ohun kan ti o ni mu ki o je le won jiyan si wa ni oruko Jesu adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko Jesu Kristi Oluwa wa
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Iwe owe ori iketalilogun nigba ti iwo ba joko lati ba ijoye jeun kiyesi eni ti o wa niwaju re gidigidi ki o si fi obele ara re ni ofun bi iwo ba se okundun eniyan ma se fe onje didun re nitori pe onje etan ni ma se laala ati loro siwo kuro ninu imoye ara re iwo afi oju re wo ki yo si simo nitori ti oro ku iye apa fun ara re bi idi tin fo ni oju orun ma se je onje oloju buburu be ni ki o ma si se fe onje didun re nitori pe bi o tin siro ni okan re be ni ori ma je ki o si ma mu ni o wi fun o ṣugbọn okan re ko pelu re okele ti iwo je ni iwo po jade iwo si so oro didun re nu ma se soro ni ti asewere nitori ti yo gan ogun oro re ma se se ala atijo ma si se bo sinu oko alai ni baba nitori pe olura pada won lagbara yo gba ija won ja ti awon ti re fi aya si eko ati eti si oro imo ma se fowo ibawu seyin kuro lara omode nitori pe bi iwo ba fi pasan na ohun ki yo ku iwo fi pasan na iwo si gba okan re la kuro ni orun apaji omo mi bi okan re ba gbon okan mi yo yo ani emi pelu inu mi yo si dun nigba ti ete re ba soro tito ma se je ki aya re ki o se ilara si awon elese ṣugbọn ki iwo ki o wa ni iberu oluwa bi ojo gbogbo nitori pe ikeyin be ni tooto ireti re ki yo si te kuro gbo iwo omo mi ki iwo ki o si gbon ki iwo ki o si ma to aya re si ona tito ma se wa ninu awon omuti ninu awon ti n ba eran ara awon ti kara won je nitori pe omuti ati ojeun ni yo di talaka ole ni yo si fi akisa bo ara re eti si ti baba re ti o gbe o ma si se gan iya re nigba ti o ba gbo ra otito ki o ma si se ta ogbon pelu ati eko ati imoye baba olododo ni yo yo gidigidi eni ti o si bi omo ologbon yo ni ayo ninu re baba re ati iya re yo yo inu eni ti o bi o yo dun omo mi ki aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi nitori pe agbere ihò jíjìn ni àti àjèjì obìnrin ihò kíkà ni òun a sì bá ní ibùba bí olè a sì sọ àwọn olùrẹ kọjáde púpọ nínú àwọn ènìyàn ta ni ó ní òṣì ta ni ó ní ìbànújẹ ta ni ó ní ìjà ta ni ó ní asọ ta ni ó ní ọgbẹ láì ní ìdí ta ni ó ní ojú pípọn àwọn tí ó dúró pẹ níbi ọtí wáìnì àwọn tí ń lọ idán ọtí wáìnì àdàlù wò ìwọ má ṣe wo ọtí wáìnì pẹlú pọn nígbà tí ó bá fi àwọ rẹ hàn nínú ago tí à ń gbé mi tí ó dùn níkẹyìn òun abonisán bí ejò a sì bunijẹ bí ìparamọlẹ ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin aya rẹ yóò sì sọrọ àyídáyidà ní tòótọ ìwọ dàbí ẹni tí ó dùbúlẹ láàrin òkun tàbí ẹni tí ó dùbúlẹ lókè òkú ọkọ ìwọ sì wí pé wọn lù mí kò dùn mí wọn lù mí èmi kò sì mọ nígbà wo ni èmi ò jí èmi ò tún máa wá a kiri.
3: ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ bàbá àti bí ẹ ti ń bá wa sọ tẹ ń bá wa wí tẹ ń là wá lóye tẹ ń tọ́ wa sọ́nà tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa a bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù a béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́ ẹ fi fún wa ní orúkọ Jésù ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run à ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ara àti iṣẹ́ ti ara kì yóò lè fà wá padà ní orúkọ Jésù ẹ ṣàánú fún wa kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wí pé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè si ohun ti a fe fenu kan loni o daju wi pe ati pa igbala wa mo ati je olooto titi de opin o sese ko ma le je ti wa ati ijoba olorun ti a tin korin nipa re ti a tin daniyan nipa re ti a tin so wi pe gbangba a o de ijoba orun o sese bi ohun ti a fe so loni ko ba ye wa dara dara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki wo pe bi a tin gbo ki a ma gbadura wo pe ki olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti olorun ti pese sile fun wa mo soro nipa ipamo ati abo onigbagbo ipamo ati abo onigbagbo bi atimo bi o ba je eni ti o ti to ebon orun wo bi o ba je eni ti a ti la loju si nkan ti emi bi o ba je eni ti a ti fi igbala Jesu ta lore o mo we pe nipa ore ofe le a fi gba wala nigba ti a gba olorun gbo eyi ni a so fun wa ninu Efesu ori keji ese kejo Efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro olorun ti a ka won yi o nso fun wa nipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun wa nipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo olorun nipa eyi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe ako ruko wa ninu iwe iye lorun o tumo si wipe awa ti a ti je ota olorun tele tele nipa ese wepe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wepe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o n paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala wepe kii se wepe abolowo ewu abolowo jamba abọlọwọ àwọn ọ̀tá ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé a ti wá sínú ìmọ̀ òtítọ́ àwa tí a ti ra níyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́ nínú ẹsẹ̀ karùn-ún ó sọ fún wa wípé jésù di olùlàjà onílàjà láàrin àwa àti ọlọ́run àwa tí a ti jẹ́ ọ̀tá sí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípa sí ọlọ́run wípé nísinsìnyí a ti bá ọlọ́run làjà ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ kẹfà wípé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa nítorí náà ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa ti ìgbàlà èyí ni wípé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa a ti wá sínú jésù kristi a ti di ẹ̀dá tuntun a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run a jẹ́ ti ọlọ́run ẹ̀mí ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ ọlọ́run èyí ni ó fún wa ní àǹfààní láti máa ké pe ábà bàbá ní róòmù orí kẹjọ róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn lè ọmọ ọlọ́run nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára bí a bá ń sọ wípé ọmọ ọlọ́run wọ́n máa fi àwọn ọmọlúwàbí pe ọmọ ọlọ́run àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a sáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà jésù dá lọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fà jáde kúrò nínú ayé ìwà ayé ìrìn ayé ìṣe ayé ìsọ̀rọ̀ ayé ìṣọ̀ṣọ́ ayé ìrúbọ ayé ó ti kúrò nínú wọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun àwọn bàbá àṣàlẹ̀ ó ti kúrò nínú ìwà wọn wọ́n ti ronúpìwàdà wọ́n ti wá sí ọ̀dọ̀ jésù kristi wọ́n sì ti gba jésù kristi gbọ́ wọn kì í ṣe ti ayé mọ́ wọn kò bá ayé rẹ́ wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́ ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ́ olùfẹ́ ọmọ ọlọ́run li àwa ṣe nísinsìnyí a kò sí ti fihàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ó rí àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ nípa ìgbàgbọ́ wo Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí kínní ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí ó gba jésù kristi gbọ́ àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì ti won si ni daniloju wi pe ati dariji won awon won yi le an so wi pe won je omo olorun ohun ti an fe so loni o dro lori wi pe bi abati di omo olorun bi a se le ni ipamo ninu ijoba olorun

Matthew, orí kẹrìnlélógún, ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li àógbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, àdì ọmọ Ọlọ́run, àti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé, wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àtipa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Jẹ́ kí a wò ó láti ìkókó kìíní. Ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín, Jésù jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́ lé, a fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ti ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònú

0: padà ohun Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohun Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohun Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohun Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohun Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan, kí o máa sọ pé mo ń gbóhùn pé òjò yóò rọ̀ ní àṣálẹ́, tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí o má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí o má ṣe dáhùn. Èyí kọ́ ni ohun Jésù. Ohun Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dì wá mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dì wá mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bíni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì. Ohun tí Pọ́ọ̀lù apọ́sẹ̀lì sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Jẹ́ kí a wo Hebrew orí keje. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa, ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa, ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣe tán, ó sì lágbára láti pamọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn, a sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀ fún wa, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń gbàdúrà fún wa. Èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pamọ́ títí di ọjọ́ ìkẹyìn. Nínú Tímótì kejì, Epístẹ́lì kejì ti Tímótì sí Tímótì orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́. títí di ọjọ́ ni. Paulu apostoli sọ fún wa wípé òun ní inú ni bí ni púpọ̀. Àwọn tí ó ń fi òun ṣẹ̀sìn wọ́n pọ̀. Àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀. Ó ní ṣùgbọ́n òun jìyà láì tijú. Òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́, ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pa á mọ́ títí di ọjọ́ ni. Èyí ni ìdánilójú tí a ní. A sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó yẹ kí ó dá wa lójú wípé kì í dójú ti ni. Ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run ṣetán. Ó ní ìfẹ́, ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn. Ó fẹ́ kí a ní ìgbàlà. Bí a bá sì ti ní ìgbàlà, yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú. Gẹ́gẹ́ bí ó ti ń fẹ́, gẹ́gẹ́ bí ó sì ti ní agbára, ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, òun pàápàá ṣetán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn. Bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà, bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ, bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára, nítorí àìlè mára dúró, nítorí àìgbàdúrà tó, nítorí àìka ọ̀rọ̀ Ọlọ́run tó, nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run tó, bí ẹni bẹ́ẹ̀ bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko, ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà. Nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù. Ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó jẹ́ ẹni tí Jésù Kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti ṣáko lọ. Ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí, ó ń gbọ́ ìwàásù yìí lónìí. Ó yẹ kí o mọ̀ wípé Ọlọ́run sì tún pè ọ́ padà. Nínú Matthew 18:22 láti ẹsẹ̀ 12, ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní 100 àgùntàn, bí ọ̀kan nínú wọn kì yóò fi 99 ìyókù sílẹ̀, kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí. Ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín ti ń bẹ lé ọ̀run, kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. Yẹ kí ó yẹ wípé bí ó bá jẹ́ ẹni tí ó ti ṣáko lọ, olùṣọ́ àgùntàn, olùgbàlà wa Jésù Kristi, ó tún ń wá ọ. Ó ń fẹ́ kí o padà wá sílé. Ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún ń retí rẹ, wípé bí o bá ronú padà, bí o bá képe Ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé. Ní ìrònú padà àti ní ìgbàgbọ́, bí o bá wá, Ọlọ́run yóò gbà ọ́. Jẹ́ kí a wo Filipi 2 láti ẹsẹ̀ 12. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara, àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà, wípé kò tún ṣeé ṣe fún wọn láti má ní ìgbàlà, wípé bí ẹnìkan bá ti di ọmọ Ọlọ́run, wípé ohunkóhun tí ìbá ṣe, ìbá bẹ̀rẹ̀ sí ní jà, ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè, ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè, ìbá padà lọ sínú ìbọ̀rìṣà, wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ Ọlọ́run, tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan, wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba Ọlọ́run. Àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé, tàbí wọ́n ní ìpamọ́ ayérayé, bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́, aláìgbọràn, ọlọ̀tẹ̀ àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run. Bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímọ́tì kejì, orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù, ẹni tí ń pe orúkọ Olúwa, kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, ó sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú ẹbí wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá, ẹsẹ̀ ìkejìlélógún: nítorí náà, wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má ba ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta, Hebrew orí kẹta ẹsẹ̀ kẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ kejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má ba lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má ba sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara, tí ara máa ń fà sí, ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má ba gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má ba yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ kẹrìnlá. Nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì, bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó kẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun. Nítorí pé ìsinmi ayérayé, àánú Ọlọ́run ti ayérayé, àtijọba pẹ̀lú Jésù Kristì, ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun. Nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa. Ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá bá jà tí a sì ṣẹ́gun, bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé, tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run, bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yí ẹsẹ̀ kúrò nínú ìjọba Ọlọ́run, ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Wo Jọ̀hánù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. Nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ̀ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti orí ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé. Ṣùgbọ́n bí a bá ṣẹ́gun, bí àwọn ènìyàn bá ń fà wá, bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá àti jẹ́ ti Ọlọ́run, a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé. Ó ní bí a bá ṣẹ́gun, nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ìdánwò wà nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé gẹ́gẹ́ bí inúnibíni. Ó wí pé bí a bá ṣẹ́gun, a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa? Wo Exodus orí 22 ẹsẹ 23. Exodus orí 22 ẹsẹ 23. Ṣùgbọ́n ṣègáfà fún mi, ẹsẹ 23, Olúwa sì wí fún Mose pé, ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí, òun ni èmi ó pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé mi. Bí a bá ní ìgbàlà, a kọ orúkọ wa nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n gẹ́rẹ́, bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa, tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa, tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa, tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa, tàbí kí a máa yíwèé, kí a máa jalè ni ó ń padà sí ìgbésí ayé wa. Bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa, wípé kí a lọ ra igi, tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná, tàbí kí a lọ ra nǹkan mìíràn, tí a ń jí owó nínú ilé Ọlọ́run, tàbí a ń jí owó nínú ilé tiwa, tàbí a ń jí owó níbi iṣẹ́. Wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ó lè, ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́, wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ó dájú pé bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀, kì yóò lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Wo ìfihàn orí ogún ẹsẹ 15. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ aṣẹ́gun, tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀, ó wí pé ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ní ọjọ́ ìṣirò, wípé bí a bá rí ẹnikẹ́ni, bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì, bi o ti le je eni tin wa si ile isin sugbon bi a ba ri eni keni ti a ko ko ruko re si inu iwe ye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi so fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi ni fun je tin be laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi on ki yo si jade kuro ni be mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se jerusalemu titun ti on ti orun so kale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi sugbon bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon nkan wonyi ti won wole wa sugbon ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo sugbon awon ojo ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon ike gbogbo ati awon ike gbogbo ni won yo ni ipa ti won ninu adagun ti nfi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ki a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo ninan kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba olorun ti a o tun fi ko oruko wa sinu iwe iye olorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki pe ki o pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o nfe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan esu o tun ti je ki a fi etan esu pa lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se beere ori ofe we pe emi ti duro ti olorun ori ofe lati duro ti olorun we pe a o fun o gbadura so fun olorun we pe o fe ki a pa omo ninu ori ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ori oke calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu loju koju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun we pe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun olorun we pe o fe je ohun nkan wonyi o fe ko won sile o fe je ti olorun ni tooto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je tire ki oruko re ki o ba le wa ni iwe iye olorun ki a ma ba se pare titi jesu yo fi de lati mu wa lo sile
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe owe ori iterinlelogun iwo ma se ilara si awon eniyan buburu be ni ki o ma si se fe lati ba won gbe nitori aya won gbiro iparun ete won si soro iwa ika ogbon ni a fi ko ile oye ni a si fi fi idi re kale nipa imo ni yara fi kun fun ni ruru oro iyebiye ati didun ologbon eniyan li agbara ni tooto eniyan ma so agbara re di pupo nitori nipa igbimo ogbon ni wo fi sigun re ati ninu opolopo igbimo ni isegun ogbon gaju asiwere lo ohun ti yo ya enu re ni enu bode eni tin ku mo ati se bi ni a pe ni eniyan iwa ika ironu were ni ese irira ni meniyan si ni elegan bi iwo ba rewesi ni ojo ipanju agbara re ko to nkan bi iwo ba fa seyin ati gba awon ti awo lo sinu iku ati awon ti ayan fun pipa ti iwo si wipe wo awa ko mo ko a je pe eni tin diwon okan kiyesi ati eni tin pa okan re mo oni o mo yo si san fun eniyan gege bi ise re omo mi je oyin nitori ti o dara ati afara oyin ti o dun ni enu re be ni imo ogbon yo ri si okan re bi iwo ba ri nigba na ni ere yo wa ati yo si kere ti re kuro ma se ba ni ibuba bi eniyan buburu lati gba ibujoko lododo ma se fi ibi isinmi re se ije nitori pe olooto asubu nigba meje a si tun dide sugbon eniyan buburu yo subu sinu ibi ma se yo nigba ti ota re ba subu ma si se je ki inu re ki o dun nigba ti o ba kose ki oluwa ki o ma ba ri ki o si bu ni oju re won a si yi ibinu re pada kuro lori re ma se ilara si awon eniyan buburu ma si se jowu eniyan buburu nitori pe ere ki yo si fun eniyan bi itile eniyan buburu ya o pa omo mi iwo bẹrù oluwa ati oba ki iwo ki o ma si se dapọ mọ awọn ti n se ayidayida nitori pe wahala awọn yo dide lojiji ati iparun awọn mejeji ta ni o mọ won yi pẹlu ni ọrọ awọn ọlọgbọn ko dara lati se oju saaju ni idajọ ẹni ti o ba wi fun eniyan buburu pe olododo ni iwo o ni awọn eniyan yo bu awọn orilẹede yo si korira rẹ ṣugbọn awọn ti o ba wi ni yo ni inu didun ibukun rere yo si bọ sori wọn yóò dàbí ẹni tí ó ṣe ìfẹnukonu ẹni tí ó bá ṣe ìdáhùn rere múra iṣẹ rẹ sílẹ lóde kí o sì fi ìtara tulẹ lé oko rẹ níkẹyìn èyí kí o sì kọ ilé rẹ má ṣe ẹlẹrìí sí ẹnìkejì rẹ láì nídìí kí ìwọ kí o má sì ṣe fi ètè rẹ ṣẹtàn má ṣe wípé bẹẹ ni èmi ó ṣe sí i gẹgẹ bí o ti ṣe sí mi èmi ó san fún ọkùnrin náà gẹgẹ bí iṣẹ rẹ mo kọjá lọ lé oko ọlẹ àti lẹbàá ọgbà àjàrà ẹni tí ò yé kù fún sì kíyèsí ẹgún kún gbogbogbò rẹ igbó sì bo ojú rẹ ìgàn náà òkúta rẹ sì wó lulẹ nígbà náà ni mo rí mo sì fi ọkàn mi sí gidigidi mo wò ó mo sì gba ẹkọ oorun díẹ sí i ògbé díẹ sí i ìkáwọ́ kò pọ̀ láti sùn díẹ bẹ́ẹ̀ ni òṣì rẹ yóò dé bí ẹni tí ń rìn àti àìní rẹ bí ọkùnrin tí ó hámara ogun

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan. Lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn níyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noa, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n ń mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noa wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noa àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀ nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti oni sibe sibe ti ko mu awon anfani wonyi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigba ti a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun o lo ti si ba lo Abraham si je eni 75 odun ni igba ti o jade ni Harani yi so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shechem si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari we pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni we pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti a ko won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi ati nka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu la awon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikejindinlogun Melkisedeki oba Sodomo si mu onje ati oti waini jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melkisedeki ti o pade Abraham to si fun ni onje ati oti waini aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a n se bi ko ba tile si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju o ri ati awon ti won ba pade ati bi Melkisedeki eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melkisedeki fun re ni oba Salemu eyi je oba alaafia ti o n se apere ti o n duro fun omo alade alaafia
Jesu Christi. Ninu Genesis ori ikokandilogun. Genesis ori ikokandilogun ese ikini. Awon angeli meji si wa si Sodomu. Li ashale. Loti si joko li enobode Sodomu. Bi loti si tiri won. O dide lati ipade won. O si dojubole. Ni hii ni ari awon angeli meji. Ti o wa si Sodomu. Won ni ise kan ti aran won. Eyi ni lati pa Sodomu. Oun Gomora run sugbon gege bi ore ofe Olorun gege bi faran Olorun fun Loti ati ara ile re o je ki Loti ki ori won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si ya si won si yato won si wo inu ile re o si se ase fun won o si de akara alaiwo fun won won si je Eje ki oye wa wipe aya Loti pelu o je ranwo lati wa onje lati se onje fun awon angeli won yi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wipe awon ara ilu na won de won so wipe won fe mo awon okunrin meji won yi sugbon won fa Loti wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Loti ri nikeyin ni aso fun awon pe awon angeli won di won lowo mu won di Loti lowo mu won di aya re lowo mu ati awon binrin won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi aba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Loti ikini o jeun ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Loti je eni ti o mo Abrahamu Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melkisedeki oba alaafia ti o ni afijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu yo fun ni onje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala e si je apere ohun ti ijo ma nse loni we pe a ma nje onje fun iranti ara Jesu Christi ti a bo fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko onje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Loti ri o wa nibe nigbati gbogbo nkan wonyi sele sibe sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli awon angeli meji wonyi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe sibe o se gbe ikerin o mo daju wipe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Loti won ki si gbe Sodomu tabi Gomora won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun wi pe ojo ina ojo idajo yo ro sori Sodomu on Gomora sibe sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami ori ise iyanu ti awon angeli wonyi se ni Sodomu ko salai mo pe Olorun ran won lati mu idajo wa sori awon elese ninu Sodomu ikefa o gbo iwaasu Loti nigbati Loti jade lo ti o nso fun awon ara ile re we pe e jade nitori we pe Oluwa so pe ohun pa ohun yo pa ibi irun ikeje awon angeli Olorun wonyi won di lowo mu lati fa jade kuro ninu iparun sibe sibe obirin yi ko mu ipinu lati le je ti Olorun ati lati le se ohun ti o ye lati se ikejo Oluwa saanu fun o si fi ona igbala han sibe obirin segbe sugbon ki se ebi Olorun ebi ti re ni eyi ni a pe ni afowofa eru omo lanke wipe ohun fara re lo fowofa ti o fi segbe sugbon ki se aya Loti nikan a ri wipe amo Israeli pelu iru iha bee ni won ko si awon anfani ti won ni ninu Isaiah
ni a ti nka ori karun ese ikerin Isaiah ori karun ese ikerin nihi ni Olorun ti ran awon mo Israel ti wo pe ohun ti se ohun gbogbo ti o ye ki ohun ki o se lati je ranwo fun ati lati ri wo pe won ni igbala lati je ki won so eso ti o ye Isaiah ori karun ese ikerin o ni kini aba se si ogba ajara ini awon mo ile Israel kini aba se si ogba ajara mi ti emi ko ti se ninu re nigba ti mo wo pe iba so eso e se ti o fi nso

Ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀. Wọn ìbá ti lé ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n nísinsìnyí wọn di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn. Èyí sọ fún wa pé Jésù ṣe ohun tó yẹ kó ṣe. Ó wọ àsù, ó ṣe iṣẹ́ ìyanu, ó mú aláìsàn láradá, ó mú kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, ó sì jẹ́ kí á jí àwọn òkú dìde. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, pẹ̀lú ohun gbogbo tí Jésù ṣe láàrin wọn, ni àríwẹ́ pé wọn ò kọbi ara sí ìhìnrere, wọn ò sì náání ẹ̀bùn ọ̀run tí Jésù Olúwa tí ó mú tọ̀ wọ́n wá. Èyí ni a rí nínú aya Lọ́ọ̀tì, èyí ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi sí ẹnu Jésù Olúwa wa, wípé àwa tí a wà ní ìsinsìnyí tí ìgbẹ̀yìn ayé dé bá, wípé ó yẹ kí a rántí aya Lọ́ọ̀tì, kí àdánù àti jàm̀bá tí ó dé bá, kí ó má bàa dé bá ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nísinsìnyí a lọ sí ipa kejì tí a pè ní àìgbọràn àti àìgbàgbọ́ aya Lọ́ọ̀tì. Nítorí a sọ fún wọn ohun tí ó yẹ kí wọn kí ó ṣe, a sọ fún wọn irú ìmúrasílẹ̀ tí wọ́n ní láti múra sílẹ̀, a sọ fún wọn irú ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn kí wọn kí ó lè rí iyè iyè àìnípẹ̀kan. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé obìnrin yìí ó gbọ́ ṣùgbọ́n kò gbà, ó mọ ọ̀nà ṣùgbọ́n kò gba ọ̀nà ìgbàlà tí a tọ́ka sí fún, tí a sì pèsè sílẹ̀ fún ẹbí rẹ̀. Nínú Genesis lè àti ń kà á lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Genesis orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún, nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà lè àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn obìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàa parun, kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nawọ́ mú un lé ọwọ́, àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú un jáde, wọ́n sì fi sẹ́yìn odi ìlú, ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, lì ó wípé sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sàsálà lọ sórí òkè, kí ìwọ kí ó má bàa ṣègbé. Níhìn-ín ni a rí ìkìlọ̀ àti ọ̀nà àbáyọ tí a pèsè fún Lọ́ọ̀tì, aya rẹ̀ àti àwọn ọmọ méjì tí ó wà lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n kí ni a rí tí obìnrin yìí ṣe ní ipa àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n? Genesis orí kọkàndínlógún ipa àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀. Èyí ni ìkìlọ̀ tí a ti fún wọn wípé wọn kò gbọdọ̀ bojú wo ẹ̀yìn, ṣùgbọ́n níhìn aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀. Kí ni àwọn nǹkan tí a rí tí ó ṣe kó pa obìnrin yìí? Kí ni àwọn nǹkan tí a rí tí ó gba ìgbàlà lọ́wọ́ rẹ̀? Kí ni àwọn nǹkan tí a rí tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti jáde kúrò nínú Sodomu, òun Gomorra, síbẹ̀ kò dé ibi tí a pèsè sílẹ̀ fún wọn? Ohun mẹ́fà la rí. Ìkíní, àìgbọràn. Bí a bá fẹ́ dé ìlú ọ̀run, bí a bá fẹ́ gbá Jésù jọba, bí a bá fẹ́ mọ ìgbà tí yóò dé tàbí kí a wà ní ìmúrasílẹ̀, a ní láti gbọ́ràn, nítorí wípé ohun tí ó ṣe kó pa obìnrin yìí ni àìgbọ́ràn. Ìkejì ni àìgbàgbọ́, a ti sọ fún wọn, ṣùgbọ́n ọkàn rẹ̀ kò gbàgbọ́ nínú ohun tí Ọlọ́run sọ, nínú ohun tí a sọ láti ẹnu àwọn áńgẹ́lì. Kò yà wá lẹ́nu nígbà náà bí ó bá ṣeéṣe fún obìnrin yìí láti ṣàìgbọ́ràn sí ọ̀rọ̀ tí áńgẹ́lì sọ. Kò yà wá lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lónìí. Ìkẹta ni àìkanisí. Bí ó bá jẹ́ wípé aya Lọ́ọ̀tì ó ka àwọn áńgẹ́lì wọ̀nyí sí, ó dájú wípé yóò mú ọ̀rọ̀ wọ̀nyí tí a ti sọ fún, yóò mú sí ọkàn rẹ̀. Ìkẹrin, àìbẹ̀rù Ọlọ́run, nítorí wípé ó mọ̀ àwọn áńgẹ́lì tí a rán wọ̀nyí wọ́n jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. A sì sọ fún wọn wípé kí wọn kí ó pa Sodomu, òun Gomorra run. Àwọn áńgẹ́lì ti sọ fún wọn wípé Ọlọ́run ni ó rán wa. Ìdájọ́ ti dé, ìparun ti dé, òpin ti dé fún àwọn Sodomu àti Gomorra. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a rí wípé

obìnrin yìí kò nání kò sì bẹrù nítorí wípé ó ṣàìgbọràn sí ohun tí a sọ wípé kí ó má ṣe ìkarùn-ún àìfẹ́ ni pé ni a máa ń sọ fún wa wípé àìfẹ́ ni pé ni ó mú kí ara oko sán ìbàǹtẹ́ wọ̀lú èyí ni wípé bí obìnrin yìí bí ó bá ní nǹkan kan lọ́kàn wípé àwọn tí ó sọ̀rọ̀ wọ́n ju ènìyàn lọ àwọn tí ó sọ̀rọ̀ ìránṣẹ́ látòkè wá ìránṣẹ́ látọ̀run wá ni àti wípé wọ́n lè lọ́wọ́ mú wọ́n sì fà wọ́n jáde wọ́n ń sọ fún wa wípé kí wọn kí ó jáde ṣùgbọ́n àìfẹ́ ni pé ni kí a máa fi ojú wo àwọn ènìyàn bíntín kí a sì máa fojú wo ẹ̀kọ́ tàbí ìkìlọ̀ tí à ń fún wa kí a máa fojú wo bí ẹni wípé kò jẹ́ nǹkan kan òun ló ṣe kó pa obìnrin yìí ìkẹfà ní àìní ìpinnu bí ó bá jẹ́ wípé obìnrin yìí ní ìpinnu láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ láti kọ ẹ̀ṣẹ̀ búburú sílẹ̀ láti kọ sódómù àti gomorrah sílẹ̀ àjálù tí ó débá ìbámá ti débá ní ìgbà náà bí àwọn nǹkan wọ̀nyí bá wà nínú ayé wa àwa náà èyí ni àìgbọràn àìgbàgbọ àìkánisí àìbẹrù ọlọrun àìfẹ ni pé ni tàbí àìní ìpinnu bí wọn bá wà nínú ìgbésí ayé wa ó máa ń fa ìpadà sẹyìn fún ẹni tó bá sọ wípé òun ti jẹ ọmọ ọlọrun bí irú ẹni bẹẹ bí ò bá ṣọra bí abẹrẹ bá bọ lọwọ adẹtẹ àádète èyí jẹ wípé bí irú ẹni bẹẹ bá padà sẹyìn àti padà wá sí ọ̀nà ọlọ́run ó ṣe é ṣe kí ó le kí ó ṣòro jọjọ fún irú ẹni bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń kì wá nílọ̀ wípé ó yẹ kí a ṣọ́ra kí ohun tí ó dé bá obìnrin yìí kí ó má dé bá ẹnì kọ̀ọ̀kan nínú wa kí tilẹ̀ ló dé tí obìnrin yìí tí ó fi bojú wo ẹ̀yìn Jésù sọ fún wa nínú Matthew orí kẹfà ẹsẹ̀ 21 Matthew orí kẹfà ẹsẹ̀ 21 ó ní nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lì ọkàn yín yóò gbé wà pẹ̀lú níbi tí ohun tí ó ń dùn wá lọ́kàn èyí tó máa ń pọ̀ lọ́rọ̀ ẹni ohun tí ó wà nínú ọkàn wa níbi tí ó bá wà ibẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú bí obìnrin yìí bí ó bá ti ronú ọlọ́run ó ronú ìsìn ọlọ́run bí ó bá jẹ́ wípé ó ń ronú ẹ̀kọ́ tí a kọ́ àti ìkìlọ̀ tí a fún bí ó bá ń ronú tí ó ń wo òkè níbi tí a fẹ́ kí wọn kí ó lọ ìbámá ti ṣègbé pẹ̀lú àwọn ará sódómù òun gomorrah èyí ni májẹ̀mú titun ló fi ń kì wá ní ìlọ̀ nínú galatia orí kejì láti ẹsẹ̀ 22 galatia orí kejì ẹsẹ̀ 22 nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró mo sọ ara mo fi ara mi hàn bí arúfin àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá Jésù pàdé àti kọ ayé sílẹ̀ àti kọ àwọn ìfẹ́kùfẹ́ inú rẹ̀ àti kọ̀ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀ àti kọ̀ sílẹ̀ àwọn àǹṣòròlé tí ó wà nínú ayé a ti kọ̀ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn ká máa sáré tọ̀ wọ́n lọ kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara a ti kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn ìwọṣọ ayé ìjẹun ayé ìkóbìnrinjọ ayé a ti kọ nǹkan wọ̀nyí sílẹ̀ ó ní bí a bá tún padà sí àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ a sọ ara wa di ẹlẹ́ṣẹ̀ a sọ ara wa di apẹyìndà a sọ ara wa di arúfin àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba ọlọ́run a ò ní padà sẹ́yìn lórúkọ Jésù nínú Hebrews orí kẹwàá ẹsẹ̀ 32 Hebrews orí kẹwàá ẹsẹ̀ 32 ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́ nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptise wa nínú ẹ̀mí mímọ́ nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ tó sì borí èṣù ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i èyí ni ọlọ́run fi han aya lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú wẹ̀yìn bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́ ọ̀nà rere ọ̀nà ìgbàlà ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀ nínú pétérù kejì orí kejì láti ẹsẹ̀ 20 pétérù kejì orí kejì láti ẹsẹ̀ 20 nítorí
lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ olúwa àti olùgbàlà wa Jésù Kristì. Bí wọ́n bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ. Ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà, tí a ti bọ́ kúrò nínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé, tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ó ní bí a bá tún bojú wọ̀yìn, bí a bá tún yí padà, bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde, tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde, ó ní bí a bá bojú wọ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀. Ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ nínú ẹsẹ̀ ìkọkànlélógún, nítorí ìbásàn fún wọn kí wọn kí ó máa mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán, kí wọ́n kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn. Òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tún padà sí èébì ara rẹ̀, àti ẹlẹ́dẹ̀ sí tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀. Ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ Jésù, nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn, èyí ni Bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀. Ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀, níbo ni yóò ti lo ayérayé? Ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún, nítorí líòde lè àwọn ajágbé wà. Bí o bá padà sínú ẹ̀ṣẹ̀, ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà, ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì, ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ Jésù lolówa, bí o bá padà sínú èébì rẹ, bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá. Ó sì ń sọ fún wa wípé nítorí líòde lè àwọn ajágbé wà, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù. Ẹni tí ó fẹ́ràn èké, tí ó sì ń búra èké. Nítorí bẹ́ẹ̀, a ń sọ fún wa wípé a ní láti jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Ohun tí ó jẹ́ kí obìnrin yìí kí ó padà kí ó bojú wẹ̀yìn ni wípé ọkàn rẹ̀ wà nínú àwọn afẹ́fẹ́yẹyẹ, ìgbádùn Sodomu àti Gomorra lọ́rọ̀ kan. Ó fẹ́ràn ayé, nítorí a sọ fún wa ẹni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá Ọlọ́run nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkẹrin. Ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni? Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run, bí o bá sì jẹ́ ọ̀tá Ọlọ́run, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí Jésù bá dé, o kò ní lè bá lọ, nítorí àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìwà mímọ́ ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ. Rèlé nínú Jòhánù kìíní orí kejì láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀, nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́ kò fẹ́ ara, ìfẹ́ kò fẹ́ ojú, àti ìrera ayé kìí ṣe ti bàbá. Bí kò ṣe ti ayé, ayé sì ń kọjá lọ, àti ìfẹ́ kò fẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Nítorí bẹ́ẹ̀, àpẹẹrẹ ohun tí a rí nípa ti obìnrin yìí ni wípé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀. Ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra, nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi, tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀, tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni, tó wo nkoko máyé bí ajá, wo mégogo ẹran, tó ń jayé ajẹ́fẹ̀yìntì. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbà ò lọ bí òréré, ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè, tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́. Ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ? Ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí Dema tàbí gẹ́gẹ́ bí aya Lọ́ọ̀tì, a ń sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́. Ìdájọ́
ti o si wa fun iru awon be ni idajo ti o wa ba aya loti nitori wo pe iwo ti o je kristeni bi o baba ayere o di bi obu iyo ti audanu ti o ti o si di itemole labe atelese awon araye oni bi o ba fe je ore olorun ki o ko aye ati ife ku fe inu re sile awon eniyan wa man so fun awe pe alaso ala ki lo siso elepo nitori be bi abati fo aso re mo ti o si je omo olorun nitoto ibi awon ohun idoti aye eri aye ije ku je aye mukimo aye ati ife ku fe ti o wa ninu aye bi o ma je pe nitoto ni oni aso ala ti o mo we pe a o gbodo baje a o gbodo fi sinu eri o ye ki o sora ninu awon nkan ti o wa ninu aye ki o ma ba ba aye lo kini ere tabi kini adanu ti o ba aya lochi eje ki awo Genesis ori ikokan de logun lati ese ikerin de logun ni a ti wo ohun ti o ba aya lochi Genesis ori kokan de logun ese ikerin de logun sugbon aya re boju wo ehin leyin re o si di owon iyo nihi ni a ti ri idajo ti o deba obirin yi eyi ni Jesu fi tenu mo we pe ninu Luke ori iketa de logun Luke ori iketa de logun ese ikejile logbon we pe eran ti aya loti lakoko e je ki a mo we pe itan ti a ka ninu Genesis o je itan otito o je ohun ti o sele nitori pe bi ki ba se wi pe itan to sele ki se ohun ti Jesu yo fi ma kilo fun awon omo ehin re wi pe eran ti aya loti ikeji ni wo pe obirin yi o je eni ti o ni anfani igbala anfani wi pe ki o bo ninu idajo olorun sugbon ko mu anfani yi lo nitori be ni olorun wa se nso lati enu Jesu wi pe awon ti a ni anfani awon ti o ti je omo ehin awon ti won tele Jesu awon ti o ti ran nise lati lo waasu ihinrere awon ti a ti ko ruko won ninu iwe iye lorun wi pe ki se pe abo ayeraye lekan bi a ba ti ni igbala o daju wo pe omo olorun yo ma je omo olorun be lo titi oni rara oni ki a sora ki a ma pada seyin nitori eni ti o fi owo re lewo itule bi o ba tun boju weyin oni ko ye fun ijoba olorun eran ti aya loti ninu eberu ori keji eberu ori keji ni ikilo yi lo ti nte mo wa lechi we pe bi a ba ti gbo oro igbala se a ti di eni igbala bi a ba ti gbo ti so di mimo se a ti di eni ti a so di mimo bi se a ti gbo oro nipa atose se a ti tun ona wa se ninu eberu ori keji lati ese keji nitori bi oro ti a ti enu awon angeli so ba duro sese ati ti olukuluku ire koja egba ati aigboran gba esan ti o to e je ki a tun ranti aya loti we pe awon angeli meji won yi won so ti to oro fun won so fun wi pe idajo nbo won so fun wi pe ki won ki o san sala fun emi won o wa nso fun awe pe bi awon oro ti a ti enu awon angeli so bi o ba duro sese ati ti olukuluku ire koja ati aigboran eyi ni ise lodi si eko ti a ti ko wa eyi ni ese dida aigboran si ohun ti a ti gbo oni bi won ba gba esan ti o to bi a ti ri esan na lara aya lochi oni ni ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni o ye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kankan wa lenu nitori a ri ohun ti o sele si wi pe o subu sinu idajo olorun nitori idajo arotele o deba idajo ojiji o deba a si so fun wa pe idajo ti a ko le fe enu so idajo to bani lero lo deba aya lochi o pe deba lai ni anfani ati ronupo ada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke ayeraye ti o wa eyi ni Jesu fun are olugbala wa ni o fi so pe bi ise igbala ti o n se
bi ko ba ni je asan lori enikokan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o nba awon kan lojo oni ki o ma gbe ba enikan ninu wa ninu eberu orikewa ese ikokan le logbon oni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini o ti o ye ki enikokan wa ki o se lakoko fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti igba fun awon ti won ti mo wi pe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun beere lowo won ti o ye ki won ki o se ni kia kia lai fale lai jafara lai dagun la mo wi pe ko seyi to kan mi nitori wi pe ojo idajo nbo Isaiah ori karun dini ogota Isaiah ori karun dini ogota ese kefa ati ese keje ewa oluwa nigba ti e le ri e pe nigba ti o wa ni to si oni nisinsin ti a ni anfani nisinsin ti a ngbo ipe nisinsin ti eko yin rere ti o tun jade ti a ngbo wi pe o ye ki a ronupo ada o ye ki a gba olorun gbo o ye ki a je ti olorun oni ki a wa oluwa nigba ti a le ri nigba ti o wa ni to si ba oni a se wa oluwa bi o ba fe ni igbala ese keje ye ki eniyan boboro ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si oluwa ohun si saanu fun ati si olorun wa ohun si fi ji lopolopo bi o ba je wo pe o fe ba jesu pade o fe lati bo lowo idajo olorun idajo to nbo o ti an so ni wo pe oni lati fi okan re fun olorun oni lati ronupo ada lati gba jesu gege bi oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronupo ada o je ti olorun nisisiyi ati gba okan re la ati tu obi kini ohun ti olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin Ewe owe ori kerin ese ikeji din logun ewe owe ori kerin ese ikeji din logun sugbon ipa ona won oloto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o tesiwaju bi o ba ti ni isori imo ye ki a tesiwaju bi a ba ti fi emi mimo olorun ku o ye ki a tesiwaju bi o ba je ti olorun ti e ri emi olorun to nje olokan we pe o je ti olorun ni toto oruko re wa ninu iwe iye lorun o ni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye enikokan wa ninu jobo ori iketa delogun jobo ori keta delogun ese ikesan ni atun tin so fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti olorun jobo ori iketa delogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju eje wo pe a ko gbodo boju eyin ohun ti a ni ni ki a di mo sinsin igbala ti o wa lowo wa ki a di mo sinsin eko oro olorun ti a fi n ko wa lojojumo nigba ti a wa si yin ki a di mo sinsin iwa mimo ti jesu fun ara re ti o ti fun wa lakoko ti o so wa di mimo o ni ki a di mo sinsin ki enikeni ki o ma ba gba nkan wonyi lowo wa ninu orin dafidi ikeji le ni adorun ogorun le mejila okan eji orin dafidi ikeji le ni adorun le anka ni ese ikeje oni ki o beru iyin boboru aya re ti mu ona kan o gbekele oluwa eje wo pe a ko gbodo je sekoseye ani lati di ona kan yi ona igbala ona hirere ona iwa mimo ani lati di mu oni aya re tabi okan re mu ona kan o gbekele oluwa eyi ni o nche oni ti ani lati se bi a ba fe de ijoba orun bi a ko ba fe da bi aya loti ti o boju weyin si ti o si di owon iyo ti oni idajo olorun ti o deba nitori ife aye nitori ati so fun wa we pe
eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si na gawo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun awi pe Paul apostle ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi nlepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostle ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi se emi gbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma noga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la o gbala nitori be ni apostle se so fun a wi pe emi nlepa o emi si n tesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya Lordi o sese ki o ro wi pe nigba ti ohun ti je ibatan Abrahamu o sese ki o ro wi pe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wi pe nigba ti awon angeli ti je ounje ti ohun fi owo ohun se tabi ko ma ro wi pe awon angeli won sese iyanu ninu ile wa tabi wi pe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wi pe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon anfani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede Yoruba wi pe aroba fin loba ipa nitori be bi o ba je eni ti ki nani eni to ro wi pe a ti wa si dipa eni to ro wi pe anka bibeli eni to ro wi pe a jo lo si ago ni isi ipago tabi mo je osise tabi mo wan je fun nbe tabi mo ntoju eleyi mo ntoju eyi ni ranti wi pe bi o se sele si aya Lordi be ni o sele se ni ti o ma jafara eni ti o ba dagun lati o ro wi pe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu po ada ki a fi ja ese wa sona bi a to se ba wa niwaju wa ki a gbogbo ona wa se ki agba Jesu Christi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya Lordi yo sele si mi nje mo gbadura we pe ojo ti pe yo ba dun we pe o gbo loruko Jesu ati we pe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya Lordi ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tun mo ti lo si ipago mo ti je onje ale Oluwa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se tun mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe Oluwa ki a ma so fun Oluwa wi pe a o ba a o fe ba aye pare
a fe ba aye koja lo a o fe fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o dabi oro aya lochi ni toto o jade kuro ni sodomu o ngomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi onjoro onje iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si onji ya lowo lowo nisisin yi kepe lowa wi pe ki oro ti re ki o ma se ri be ki o gba olorun gbo ki o je ti olorun ki o je ni ti a ti fi eje jesu we ki o ni igbala tooto ki o si je omo olorun tooto ki a le koruko re sinu iwe iye bi o ba je ni ti a ti gbala eni ti a ti koruko re sinu iwe iye oni ki o di ona otito mo sese ki o ma je ki esu tabi awon emi tabi awon emi esu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re oni ki a tesiwaju oni ki a ma le pa nso oni ki a ma boju weyin oni ki a di ohun ti a ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijoba olorun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun olorun wipe oni pada seyin oni baye lo oni baye re a oni pa ore mo aye lara oni oni gba idajo to nbo lori sodomu ongomora o je omo olorun ni toto titi di ojo ikeyin gbadura.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe owe ori ike edogbon won yi pelu ni owe Solomoni ti awon okunrin Esikaya oba Juda ko sile ogun Olorun ni lati pa oran mo sugbon ola awon oba ni lati wadi oran orun fun giga ati ile fun jijin be ni a ko le wadi aya awon oba mu idaro kuro ninu fadaka ohun elo yo si jade fun alagbede fadaka mu eniyan buburu kuro ni waju oba a o si fi idi itere kale ninu ododo ma si se fefe ni waju oba ma si se duro ni ipo awon eniyan nla nitori pe o san ki a wi fun o pe wa soke nihin ju ki a fa o ti seyin ni waju oma alade ti oju re ti ri ma se jade lo kankan lati ja ki iwo ki o ma ba se alaimo eyi ti iwo se ni opin re nigba ti aladugbo re yo doju ti o ba eni keji re ja ija re sugbon asiri elomiran ni iwo ko gbodo fi han ki eni ki o ba gbo ki o ma ba doju ti o egan re ki yo si lo kuro lae bi eso igi wura ninu agbon fadaka be ni oro ti a so ile akoko re bi oruka wura ati ohun oso wura daradara be ni ologun olubani wi ile ti igboran bi otutu ojo didi ni igba ikore be ni olooto iko si awon ti o ran nitori ti o tu awon oluwa re ninu enikeni ti o ba se fefe ninu ebun itan o dabi awo sanmo ati afefe ti ko ni ojo ipamora pipe ni a fi yi omo alade ile okan pada ahan ti o kuna ni fo egungun bi iwo ba ri oyin bi eyi ti o to fun o ki o ma ba su o iwa si bi fa ese seyin kuro ninu ile aladugbo re ki agara re o ma ba da won a si korira re eni ti o jeri eke si eni keji re ni olugboro ati ida ati ofa mimu igbekele alaise oto eniyan ni igba iponju o dabi eyin ti o se ati ese ti o ye lori ike bi eni ti o bo aso nigba otutu ati bi oti kikan ninu eru be ni eni ti n korin fun eni ti inu re baje bi ebi ba n pa ota re fun ole ounje bi ongbe ba si gbe fun ole ohun mimu nitori ti iwo ko eyin ina jo si ori re oluwa yoo san fun o afefe ariwa mu ojo wa be ni ahan isoro eni leyin mu oju kikoro wa o san lati joko ni igun oke aja ju pelu onije obinrin lo ninu ile ajumogbe bi omi tutu si okan ti ongbe n gbe be ni ihin rere lati ilu okere wa olododo ti o sipo pada niwaju eniyan buburu o dabi orisun ti o wu ati esun omi ti o baje ko dara lati ma je oyin pupo be ni ko dara lati ma wa ogo ara eni eni ti ko le se akoso ara re o dabi ilu ti a wo lule ti ko si le odi.
2: A je ki a gbadura.
3: Olorun alaanu, Olorun imole, awa siwaju yin loni lati keko oro yin. A nbebe we pe awon ijinle ti o wa ninu oro yin ti o ti pamo fun opolopo eniyan. We pe e o tan mole si oro yin ni asale yi ni oruko Jesu. Gbogbo ohun ti o se sokunkun fun wa, we pe bi e ti tan mole si oro yin, awon nkan wonyi yo ye wa, yo si mu igbala wa si igbesi aye wa ni oruko Jesu. A nbe yin we pe gbogbo irin kiri okan ati ohun ti ke je ki oro Olorun ki o se ni lanfani e wa mu kuro ni igbesi aye wa. E je ki a fa balẹ ki a tẹti sile si ohun gbogbo ti emi Olorun yi o ma laye wa ni yekeyeke ki a ba le je anfani ki a si le ri ibukun ninu oro naa. A dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Loni a n tẹsiwaju ninu eko bibeli wa. Bi o ti mo we pe a n keko nisinsinyi ninu episteli ti Paulu Apostoli si awon ara Kolose. A wa ni ori kini Kolose sibe. Loni a n wo ese ikeedogun si ese ikokandinlogun. Yo se pataki fun olukuluko wa lati fiti sile nitori oro ijinle ti Apostoli Paulu ni so nipa isipaye emi Olorun nipasẹ Jesu Kristi. Awọn ohun ti o ti dabi eni wipe a fi pamọ fun awọn ọlọgbọn aye ati awọn ijoye ati ọpọlọpọ awọn ti wọn n kẹkọ bibeli ṣugbọn ti wọn ko kẹsẹ jari ninu ẹkọ bibeli ti wọn n kọ ti o dabi eni wipe awọn ede kan de wọn awọn iboju kan bo wọn loju ti ko jẹ ki wọn ki o ri awọn ohun ti a fi han ninu ọrọ Ọlọrun paapaa julọ awọn ohun ti a fi han ninu bibeli nipasẹ Jesu Kristi ọmọ Ọlọrun ọga ogo. Mo n ka fun ọ lati inu Kolose ori kini láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristi. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wí pé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristi. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristi, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristi. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni éfà. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ éfà. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ìṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. Nítorí náà, gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀, irú ọmọ ọkùnrin. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ń sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní irú ọmọ éfà. Èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láìlọ́kọ. Ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristi. Àwọn tí ó sì kọ ìwé Májẹ̀mú láéláé, bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́, wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristi. Bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún, Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ, nínú àwọn arákùnrin rẹ bí èmi, òun ni kí ẹ̀yin kí ó fetí sí. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni, wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí ó má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere lí èyí tí wọ́n sọ. Èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ. Èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu. Òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi, tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristi. Mose jẹ́ kí ó ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun, ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn, wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé, wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. ẹni yìí ni a ń pè ní Kristi tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristi Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú, ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ̀kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jésù Kristi, bí o bá ń fiyèsí àwọn tí a ń kà dáradára, mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì, orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀, tí wọ́n sì ń sọ nípa Jésù Kristi tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò sì bí sí i, àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ, àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristi. Àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristi wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristi, ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ni ó jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristi láti májẹ̀mú láéláé. Ìgbà tí a sì fi Jésù hàn, ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní. Bí o bá rántí nígbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú, tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀, ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14, Lúkù orí 14 láti ẹsẹ̀ 17. Ó sì bẹ̀rẹ̀ láti Mose, èyí ni láti inú ìwé Mose, àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Èyí jẹ́ kí ó yé wa dájú wípé Jésù Kristi mọ̀ wípé gbogbo ìwé tí ó wà nínú májẹ̀mú láéláé ni ó kọ ọ̀rọ̀ nípa òun. Kí ni èrèdí tí a fi ń lọ sínú àwọn nǹkan wọ̀nyí? Bí o bá fẹ́ mọ Jésù, o ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o yí ọ yékéyéké. Àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ Bíbélì jáfara, wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú Ọlọ́run. A kò lè di alágbára nínú Ọlọ́run bí a kò bá mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. A kò sì lè mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a kò bá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó sì dá wa lójú. Bí o bá fẹ́ kún fún ìgbàlà tí Jésù Kristi mú wá, tí o fẹ́ ní ìyà ẹnipẹ̀kun tí Jésù Kristi mú wá, bí o bá fẹ́ dàbí rẹ̀ ní tòótọ́, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń kọ́ lórin wípé mo fẹ́ kí n dàbí Jésù. Nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Bó bá jẹ́ wípé ní tòótọ́ lo fẹ́ dàbí Jésù, o ní láti ní ìgbàlà Jésù, o ní láti ní ìyà ẹnipẹ̀kun. Kò sì lè ṣeéṣe fún ọ láti dàbí Jésù láti ní ìgbàlà tàbí ìyà ẹnipẹ̀kun bí kì í bá ṣe wípé o kó ẹ̀kọ́ yanjú nípa ẹni tí Jésù Kristi ń ṣe. A máa ń kọ́ lórin pẹ̀lú wípé mo fẹ́ kí n dàbí Jésù. Ládùúrà àgbà gbogbo lórí òkè ni o nìkan lọ pàdé bàbá rẹ̀. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà, nínú ìrìn, nínú gbogbo tí ó ṣe àti nínú agbára tí ó ní pẹ̀lú Ọlọ́run, bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, bí a bá sì fẹ́ dàbí Jésù nínú bí kò ti bínú tàbí tí kò kórira àwọn ọ̀tá rẹ̀, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú bí a ti ń mọ Jésù Kristi sí, bí a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́run sí bẹ́ẹ̀ ni yóò rọrùn fún wa láti dàbí Jésù nínú Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Bí ó bá jẹ́ èyí ni ìlépa rẹ tàbí ìlépa mi, bí a bá fẹ́ dé ìbú fífẹ̀ àti gígùn àti ìwọ̀n Jésù Kristi àti ẹ̀kún ìwà àmúyẹ tí ó wà ní ìgbésí ayé rẹ̀, a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó dájú. Nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí ni àṣírí bí a ṣe ń dàgbà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìmòye ìmọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́, bí a ṣe ń dàgbà nínú sísúnmọ́ Ọlọ́run sí ní tímọ́tímọ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú Sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi orin ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ǹjẹ́ bí a bá fẹ́ mọ Jésù Kristi ní ẹ̀kúnrẹ́rẹ́, tí a sì fẹ́ gòkè nínú ìwà ìgbàgbọ́, ìwà bíi ti Ọlọ́run, ó yẹ kí a ní ẹ̀kọ́ Jésù Kristi. Jẹ́ kí ó dá lójú bí a ti sọ fún ọ tẹ́lẹ̀ rí wípé ní ìlú Kólósè ni a ti gbé àwọn kan dìde tí Ọlọ́run ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Paul sì gbúro wọn, èyí ni ó fi ń gbàdúrà fún wọn wípé wọn ó kún fún ìmọ̀ ìfẹ́ Ọlọ́run nínú ọgbọ́n gbogbo àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Ó ń gbàdúrà fún wọn wípé kí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń kọ́ kí ó lè so èso, kí wọn kí ó lè máa wo Ọlọ́run, kí ó sì dàbí ẹni wípé wọ́n ní ìfẹsẹ̀múlẹ̀ ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Ó ń sọ nípa ìràpadà tí wọ́n ti ní àti ìwẹ̀nàmọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó tún rántí wípé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké kan wọ́n ti ń wá sí Kólósè, àwọn tí múniṣìnà, wọ́n ń kó àwọn ará Kólósè wọ̀nyí wípé Jésù Kristi ó dàbí ẹni wípé kò lè tó fún wọn, wípé bí wọ́n ti ń gba Jésù Kristi gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristi tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti májẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí. Nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá, kí ẹnu kí ó ya ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí. Nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wa kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kì í ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn. ti won mo wi pe olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo israeli ni won fi lo sinu iborisha ti won be sini wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara kolose nitori awon ti o wa nso fun wi pe jesu christ ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba jesu christ gege bi oluwa ati olugbalawa nigba ti a ba ti gba jesu christ gege bi oluso agutan fun wa ti a ba ti gba jesu christ gege bi imole ati olufuni ni iye awon elomiran ma wa lati so fun a wi pe bi a ba joko ti jesu christ ni kan soso wi pe ko le to fun won sugbon eyi ni paul apostoli to fi fe ja iro awon eniyan woyi ti o fe ki o ye awon ara kolose wi pe jesu christ o to fun gbogbo won patapata ninu kolose ori keji ninu kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani kristi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni paul nje ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijile ife olorun ninu ibomiran wi pe ninu jesu kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi jesu sile ti o wa ogbon tabi oye tabi iya nipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu jesu kristi ni gbogbo ekun oye oro olorun imo olorun ati gbogbo ibukun ti olorun fe fun wa wi pe ninu jesu kristi ni gbogbo ekun kan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu korinti keji ori kesan ese ikejo korinti keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi dara dara bi o tin so nipa gbogbo ore ofe be ni o nso nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon nkan wonyi si ori jesu wi pe ninu kristi ni a ni gbogbo awon ekun nkan wonyi ni won o si ma bi si bi a ba gba jesu kristi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu jesu ninu efeso ori keta efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa ohun ti a se n ka awon ese oro olorun wonyi ni pe ki o le yi o daju daju wi pe ko si agbara ni ibomiran afi ninu jesu kristi ko si igbala ni ibomiran afi ninu jesu kristi ko si idande itusile ninu elomiran afi ninu jesu kristi bi a ba ri eni ti o n pa olokanda bi a ba ri eni ti o fe si olona ti o n so fun o wi pe imo ijinle tun wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o n fe mu osako o n fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o n ko paul apostoli lominu ti o mo wi pe awon ti o lo si kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo we pe won so won di asako won so won di edun arinle nipa ti igbagbo o si nfe ki o da won loju we pe itanje ni awon eniyan won yi ni won mu to won wa je ki a wo nisisin yi awon ohun meta ototo ti o nso ninu ibi ti a ka ninu kolose ori kini ti o nso ninu nipa kristi jesu oluwa wa ikini o nso nipa kristi aworan olorun olorun airi ṣugbọn jesu kristi ni o so olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan olorun ikeji o nso nipa kristi eleda ohun gbogbo iketa o nso nipa kristi ori ijo ikini kristi aworan olorun ikeji kristi eleda ohun gbogbo iketa kristi ori ijo je ki a wo ni ikokan wo kolose ori kini lati ese kedogun oni eni ti se aworan olorun tani paul nso nipa re yi ti o so wi pe eni ti se aworan olorun bi o ba ka lati ese ketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re omo re yi ni o nso nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi nso nipa kristi oni ani idariji ese nipa eje re eje jesu kristi ninu ese ikedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti yin toka si jesu kristi eni ti ise aworan olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o nso wi pe eni yi ni ise aworan olorun o nso wi pe olorun ti a ko ri sugbon jesu kristi je aworan re jesu je olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro olorun eni eleran ara ko le fi oju ri olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon jesu kristi ni olorun deniyan ti o wa fi olorun han jesu yi ni aworan olorun pipe aworan ti o fi olorun han ti o si so fun a wi pe oun paapaa je olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro olorun nisinsiyi ki o le mo wi pe jesu kristi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je olorun funrara re je ki n tun ka si o leti lekan si ninu isaiah ori kesan isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi nso nipa jesu kristi o ni ijoba yi o si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro olorun gbo bi ki ba se wi pe o fe mu olorun leke o si fe soro re bi asan o mo wi pe jesu kristi yi a pe ni olorun

kórira ẹ̀wà búburú. Nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ. Bí o bá fiyè sí ohun tí a kà yìí, ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ó ń sọ nípa Ọlọ́run, ó ní Ọlọ́run láéláé ní ìtẹ́ rẹ. Àti wípé ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ. Ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ kẹfà. Ó tún sọ wípé Ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí Bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa. Nínú Hebrew, rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run. Ó sì tún sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ní ìtẹ́ rẹ̀. Àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Wo Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹfà àti pẹ̀lú. Nígbà tí ó mú àkọ́bí nì wá sí ayé, ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó wípé kí gbogbo àwọn áńgẹ́lì Ọlọ́run kí ó foríbalẹ̀ fún un. Àti ní ti àwọn áńgẹ́lì, ó wípé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ lé ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ lé ọ̀wọ́ iná. Ṣùgbọ́n ní ti ọmọ ni ó wípé, rántí wípé èyí ń sọ nípa Kristi. Ní ti ọmọ ni ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni. Ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ. Ìwọ fẹ́ òdodo, ìwọ sì kórira ẹ̀ṣẹ̀. Nítorí náà ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Yóò yí ọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin Dáfídì, ó ń tọ́ka sí Jésù Kristì. Ó sì ń pe Jésù Kristì ní Ọlọ́run. Èyí jẹ́ ohun àwámáridì, ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti inú ìwé mímọ́. Mo fẹ́ kí o tún wo Bíbélì, kí o wo Rómù, ìwé Rómù orí kẹsàn-án, ẹsẹ̀ ìkarùn-ún, ti ẹni tí àwọn bàbá ẹ ṣe, àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láéláé. Bí ó ti ń sọ nípa Kristi ni ó ń sọ wípé òun ni Ọlọ́run olùbùkún láéláé. Bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni, kí o wo Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Yóò sì bí ọmọkùnrin kan. Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ Olúwa wá lí ẹnu wòlíì, kí ó lè ṣẹ pé kí iyè sí i. Wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan. Wọ́n ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli. Ìtumọ̀ èyí tí ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Bí a ti ń pe Jésù Kristì ní Emmanueli, ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé, ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé. Àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀, ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti Ọlọ́run. Wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí. Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristì, tí ó jẹ́ Ọlọ́run, tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà, tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbàanì. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí ṣe àjògún ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ, tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé, jẹ́ kí o yẹ wípé Ọlọ́run ni ó dá ayé. Ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ṣe ìtànṣan ògo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró, lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀, ó jókòó lí ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristì wípé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ ẹlẹ́dàá wa, ó ń sin ní Ọlọ́run ayé.

ráyé nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí. Àkọ́bí gbogbo ẹ̀dá. Bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá, èyí kò sọ wípé a dá Jésù, nítorí pé àwọn tí wọ́n máa ń gbé Bíbélì káàkiri, tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri, wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá, kí a tó dá àwọn áńgẹ́lì, kí a tó dá Ádámù, kí a tó dá Lágbájá, kí a tó dá Tibí, kí a tó dá Tọ̀hún. Nítorí wípé èdè tí Bíbélì ń lò kò yé wọn. Bí a bá ń sọ nípa àkọ́bí nínú èdè Gíríkì tí a fi kọ Májẹ̀mú titun, ó ń sọ nípa ẹni tí ó ní agbára, ẹni tí ó ní ipá, ẹni tí ó ní ipò. Èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù, kí a tó dá àwọn ẹ̀dá mìíràn. Ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ. Èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí, ó jẹ́ ẹni ọlá, ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá. Wo Yohánù, Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. À ń kẹ́kọ̀ọ́ nípa Kristi sí jù bẹ́ẹ̀ lọ wípé Bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọmọ jẹ́ Ọlọ́run pẹ̀lú. Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. Jésù sì wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí Bàbá. Ìwọ ha ṣe wípé fi Bàbá hàn wá? Jésù Kristi sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí Bàbá, ó ti rí òun. Wípé bí Bàbá ti jẹ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Yohánù yìí kan náà, orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní lé àtẹ̀jẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Òun náà lé wà lé àtẹ̀jẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo fi sí nǹkan wọ̀nyí nípa Jésù Kristi, nípa olùgbàlà wa. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo, àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì jẹ́ kí ó yé wa wípé Jésù Kristi yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Fílípì orí kejì, Fílípì orí kejì, à ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. À ń sọ fún aníhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kì í ṣe ohun tí ó ń jà fún, tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Paul apostoli ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristi yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pépé. Nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì, tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Paul ń sọ fún ọ wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n mọ̀ wípé Jésù Kristi ti tó fún wọn. Ìkejì, ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristi yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ lé a dá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ lé a dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́, tàbí oyè, tàbí ìjọba, tàbí ọlá. Nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, àti fún un lè a dá ohun gbogbo. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lé ohun gbogbo dúró ṣọ̀kan.
àwọn ẹsẹ̀ ọlọ́run wọ̀nyí wọ́n yé ni tí kò ní àfikún tí àbá tún máa ṣe àlàyé púpọ̀ ohun tí a ń sọ níhìn ni wípé ìbá àṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí ìbá àṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run ìbá àjẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀lẹ̀ wípé agbára Jésù Kristi ni ó dá wọn bí àwọn tí kò lóye ìwé mímọ́ bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe nínú májẹ̀mú titun wọ́n máa ṣe kàyéfì wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí ara rìn báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀ báwo ni ó ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú bíbélì jẹ́ kí a tún wò ó lẹ́ẹ̀kan sí kí a padà sí májẹ̀mú láéláé nínú orin dáfídì orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ èyí ń sọ nípa ẹlẹ́dàá ó ní láti ìpìlẹ̀ ayé láti ìṣẹ̀dá ayé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ò dúró nítòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ bí ẹ̀wò ni ìwọ ò pààrọ̀ wọn ìwọ wọn ó sì pààrọ̀ ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin kí ni a lè sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wípé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé a ó pààrọ̀ wọn ṣùgbọ́n wípé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí a kì í rọ̀ nípò a kì í ṣí nípò bẹ́ẹ̀ ni kì í yí padà kí ni a ti rí ìtumọ̀ èyí sí jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀ ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá àti ìwọ olúwa lé àtètè kọ́ ṣe ni ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọ́n ṣègbé ṣùgbọ́n ìwọ wà síbẹ̀ gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò àti bí aṣọ ni ìwọ ó ká wọn a ó sì pààrọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristi nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ ọ̀rọ̀ Jésù Kristi ni ó ń sọ nígbà tí ó wípé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wípé ìtẹ́ rẹ ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo lí ọ̀pá aládé ìjọba rẹ àti ka èyí nígbà kan èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wípé nípa Jésù Kristi yìí olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wípé ìwọ olúwa Kristi lí àtètè kọ́ ṣe lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba Jésù olúwa gbọ́ wọn kò gba ẹlẹ́dàá ayé ohun ọ̀run gbọ́ àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí Jésù wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run ohun ayé àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀ ìwà ọ̀pẹ̀ tí wọ́n ń fi hàn sí Jésù Kristi wọ́n ń fi irú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run ohun ayé wọ́n sì ń fi irú ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo bí a bá wo Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkẹsàn-án ìwọ oníhìnrere Sioni gún òkè gíga lọ
iwo oni ire pelu iwo ni irere Jerusalem gbe ohun re soke pelu agbara gbe soke ma beru wi fun awon ilu Juda pe ewo Olorun yin kiyesi Oluwa Jehovah yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ire re wa pelu re esan re si nbe ni waju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehovah ni se pelu agbara ninu ese ikokan la ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wi pe bi a ba nso nipa oluso agutan ni toto an so nipa Jesu Kristi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ikan won orun ti o si ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Kristi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele ri wi pe Jesu Kristi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi o daju wi pe Jesu ti a nsoro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese kejidinlogun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Kristi be ni a pe Kristi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati sanpese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a n so nipa ori nihin tabi ti a n so nipa Kristi ni wipe Kristi gege bi ori ohun ni yio mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti n to ni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Kristi ti o je ori fun ijo oni orisun agbara o n si ni asaju
kì í ṣe angẹ́lì, kì í ṣe àlá, kì í ṣe ìran, kì í ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristì Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òun ni aṣáájú àti adarí wa. Òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní. Éfésù orí kìíní. Ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ. Èyí tí ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run. A kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lè àti dá ohun gbogbo. Nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì lè àti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa. Nítorí wípé òun ni ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbàá gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì. Nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde ti iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn. Nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ, àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá
ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru ton fe si won ni po pada ton fe ko oju won si olorun ajeji ton fe so fun wi pe o dabi eni pe Christ Jesus ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wo pe Jesus Christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wo pe bi a ba gba Jesus Christ gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wi pe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesus Christ nitori wo pe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesus Christ yo le seju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa eje ki a dide duro ki a piyin fun Olorun wi pe o la wa loju wi pe o mu a kuro ninu okunkun o je ki a mo wi pe Jesus Christ ni aworan Olorun ti a ko ri Jesus Christ ni eleda ohun gbogbo ati wi pe Jesus Christ ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ranti pe Jesus eleda ohun na ni Jesus olugbala Jesus eleda ohun na ni Jesus oluso agutan ohun ni o fi eje re rubo fun wa Jesus Christ yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese ke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Christ ni kan soso nitori wipe oni eleda ohun gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesus Christ ki o fi han nitori pe Jesus Christ ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisiyi bi o ko ba ti ni igbala so fun Olorun wi pe o gba Jesus Christ gbo o gba Jesus Christ gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan oje wi pe Jesus Christ ko to gege bi olugbala gege bi oludande gege bi oluso agutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wi pe ni lati tun ma wa awon angeli kaakiri wi pe ogbon ijile to wa nibi kan yato si ninu Jesus Christ oluwa ati olugbala wa ninu Jesus ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si ohun ni a fi fun wa lati gba wa kuro lowo ese wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesus Christ yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile ranti pe Jesus yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesus Christ oluwa olurapada olugbala wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe owe, ori ikerin di logman. Bi ojo didi ni igberun, ati bi ojo ni igba ikore, be ni olako ye fun ashiwere. Bi e ye fun ishikiri, ati alapa andede fun fifo. Be ni egun ki ye wala inidi, lagba fun eshin, ijano fun kete kete, ati ogo fun enyan ashiwere. Wan shi da ashiwere lon kege bi were re. Ki wo papa ki o ma ba dabi re da asiwere lohun gege bi were re ti on ki o ma ba gbon ni oju ara re eni ti o ran ise ni po wo asiwere o ki ese ara re kuro o si di ara re niya bi ese mejeji ti ro sile lara amukun be ni owe le enu awon asiwere bi eni ti o fi apokuta iye bi iye sinu oki ti okuta be eni ni tin fi ola fun asiwere bi egun ti gun omu ti lowo be ni owe ni enu awon asiwere bi tafatafa ti o mu gbogbo eniyan gbogbe be eni ti o gba asiwere si ise ti o si gba awon olure koja si ise owo bi aja ti pada sinu ebi re be eni asiwere tun pada sinu ore re iwo ri enikan ti o gbon le oju ara re ireti nbe fun asiwere ju fun lo ole eniyan wipe kini o nbe ni ona kini o nbe ni igboro bi ilekun ti yi lori iwakun re be eni ole lori eni re ole pa owo re mo sinu isasun ko si le yo jade pada wa si enu re olegbon ni oju ara re ju eniyan meje lo ti won le fi ogbon dan oran eni tin koja lo ti o si da si ja ti ki ise ti re o dabi eni ti o mu ajale ti bi asiwin tin so oko ofa ati iku be eni eni ti o teni keji re je ti o si wi pe ire ako ni mi nse nigbati igitan ina aku be eni nigbati olofofo ko si ijada bi eyin ti ri si eyin ina ati igi si ina be li eniyan onija lati da ija sile oro olofofo dabi adidun won si wo isale inu lo ete jijoni ati aya buburu tabi idaro fadaka ti a fi bo ikoko eni to ba korira ti o fi ete re si agabagebe yo si pa itan mo ninu re nigba ti o ba soro daradara ma se gbagbo nitori pe irira meje ni o wa ni aya re eni ti a fi etan bo irira re mole iwa buburu re ni a fi han ni waju gbogbo ijo enikeni ti o ba wa iho yo subu sinu re eni ti o ba si yi okuta oni yo pada to ahan eke korira won ti a fin je niya enu iponu a si ma sise iparun iwe owe ori iketadinlogbon ma se lere ara re ni ti ojo ola nitori ti iwo ko mo ohun ti ojo kan yo ku jade je ki elomiran ki o yin o ki o ma se enu ara re alejo ki o ma si se ete ara re okuta wuwo yanrin si wuwo sugbon ibinu asiwere o wo ju mejeji lo ibinu ni ika irunu si ni kikun omi sugbon ta ni yo duro ni waju owu ibawi ni gbangba o san ju ife ti o farasin lo otito li ogbe ore sugbon ife nu ko nu ota li etan okan ti o yo fi ese ta fara oyin sugbon okan ti ebi npa ohun ki koro gbogbo ni o dun bi eye ti ma fo kiri lati inu ite re be ni eniyan ti o rin kiri jina si ipo re ororo ati turari mu okan dun bẹẹni adun ọrẹ ni nipa igbimọ atọkan wa ọrẹ rẹ ati ọrẹ baba rẹ maṣe kọ silẹ bẹẹni ki iwọ ki o maṣe lọ si ile arakunrin ni ọjọ idamu rẹ nitori pe aladugbo ti o sunmọ ni o san ju arakunrin ki o jina rere lọ ọmọ mi ki iwọ ki o gbọn ki o si mu inu mi dun ki emi ti o le da ẹni ti n gan mi lohun amoye eniyan ri ibi tẹlẹ o si pa ara rẹ mọ ṣugbọn awọn ope kọja a si jẹ wọn niya gba aṣọ rẹ nitori ti o ṣe onigbọwọ alejo ti gba ohun ẹri lọwọ rẹ fun ajeji obinrin ẹni ti o ba n dide ni kutukutu ti o n fi ohun rara ki ọrẹ rẹ egun le a o ka si fun ọṣọro ojo le ọjọ ojo ati onijọ obinrin bakan naa ni ẹnikẹni ti o pa mọ o pa ẹfufu mọ ororo ọwọ ọtun rẹ yoo si fi han irin a maa pọn irin bẹẹ ni ọkunrin epon oju ọrẹ rẹ ẹnikẹni ti o tọju ile ọpọtọ yoo jẹ eso rẹ bẹ́ẹ̀ ni ẹni tí ó dúró ti olúwa rẹ̀ lè abúyìn fún bí ojú ti kò ojúlé omi bẹ́ẹ̀ ni àyè ènìyàn sí ènìyàn ipò òkú àti ìparun kì í kún bẹ́ẹ̀ ni kì í sún ojú ènìyàn bí ìkorò fún fàdákà àti ìléru fún wúrà bẹ́ẹ̀ ni ènìyàn sí ìyìn rẹ̀ bí ìwọ tilẹ̀ fi ọmọ rí odó gun aṣiwèrè nínú odó láàrin àlìkámà wèrè rẹ̀ kì yóò fi sílẹ̀ ìwọ máa ṣàníyàn àti mọ ìwà agbo ẹran rẹ kí ìwọ kí o sì bójútó àwọn ọwọ ẹran rẹ nítorí pé ọrọ kì í wà títí láì adé aha sì máa wà déèrandíran koríko yọ àti ọmùnú koríko fi ara hàn àti ewébẹ àwọn òkè kójọpọ àwọn ọ̀dọ́ àgùntàn ni fún aṣọ rẹ, àwọn òbúkọ sì ní iye owó oko, ìwọ sì ní wàrà ewúrẹ́ tó fún oúnjẹ rẹ, fún oúnjẹ àwọn ará ilé rẹ, àti fún oúnjẹ àwọn ìránṣẹ́bìnrin rẹ.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé òwe, orí ìkejìdínlọ́gbọ̀n. Ènìyàn búburú sá nígbà tí ẹnìkan kò le, ṣùgbọ́n olódodo láyà bí kìnìún. Nípa ìrékọjá ilẹ̀ ni àwọn ìjòyè di púpọ̀, ṣùgbọ́n nípa amòye àti onímọ̀ ènìyàn kan ni a mú ilẹ̀ pẹ́. Olùpọ́njú tí ó ní olùpọ́njú lára, ó dàbí àgbálọ òjò tí kò fi oúnjẹ sílẹ̀. Àwọn tí ó kọ òfin sílẹ̀ a máa yin ènìyàn búburú, ṣùgbọ́n àwọn tí pa òfin mọ́ a máa bínú sí wọn. Òye ìdájọ́ kò yé ènìyàn búburú, ṣùgbọ́n àwọn tí ń ṣe àfẹ́rí Olúwa mòye ohun gbogbo. Tálákà ti rìn nínú ìdúróṣinṣin rẹ̀, ó sàn ju alárekereke wà bí ó tilẹ̀ ṣe ọlọ́rọ̀. Ẹnikẹ́ni tí ó pa òfin mọ́, ó ṣe ọlọ́gbọ́n ọmọ, ṣùgbọ́n ẹni tí ó ṣe ẹlẹgbẹ́ ẹjẹ gúdúragúdú, ó dójú ti bàbá rẹ̀. Ẹni tí ó fi èlé àti èrè àìṣòótọ́ sọ ọ̀rọ̀ rẹ̀ di púpọ̀, ó kó o jọ fún ẹni tí yóò ṣàánú fún àwọn tálákà. Ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin, àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. Ẹnikẹ́ni tí ó mú olódodo ṣìnà sí ọ̀nà búburú, òun ti kára rẹ̀ yóò bọ́ sí ihò, ṣùgbọ́n adúróṣinṣin yóò jogún ohun rere. Ọlọ́rọ̀ gbọ́n ni ojú ara rẹ̀, ṣùgbọ́n tálákà tí ó mú ìyérídìí rẹ̀. Nígbà tí àwọn olódodo ènìyàn bá ń yọ̀, ọ̀ṣọ́ ńlá wà, ṣùgbọ́n nígbà tí ènìyàn búburú bá dìde, ènìyàn á sá pamọ́. Ẹni tí ó bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ̀ sílẹ̀ yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo, ṣùgbọ́n ẹni tí ó bá sí àyà rẹ̀ le ni yóò ṣubú sínú ebi. Bí kìnìún ti ń ké ramúramù àti ẹranko bíárì ti ń fi ebi sáré kiri, bẹ́ẹ̀ ni ẹni búburú tí ó joyè lórí àwọn tálákà. Ọmọ aládé tí ó ṣe aláìmòye púpọ̀ ní ṣe ìwà ìkà púpọ̀ pẹ̀lú, ṣùgbọ́n èyí tí ó kórira ojú kòkòrò yóò mọ ọjọ́ rẹ̀ pẹ́. Ènìyàn tí ó bá kú ìwà ìkà sí ẹ̀jẹ̀ ẹnì kejì yóò sá lọ sí ihò kí ẹnìkan kí ó má ṣe mu. Ẹnikẹ́ni tí ó bá rìn déédé ni yóò là, ṣùgbọ́n ẹni tí ó ń fi àyídáyidà rìn lójú ọ̀nà méjì yóò ṣubú nínú ọ̀kan nínú wọn. Ẹni tí ó bá ro ilẹ̀ rẹ̀ yóò lé ọ̀pọ̀ oúnjẹ, ṣùgbọ́n ẹni tí ó bá ń to ènìyàn asán lẹ́yìn yóò ní òṣì tó. Olóòótọ́ ènìyàn yóò pọ̀ fún ìbùkún, ṣùgbọ́n ẹni tí ó kánjú àti là kì yóò ṣe aláìjìyà. Ìṣojú ṣáájú ènìyàn kò dára, nítorí pé fún òkèlè oúnjẹ kan ọkùnrin náà yóò ṣẹ̀. Ẹni tí ó kánjú àti là, ó lé ojú ìlara, kò sì rò pé òṣì ń bọ̀ wá ta òun. Ẹni tí ó bá ènìyàn wí yóò rí ojú rere ní ìkẹyìn ju ẹni tí ń fi ahọ́n pọ́n lọ. Ẹnikẹ́ni tí ó bá ń ja baba tàbí ìyá rẹ̀ yóò le, tí ó sì wí pé kì í ṣe ẹ̀ṣẹ̀, òun náà ni ẹgbẹ́ apanirun. Ẹni tí ó ṣe agbéraga lé àyà, arú ìjà sókè, ṣùgbọ́n ẹni tí ó gbẹ́kẹ̀ rẹ̀ lé Olúwa ìyá ò mú sanra. Ẹni tí ó gbẹ́kẹ̀ lé àyà rẹ̀ aṣiwèrè ni, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń fi ọgbọ́n rìn, òun ni a ó gbàlà. Ẹni tí ó bá ń fi fún olùpọ́njú kì yóò ṣe aláìní, ṣùgbọ́n ẹni tí ó mú ojú rẹ̀ kúrò yóò gba ẹ̀gún púpọ̀. Nígbà tí ènìyàn búburú bá hù, àwọn ènìyàn sá pamọ́, ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣègbé, àwọn olódodo a máa pọ̀ sí.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà, a dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà, a dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà, wípé síbẹ̀ síbẹ̀ lónìí bí a bá wá ojú yín a ó rí, bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù lónìí bí a ti wá. Àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa, nipa imura sile ti a nse ati awon imura sile ti o ye ki a tun se nitori ipade ti o nbo ni waju wa wepe ni akoko ajinde ani ipago awon eniyan mimo nitori be gege bi ati so fun o o ye ki o ma gbaradi o ye ki o ma mura sile ki o ba le je alabapin ninu awon ebun orun ati ninu awon ipese atoke wa ti olorun yo ya lo wa ni akoko ipago yi ati so wipe ni ojobo ni ose ti nbo eyi ni ojo alamisi gege bi ojo oni ni ose ti nbo titi di ojo aje eyi ni ojo monday ni ojo ikejidinlogbon osu yi titi di ojo kini osu ti nbo ni a o fi ni ipago yi mo si mo wi pe awon adari wa yo ti so fun o ibi ti ipago ti re yo wa pelu awon eniyan olorun nitori be ke a ma se jafara ke a mura sile ke a ma se ri enikan ti yo rin irin ajo ni akoko yi nitori o je akoko ti olorun fe bokun wa ti o nfe mu aini nipa ti emi igbese aye wa ti o fe mu kuro ti o nfe pese wa sile fun bibo jesu nitori gege bi ati nfoju sona ati gege bi ati nse akiyesi ariwe pe jesu kristi oluwa olugbala wa ti a nreti ki yo pe de o si ye ki a mura sile ki a ma se dabi awon wundia alaigbon sugbon ki a le je wundia ologbon nitori be mura sile ki o riwe pe o wa ni ipago ni akoko yi ki se be nikan o ye ki o so fun awon ara ile re awon aladugbo re awon ti ejo ngbele o ye ki o so fun won nipa ti ipago ti nbo yi ki o si mo wi pe olorun setan o mura sile lati bokun wa ki iwo paapa pelu awon na ki e ba le je alabapin ninu awon ti olorun fe se fun wa loni nitori ti akoko wa ti lo won o ma ba wa soro die nipa ipese olorun ni akoko iyan ipese olorun ni akoko iyan bi aban so nipa iyan tabi nipa oda mo ro we pe o ye ki o je ohun ti o ye enikokan wa awon ti won wa ni aye ni igba ajakale ogun ajakaye ti ikeji ni odun die seyin ni bi adota odun seyin a ri wipe ni akoko na iyan ati oda o mu ni ile wa iyo o so lati ri ounje o so lati ri ti o fi je wipe opolopo ni o je wipe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi aban so nipa iyan akoko iyan o je akoko ti o buru jojo ti a n gbadura wipe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wipe ninu oro olorun akoko iyan wa ati wipe ninu akoko iyan yi olorun ma n pese fun awon eniyan ti re ye ki a wo amosi ori kejo amosi ori kejo lati ese ikokanla Amosi ori kejo bi o ba ti si iwe Danieli bi o ba tesiwaju ori iwe Osea bi o ba tesiwaju lati iwe Osea ori Joeli bi o ba se tesiwaju lati Joeli ori Amosi Amosi ori kejo lati ese ikokanla kiyesi ojo na de ti ni Oluwa Olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo Oluwa nihi le ati so lati enu woli Olorun o so wipe bayi le Oluwa wi wipe iyan bo ni ile na Olorun ran Amosi lati so fun awon ara Israeli o so fun wi pe akoko eyan de pataki o so fun awon ara Samaria ni akoko na wi pe emi o ran eyan wa si ile na sugbon so fun wa oni ki se eyan nipa ti onje jije tabi ki se ti ongbe nipa omi mimu oni sugbon eyan gbigbo oro oluwa o sese ki o ma jo loju o sese ki o ma mo bi o sese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gba ti an so nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon mo israeli ni oro oluwa ti akosile a se ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti akosile yi nipa imi si emi olorun olorun wa so fun o wi pe igba kan yo de ni igbese aye awon mo israeli ti o je wi pe imi si ti o ye awon mo lefi imi si ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imi si atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun ti se ni ye ti se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si ma fun won ni oro ti o wa lati enu oluwa o ma fun awon omo israeli sugbon olorun wa nso fun wi pe igba kan yi o de ti oro ti o wa taara lati enu oluwa wa si okan wa si isepaya awon woli wonyi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yi o de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bolowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati igbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki yo wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki yo le si ireti ninu olorun nitori wi pe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ki a mo bi ati igbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ki a mo wi pe baba wa nbe le orun oro olorun ni je ki a mo wi pe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ki a mo wi pe olorun pese aye kan sile fun wa wi pe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara on ti kara re olorun wa nso fun wi pe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wi pe okunkun yo bole biribiri nitori wi pe iyan gbigbo oro olorun yo wa laarin won wo lati ese ikejila won o si ma rin kiri lati okunkun de okunkun ati lati ariwa shegapra fun mi won o si ma rin kiri lati okun de okun ati lati ariwa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli wi pe akoko iyan o nbo laarin won iyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be ki lo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowofa awon omo israeli tabi awon ara samaria ni iyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi iyan ba wa nibi kibi iyan gbigbo oro olorun iyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ilesin ti a ti ko kale iyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na je ki a wo amosi ori keje Amosi ori keje lati ese ikejila amase aso fun Amosi pelu pe iwo ariran lo sa lo si ile Juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni Beteli nitori ibi mimo oba ni afin oba si ni sori ohun ti mo fi so wi pe iyan oro Olorun ti o mu laarin won tabi ti an so wi pe yi o mu laarin won o je afowofa won ohun ti a ri ni wi pe ikan ninu awon ejoye o pe Amosi o so fun yi pe ki o kuro ni ilu nitori wi pe oba n gbe nihi ati nitori wi pe afin oba o wa nihi ati wi pe ibi mimo eyi ni ni ibi ileesin eti oba ma n lo o wa nihi nitori be won o fe ki o ma soro ti o ti ma nso oro Olorun ti o nso wi pe a o da ileshe lebi a o da ileshe lejo wi pe ani lati ronuku ada won so wi pe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe Amosi o ri wi pe ohun ti Amosi ti o n tenumo ni wi pe fun ire koja mefa ati ese nla tabi meje wi pe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o nso fun ni wi pe won lati ronu pada bi won ba fe ri oju Olorun won fe oju ere lati odo Olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo Oluwa wi pe won lati ronu pada sugbon Amasia won so fun Amosi wi pe o to ge ronu pada ti poju wi pe ki a se atunse o ti poju ki a ma ke pe Oluwa wi pe ki o so wa di mo ki o yi okan wa pada o ti poju wi pe ki o sa lo si Beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihi nje ki a se be ni ori loni wi pe ni opolopo ileesin ni opolopo ijo eleyameya ni a ti ri wi pe won ki fe gbo oro Oluwa won a ko eti ikun si oro Olorun bákan náà ni a ri wí pé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti Amosi bẹ́ẹ̀ ni wọ́n ṣe lónìí èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Nínú Timothy kejì orí kẹrin Timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin wọ́n ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọ́n ó sì yí padà sí ìtàn asán bí o bá jẹ́ ẹni tí ó ti ń lọ sí ilé ìsìn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí o tó wá sí ìhín ó rí wípé ohun tí a sọ yìí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn wípé ìgbà yóò dé ìgbà náà sì ti dé tán tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìsìn ni a ti rí àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lé tí a rí wípé wọ́n máa sọ fún oníwàásù wípé bí a bá ń wàásù wípé kí a má kóbìnrin jọ a ò ní lè dáwọ́ àpò àlùfáà o bí a bá ń wàásù ọkọ kan aya kan àwọn olókìkí ènìyàn wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń wàásù wípé kí a ṣe àtúnṣe owó tí a ti jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti fi kọ́lé tí a ti fi ra mọ́tò wípé kí a tún padà lọ síbi tí a ti jí àwọn òòwọ̀n yìí ilé iṣẹ́ tí a ti kó dúkìá wọn wípé kí a tún lọ ṣe àtúnṣe bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń sọ wípé kí a má ṣe ọ̀ṣọ́ ayé kí a má rin ìrìn ayé bí a bá ń wàásù ẹ̀kọ́ tí ó yè kooro láti inú ọ̀rọ̀ Ọlọ́run wípé àwọn gbajúmọ̀ obìnrin wọn kì yóò lè wá sí ilé ìsìn wa nítorí bẹ́ẹ̀ wọn a máa sọ fún bíṣọ́ọ̀bù wọn a máa sọ fún àwọn àlùfáà wọn a máa sọ fún àwọn alóore oníwàásù wọn wípé kí wọn kí ó mẹ́nu dúró nípa ti ọ̀rọ̀ ìrònúpọ̀ọ̀dà nípa ọ̀rọ̀ àtúnṣe nípa ọ̀rọ̀ gbígbẹ́kẹ̀lé Jésù Kristì fún ìgbàlà wọn a máa sọ wípé bí a bá ń sọ wípé kí àwọn ènìyàn kí ó má ṣe jẹ́ ẹgbẹ́ awo bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì wọn kì ó lè wá sí ilé ìsìn wa èyí ni wọn fi pa àwọn oníwàásù wọn lẹnu mọ èyí ni ó fi jẹ wípé ní ọpọlọpọ ilé ìsìn ní àyíká wa níhìnín bí o bá lọ síbẹ àti gbọ ọrọ ọlọrun tí ó yè kooro ó ṣòro púpọ nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹkọ tí ó yè kooro bí a tilẹ wàásù rẹ fún wọn wọn kì yóò lè gbà á ṣé o mọ wípé níhìnín ọlọrun ni ó pèsè fún wa ọlọrun ni ó fojú àánú wò wá tí ó jẹ kí a lè dúró lórí ẹkọ tí ó yè kooro tí a fi ń sọ fún gbogbo ènìyàn wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ tí ó sì ti kùnà ògo ọlọrun gbogbo ènìyàn ìbáṣe ọlọlá ìbáṣe olókìkí ìbáṣe ìjòyè ìbáṣe mẹkúnnù wípé nínú agbára tiwa iṣẹ òdodo tiwa wípé kò ṣeéṣe láti rí ojú olúwa bí a bá fẹ ní ìgbàlà bí a bá fẹ ní ìdáríjì bí a bá fẹ di ọmọ ọlọrun a ní láti jẹ wẹṣẹ wa kí a kọ ọ sílẹ kí a sì gba jésù kristi ẹni tí ó kú fún wa ní orí igi àgbélébò kí a gbà á gbọ ẹkọ tí ó yè kooro nìyí ṣùgbọn ọpọlọpọ ilé ìsìn ni ó ti ṣòro láti wàásù ìgbàlà nípasẹ ìtùtù jésù kristi tàbí kí a máa wàásù nípa ìsọdi mímọ wípé nígbà tí a bá ti ní ìgbàlà a ní lọ síwájú olúwa kí ọlọrun kí ó wẹ ọkàn wa mọ kí ọlọrun fún ara rẹ kí ó mú gbòǹgbò ẹṣẹ tí ó wà nínú wa kí ó yọ ọ kúrò ẹdá ádámù tí ó wà nínú wa kí ó fà á tu kí ó fà á jáde wípé kí ó lè sọ wá di mímọ àwa tí a ti jẹ ẹni ẹgbin ẹni eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìrònú wa nínú ìlépa wa nínú ọkàn wa nínú ẹ̀mí wa kí ẹ̀jẹ̀ jésù kristi ti wẹnimọ́ títí dé inú kí ó wẹ̀ wá mọ́ tinútinú kí a bá lè fún ju ẹ̀gbọ̀n owú lọ ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni ó ti ṣòro láti wàásù nípa ìsọdi mímọ́ bẹ́ẹ̀ ni a sì rántí pé jésù ní ẹ̀jẹ̀ pípé mímọ́ bí bàbá yín ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ nítorí bẹ́ẹ̀ ìgbà ti dé fún ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọn kò gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọn ó lọ kó olùkọ́jọ fún ara wọn nípa ìfẹ́kùfẹ́ẹ́ ara wọn ẹsẹ̀ ìkẹrin wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ó sì yí padà sí ìtàn asán èyí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí à ń bá pàdé èyí ni a fi sọ wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ fún ọ ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí fún ti àkókò àjínde ó jẹ́ ìgbà ìpèsè láti òkè wá ó jẹ́ ìgbà tí ọlọ́run yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè di àtúnbí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè gbàdúrà àgbàyọrí láti lè ní oore ọ̀fẹ́ ìdánilójú nínú ọkàn wọn wípé wọ́n jẹ́ ti ọlọ́run ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onínàkúnà lọ́kùnrin lóbìnrin yóò lè padà wálé ó jẹ́ ìgbà tí a ó darí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ó jẹ́ ìgbà tí a ó kọ orúkọ wọn ní ìwé ìyè lé ọ̀run ó jẹ́ ìgbà tí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iná àtọ̀run wá yóò jí ó gbogbo ohun tí ó wà nínú ọkàn tí kò jẹ́ ìfẹ́ ọlọ́run yóò jó wọn kúrò ó jẹ́ ìgbà tí a ó da ẹ̀mí ọlọ́run sí orí àwọn tí a ti sọ di mímọ́ ó jẹ́ ìgbà tí a ó lè gbàdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí àìní wa nípa ti ara tí ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá àwọn tí ó bá gba ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé káàkiri orílẹ̀-èdè káàkiri àwọn ilé ìsìn káàkiri ní ìdílé kọ̀ọ̀kan ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀ ìpèsè ọlọ́run ni a sì ń jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí ọlọ́run yóò farahàn wá ní orúkọ jésù ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ jésù wò ó láti àwọn ọba kejì orí keje àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní

àwọn ọba kejì ẹsẹ ìkẹẹẹdọgbọn èèyàn ńlá kan sì mú ní samaria sì kíyèsí wọn dòtí tó bẹẹ tí a fi ń ta orí kẹtẹkẹtẹ kan ní ọgọrùn ìwọn fàdákà àti ìdámẹrin òṣùwọn káàbò ìmí ẹyẹlé ní ìwọn fàdákà márùn-ún. Nǹkan tí ó dé bá wọn yìí ó jẹ́ nǹkan tí wọn kò ronú wípé ó lè dé bá ọmọ Ísíráélì àwọn ará Samaria, ṣùgbọ́n ó dé bá wọn. Èèyàn mú ní ilẹ̀ náà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí kò kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, ẹni tí ó rán wòlíì rẹ̀ sí wọn. Èyí ni a fi rí kà nínú orí keje ẹsẹ̀ ìkíní, nígbà náà ní àkókò èèyàn náà, ní àkókò ọ̀dá tí ó dé bá wọn, ní àkókò àìríjẹ àìrímu tí ó dé bá wọn, ní àkókò ìpọ́njú, àkókò ìṣẹ́níṣẹ́ tí ó dé bá wọn. Ní ìgbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ohun tí ó yẹ kí ó dùn mọ́ nínú ni wípé bí òkùnkùn tilẹ̀ ṣú, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìmọ́lẹ̀ yóò dé. Bí ebi tilẹ̀ ń pa wá, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa, oúnjẹ yóò wà fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti mú kí a ṣubú, ó ti mú kí a padà sẹ́yìn, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó dájú wípé a ó bùkún wa. Níhìn-ín ni a sọ wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí. Ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnubodè Samaria. Àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin wòlíì àti ọmọ Léfì. Àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Léfì àti ọmọ Ísíráélì. Àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin ọmọ Ísíráélì àti àwọn ará Jébúsì, àwọn kẹfìrí. Bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu ẹnìkan, wọn kì í rò wípé ta ló ń sọ̀rọ̀. Ṣé ó jẹ́ wòlíì Ọlọ́run? Ṣé ó jẹ́ ọmọ Léfì, èyí tí a ti fi àmì òróró yàn sọ́tọ̀, èyí tí a fi ẹ̀mí Ọlọ́run fún láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn? Tàbí ó jẹ́ ọmọ Ísíráélì, àwọn tí a ti fún ní májẹ̀mú Ọlọ́run? Tàbí ó jẹ́ kẹfìrí ara Jébúsì? Níhìn-ín ni wòlíì Ọlọ́run. Elisha, ẹni tí ó jẹ́ wípé ìlọ́po méjì ẹ̀mí àti agbára Elijah ni ó wà ní ìgbésí ayé rẹ̀, tí ó sì wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo jẹ́ sọ fún ọ, bí o bá rí ènìyàn bí Elisha, ẹni tí ó kún fún ìmọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún òye ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún ìlọ́po méjì tàbí ìlọ́po méje agbára tí ó wà lórí àwọn ẹlòmíràn, bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá tọ̀ ọ́ wá, bí ó bá sọ wípé gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó yẹ kí o fi ìyàtọ̀ sí wòlíì tàbí ọmọ Léfì. Ó yẹ kí o mọ ìyàtọ̀ tí ó wà láàrin aṣojú Ọlọ́run àti kẹfìrí. Àwọn ẹlòmíràn wọn ò mọ̀ wípé Ọlọ́run ó dá wa lọ́lá nínú ìjọ wa. Níhìn-ín, gbà tí o bá rí tí mo dúró níwájú rẹ, tí mo ń sọ fún ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yẹ kí o mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin èmi àti ọmọ Léfì, ìyàtọ̀ wà láàrin èmi àti àwọn onígbàgbọ́ mìíràn tí ó ń bá pàdé, ìyàtọ̀ wà láàrin èmi àti àwọn kẹfìrí. Mo ń sọ fún ọ wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ẹnu Olúwa, wípé nínú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀, Ọlọ́run yóò dàbíra ní ìgbésí ayé rẹ. Bí ọ̀rọ̀ tí mo sọ fún ọ yìí, bí o bá gbà á láti ẹnu Olúwa, bí o bá mọ̀ wípé kì í ṣe ọmọ Léfì ní sọ̀rọ̀, bí o bá mọ̀ wípé kì í ṣe ènìyàn lásán-làsàn ní sọ̀rọ̀ fún ọ, wípé ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí ó ní ìmọ́lẹ̀ láti òkè wá, ẹni tí a ṣí lójú, ẹni tí a jẹ́ kí ó ní ìṣípayá láti ọ̀run wá, òun ni ó ń bá ọ sọ̀rọ̀, wípé kí o gbọ́, wípé kí o má ṣe rin ìrìn àjò, wípé kí o má ṣe lọ sí ibikíbi, wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, Ọlọ́run yóò dábírà ní ìgbésí ayé rẹ. Mo sì gbàgbọ́, mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́, wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, bí o bá jẹ́ ẹni tí ó gbàgbọ́, bí o bá farabalẹ̀, bí o bá wá, Ọlọ́run yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Mo ń sọ nípa iṣẹ́ ìyanu tí a tún bí, iṣẹ́ ìyanu tí ó re ọ̀fẹ́ àkúnwọ́sílẹ̀ ní ìgbésí ayé rẹ, iṣẹ́ ìyanu tí ìsọdimímọ́.

0: iṣẹ́ ìyanu ti ìfẹ́ agbára ẹ̀mí ọlọ́run kún ni, iṣẹ́ ìyanu ti àdúrà rẹ ti ọlọ́run yóò gbà àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ti ọlọ́run yóò ṣe fún ọ. Wò ó níhìn ni a rí ẹnìkan tí kò gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́. Àwọn tí ò gbàgbọ́ ni wọ́n máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà, tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ kí a ba lè lọ sí ìpàgọ́ àjọ, bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ. Mi ò gbàgbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Yẹ kí a wo ìbátan irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tiwọn. Ní ẹsẹ̀ ìkejì, nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lé ohùn, ó sì wí pé kíyè sí i, bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí, a lè rí bẹ́ẹ̀. Òun sì wí pé kíyè sí i, ìwọ ò fi ojú rẹ rí i, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Àdúrà mi ni wípé irú ohùn tí ó fọ̀ sí ìjòyè yìí, kí irú ohùn bẹ́ẹ̀ kí ó má ṣe fọ̀ sí wa láéláé ní orúkọ Jésù. Ṣùgbọ́n rántí o, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó ṣe ikú pa á, àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ kí ó kú ní àìtó ọjọ́, àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ wípé ìyàn náà ni ó bá lọ. Nígbà tí ìpèsè Ọlọ́run dé, nígbà tí Ọlọ́run tí ó bójú wo àwọn ènìyàn rẹ̀, tí ó rán ìpèsè sí wọn, ó ṣe ni láàánú wípé aláìgbàgbọ́ yìí kò lè jẹ nínú rẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi àìgbàgbọ́ hàn ní irú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀ yìí. Wọ́n máa ń sọ wípé àwọn ò gbàgbọ́ wípé ìpàgọ́ yìí yóò yàtọ̀ sí èyí tí a ti ní láti ẹ̀yìn wá, tàbí yóò yàtọ̀ sí àwọn èsì tí a ti ní láti ọjọ́ Àìkú, ọjọ́ Ajé àti ọjọ́bọ̀. Wọn kì í lè fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó ti ṣe ìlérí yóò múṣẹ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ, má ṣe wà nínú ẹgbẹ́ àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n wà nínú ẹgbẹ́ àwọn tí ó gba Ọlọ́run gbọ́. Ní ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹjọ, bí o bá délé kí o lọ kà á, ó rí wípé àwọn adẹ́tẹ̀ ni ó kọ́kọ́ jẹ́ alábàápín ìpèsè Ọlọ́run. Má ṣe jẹ́ kí ó yà ọ́ lẹ́nu, nítorí wípé èyí ni a ti sọ fún wa wípé alábòkun fún ni àwọn òtòṣì lé ẹ̀mí, nítorí pé tiwọn ni ìjọba Ọlọ́run. Àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ènìyàn, àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ẹni ńlá, gẹ́gẹ́ bí olóyè, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, gẹ́gẹ́ bí àwọn tí ọba lè farati, àwọn ni wọ́n kọ́kọ́ ṣe alábàápín nínú ẹ̀bùn àtọ̀runwá tí a fún àwọn ará Samaria ní àkókò yìí. Bẹ́ẹ̀ náà ni bí ìwọ pàápàá, bí o bá lè jẹ́ òtòṣì ní ẹ̀mí, bí o bá lè jẹ́ ẹni tí ó tẹríba, bí o bá lè jẹ́ ẹni tí ó gbọ́ ti Ọlọ́run, bí o bá lè jẹ́ ẹni tí ó fara ti Ọlọ́run, tí o sì jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ tí o sọ wípé bí wọ́n ti sọ fún wa, bẹ́ẹ̀ ni èmi náà yóò ṣe. Tí o jẹ́ ẹni tí ń gbéraga, tí o jẹ́ ẹni tí ń jiyàn, tí o jẹ́ ẹni tí ń sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀, bí o bá lè jẹ́ òtòṣì lé ẹ̀mí, ó rí wípé Ọlọ́run yóò bùkún ọlọ́pọ̀lọpọ̀ ní ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí. Ó ní ẹ sáà wo ìpè yín ara, bí o ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọgbọ́n ènìyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá lé àpè, ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn wèrè, àwọn òtòṣì lé ẹ̀mí lé ayé yìí láti fi dààmú àwọn ọlọgbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó lé agbára. Ohun tí a ń sọ ni wípé tí o bá jẹ́ ẹni tí ó rẹlẹ̀ ní ìwà, ní èrò, ní ìṣe, bí o bá jẹ́ elétí ọmọ tí ń tètè gbọ́ràn, tí ò gbéraga sí ọ̀rọ̀ Ọlọ́run, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tí a ti sọ láti ẹnu ènìyàn Ọlọ́run, ó dájú wípé a ó bùkún ọ. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn-án, àwọn ọba kejì, orí keje ẹsẹ̀ ìkẹsàn-án, nígbà náà ni wọ́n wí fún ara wọn pé àwa kò ṣe rere, òní yìí ọjọ́ ìhìn rere ni, àwa sì dákẹ́. Bí àwa bá dúró títí di àfẹ̀mọ́júmọ́, ìyà yóò jẹ wá. Ǹjẹ́ nísinsìnyí, ẹ wá, ẹ jẹ́ kí a lọ sọ fún àwọn ará ilé ọba. Àwọn adẹ́tẹ̀ mẹ́rin wọ̀nyí, nígbà tí wọ́n rí àwọn ìkógun, àwọn aṣọ, àwọn agbádá, àwọn oúnjẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan wọ̀nyí won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jopon ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki odide duro nisinsin yi ki o so fun olorun wi pe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi to leti awon fi ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe olorun fe bokun won so fun awon elomiran wi pe a n reti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wi pe olorun reti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba n so fun bi won ti n gba bi won ti n wa be ni irawo kokan yo ma wa ni ade wa ni igba ti awon eniyan won yi ton ba gbadura agba yori si igbala ni igba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi olowa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti olorun se fun wa yo je ki o di mimuse yo si je ki ere wa lorun ki o ma poju be lo gbadura ki o so fun olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti olorun pese fun wa ni akoko ti nbo yi
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe owe ori ikokandinlogbon eni ti abamba wi ti o worun ki yo pa run lojiji laisi atunse nigba ti awon olododo wa lori oye awon eniyan ayo sugbon nigba ti eniyan buburu ba gori oye awon eniyan kedun enikeni ti o fe ogbon amu baba re yo sugbon eni ti o n ba pa nsaga kegbe aba oro re je nipa idajo le oba mu ile toro sugbon eni ti o ba n gba ore abi isubu eni ti o n pon eni keji re ta awon sile fun ese re ninu ire koja eniyan bi ikekun be sugbon olododo a ma korin asi ma yo olododo a ma ru oran talaka sugbon eniyan buburu ko su si lati ro awon elegun eniyan da iruke rudo si ilu sugbon awon ologun eniyan seri ibinu kuro ologun eniyan tin ba siwere eniyan ja bi inu ni o bi bi erin ni o rin isinmi ko si awon eniyan eje korira duro sinsin sugbon awon olododo a ma se afere okan re asiwere a so gbogbo inu re jade sugbon ologun apamo di igba ikeyin bi ijoye ba feti si oro eke gbogbo awon iranse re ni yo buru talaka ati aninilara eniyan pejopo oluwa ni o tan imole si oju awon mejeje oba ti o fi otito se idajo talaka itere yo fi idimule lailai pasan ati ibawi funni ni ogbon sugbon omo ti a ba jowo re fun ara re adojuti iya re nigba ti awon eniyan buburu ba n po si ere koja po si sugbon awon olododo yo ri isubu won to omo re yo si fun o ni isinmi yo si fi inu didun si o ni okan ibi ti iran woli ko si eni ayapa sugbon ibukun ni fun eni ti o pa ofin mo a ki fi oro kilo fun omo odo bi o tile ye ki yo down iwo ri eniyan ti o yara le oro re ireti nbe fun asiwere ju fun lo eni ti o ba fi ike to omo odo re lati igba iwe wa oni yo jogun re eni ibinu ru ija soke ati eni ikanu po ni ile koja igberaga eniyan ni yo re sile sugbon onirele okan yo gba ola eni ti o ko egbe o le korira okan ara re o n gbo ifire ko si fi han iberu eniyan ni mu ikekun wa sugbon eni keni ti o gbekere le oluwa ya o gbeleke opolopo eniyan ni won ojurere ijoye sugbon idaju eniyan ni o n ti odo oluwa wa alaisoto eniyan irira ni si awon olododo eni ti o se aduro sinse le ona irira ni si eniyan buburu iwe owe ori ogbon oro aguri omo jake oro eko ti okunrin na ti so fun tieli ani fun tieli ati ukali ni toto emi si were ju elomiran lo emi ko si ni imoye eniyan emi ko ti le ko ogbon emi ko ti le ni imo mimo tani o ti goke lo si orun tabi ti o si so kale wa tani o ku afefe jo ni owo re tani o di omi sinu aso tani o fi gbogbo opin aye le ile oruko re ti je ati oruko omo re ti je iwo ba le mo gbogbo oro oluwa je otito oni asa fun gbogbo awon ti o gbeke won le iwo ma se fi kun oro re ki o ma baba o wi asi mu oni eke o meji ni mo toro lodo re ma se fi won du mi ki emi to ku mu asan ati eke jina si mi ma se fun mi ni osi ma se fun mi ni oro ki o nje ti o to fun mi bo mi ki emi ki o ma ba yoju ki emi ki o ma si se o pe ta ni oluwa tabi ki emi ma ba toshi ki emi si jale ki emi si se si oruko olorun mi ma se fi iranse sun oluwa re ki o ma ba fi o bu ki iwo ma ba jebi iran kan wa ti n fi baba re bu ti ko si sure fun iya re iran kan wa ti o mo ni oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re iran kan wa ye oju re ti gbega to ipe impeju re si gbe soke iran kan wa eyin eni ti o dabi ida erigi re dabi obe lati je talaka run kuro lori ile ati awon alaini kuro ninu awon eniyan esusu ni omobirin meji ti n kigbe pe mo wa o meta ni nbe ti a ko le te lorun lai ani merin ki wi pe o to isa oku ati inu agan ile ti ki kun fun omi ati ina ti ki wi pe o to oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kanakana eba odo ni yo yo jade omo idi a si mu je o meta ni nbe ti o se iyanu fun mi ni toto merin ni emi ko mo ipa idi loju orun ipa ejo lori apata ipa oko loju okun ati iwa okunrin pelu wundia be ni iwa agbere obinrin o jeun o si nu enu re nu o si wipe emi ko se buburu kan nitori o meta aye aderuru ati labe merin ni ko le duro iranse nigba ti o joba ati asiwere nigba ti o yo fun ounje fun obinrin ti a korira nigba ti a so di iyale ati fun iranse birin nigba ti o di arule iya re o merin nibe ti o kere ju lori ile sibe won gbon won ko ni ni eko alailagbara eniyan ni era sugbon won a pese ounje won sile ni igberun alailagbara eniyan ni ehoro sugbon won a se eho won ni ibi palapala okuta awon esu ko ni oba sibe gbogbo won a jade lo ni owowo omo le fi owo re dimu o si wa ni aafin awon oba o meta ni nbe ti n rin rere ni toto merin ni o dara pupo ni irin ririn kiniyan ti o lagbara julo ninu eranko ti ko si penda fun enikan esin ti adilegbe ati obuko ati oba laarin awon eniyan re bi iwo ba ti siwere ni gbigbe ara re soke tabi bi iwo ba ti ronu ibi ti owo re li enu re ni toto mimi iwara ni mu ori amo wa ati fifun imu ni mu eje jade beeni riru ibinu soke ni mu ija wa
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Iwe owe ori ikokanlelogbon oro lemu ile oba oro eko ti iya re ko kini omo mi kisi ni omo inu mi ati kini omo eje mi ma se fi agbara re fun awon obinrin tabi iwa re fun awon obirin tin ba awon oba je ki se fun awon oba demueli ki se fun awon oba lati mo ti iwa eni pe ni ki se fun awon omo alade lati fe oti lile ki won ki o ma ba mu won si gbagbe ofin won si yi idaju awon olupanju ki oti lile fun eni ti o mura tan lati se gbe ati oti iwa eni fun awon ninu bibaje ye ki o mu ki o si gbagbe eni re ki o ma si ran ti o si re mo yanu re fun ayadi ninu oran gbogbo eni ti se omo iparun yanu re ki ododo se idajo ki o si gbeja talaka ati alaini tani yo ri obirin oniwa rere nitori ti iye re koja eyan aya oko re gbekele laiberu be ni on ki yo se alaini ere ise rere ni obirin na yo ma se fun ki se buburu ni ojo aye re gbogbo obirin na yo ma safere ikubusu ati ogbo o si fi owo re sise tinu tinu o dabi oko onisowo o si mu oúnjẹ rẹ láti ọ̀nà kíjìn rere wá òun a sì dìde nígbà tí ilẹ̀ kò tí ì mọ́ a sì fi oúnjẹ fún ènìyàn ilé rẹ̀ àti iṣẹ́ òòjọ́ fún àwọn ọmọbìnrin rẹ̀ ó kíyèsí oko ó sì mu èrè ọwọ́ rẹ̀ ni ó fi gbin ọgbà àjàrà ó fi agbára gba ẹ̀gbẹ́ rẹ̀ ní ọjà ó sì mu apá rẹ̀ méjèèjì le ó kíyèsí pé ọjà òun dára fìtílà rẹ̀ kò kú ní òru ó fi ọwọ́ rẹ̀ lé kẹ̀kẹ́ òwú ọwọ́ rẹ̀ sì di ìrànwú mú ó na ọwọ́ rẹ̀ sí tálákà ní tòótọ́ ọwọ́ rẹ̀ sì kan aláìní òun kò sì bẹ̀rù òjò dídì fún àwọn ará ilé rẹ̀ nítorí pé gbogbo àwọn ará ilé rẹ̀ lè àwọ̀lé aṣọ ìṣẹ́po méjì òun sì wọn aṣọ títẹ́ fún ara rẹ̀ ẹ̀wù dáradára àti elése àlùkò lè aṣọ rẹ̀ a mọ́kọ rẹ̀ lé ẹnu bodè nígbà tí ó bá jókòó pẹ̀lú àwọn àgbà ilẹ̀ náà ó dá aṣọ ọgbọ̀ dáradára ó sì tà á pẹ̀lúpẹ̀lú ó fi ọ̀dẹ́ àmù rẹ̀ fún oníṣòwò tà agbára àti ìyìn ní aṣọ rẹ̀ ó sì yọ̀ sí ọjọ́ tí ń bọ̀ ó fi ọgbọ́n ya ẹnu rẹ̀ àti ní ahọ́n rẹ̀ ní òfin ìṣẹun ó fi ojú sílẹ̀ wo ìwà àwọn ará ilé rẹ̀ kò sì jẹ oúnjẹ ìmẹ́lẹ́ àwọn ọmọ rẹ̀ dìde wọ́n sì pè é lé alábùkún fún àti baálé rẹ̀ pẹ̀lú òun sì fi èyìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ni ó kù wà rere ṣùgbọ́n ìwọ́ ta gbogbo wọn yọ ojú dáradára ni ẹ̀tàn ẹwà sì já sí asán ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù olúwa oní ká fi èyìn fún fi fún un nínú èso iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ kí iṣẹ́ ọwọ́ ara rẹ̀ kí ó sì yìn lé ẹnu bodè èyí ni òpin ìwé òwe. Ìwé oníwàásù
3: orí ìkíní
2: ọ̀rọ̀ oníwàásù ọmọ dáfídì tí ó jọba ní jerúsálẹ́mù asán inú asán oníwàásù náà wípé asán inú asán gbogbo rẹ̀ asán ni eré kí ni ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ òòrùn ìran kan lọ ìran mìíràn sì bọ̀ ṣùgbọ́n ayé dúró títí láé òòrùn pẹ̀lú là òòrùn sì wọ̀ ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là afẹ́fẹ́ ń fẹ́ lọ síhà gúúsù a sì yí padà síhà àríwá ó sì ń lọ sí ìhín sọ́hún títí afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀ ó dò gbogbo ní ṣàn sínú òkun ṣùgbọ́n òkun kò kún níbi tí àwọn odò ti ń ṣàn wá níbẹ̀ ni wọ́n sì tún padà lọ ọ̀rọ̀ gbogbo kò tó ènìyàn kò lè sọ ọ́ ìran kì í ṣú ojú bẹ́ẹ̀ ni etí kì í kún fún gbígbọ́ ohun tí ó wà òní yóò sì wà àti èyí tí a ti ṣe ni èyí tí a ó ṣe kò sí ohun titun lábẹ́ ọ̀run ohun kan wà nípa èyí tí a wí pé wò ó titun ni èyí ó ti wà ná nígbà àtijọ́ tí ó ti wà ṣáájú wa kò sí ìrántí ohun ìṣáájú bẹ́ẹ̀ ni ìrántí kì yóò sì fún ohun ìkẹyìn tí ń bọ̀ lọ́dọ̀ àwọn tí ń bọ̀ ní ìgbà ìkẹyìn èmi oníwàásù jọba lórí ísírẹ́lì ní jerúsálẹ́mù mo sì fi àyà mi sí àti ṣe àfẹ́rí òun àti wádìí ọgbọ́n ní ti ohun gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run làálàá kíkan yìí ni ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú rẹ̀ mo ti rí iṣẹ́ gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run sì kíyèsí asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀ mòfo èyí tí ó wọ́ a kò lè mú un tọ́ àti iye àbùkù a kò lè kà á mo sì bá àyà ara mi sọ̀rọ̀ wípé kíyèsí mo ní ọgbọ́n ńlá mo sì fi kún ju gbogbo wọn lọ tí ó ti ṣáájú mi ní jerúsálẹ́mù àyà mi sì rí ohun púpọ̀ ńlá ní ti ọgbọ́n àti ti ìmọ̀ nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n àti láti mọ ìsinwín àti ìwèrè nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀ mòfo nítorí pé nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà ẹni tí ó sì ń sọ ìmọ̀ di púpọ̀ ó ń sọ ìkáàánú di púpọ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. arabirin ti o wa ni gbongan la
3: ejo sa ni bi ti a ka ninu iwe Rome ori kejila ese ikokola o so fun wa wi pe ni ti ise sise ma se ole e ma ni igbona okan ejo sa bi e ma ni igbona okan yen ni mo fe beere ibeere fun pe bawo ni a se le ni igbona okan se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan
4: se onigbagbo ni eyin funra yin
3: be ni sir
4: iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa
3: igbona okan si ise olorun ati lati le gbadura fun ise kristeni
4: ase popo Rome ori kejila ese ikokanla ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma se olowa ohun tí paulu apostoli ń sọ fún wa ni wípé kí a ní ìtara kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara ṣùgbọ́n ń sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún ọlọ́run wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ ọlọ́run pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa láti lè ṣe ìfẹ́ ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́ wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọn kì í ṣe ọ̀lẹ rárá wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò yálà nípa ti owó yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe èyí ni paulu apostoli ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí ọlọ́run ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn ẹ máa sin olúwa láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ sin ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a jígìrì kí a ṣe ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ṣé àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn pétérò jọ́hánù jákọ́bù àti àwọn áńdérò bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì bí a bá sì wo ìpè Matthew lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damasku tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún tí ó sọ wípé ìwọ ta ni Olúwa tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ bí a bá sì wo ìṣe àwọn apostoli pẹ̀lú ní orí kejì ìṣe àwọn apostoli ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún pétérò àti àwọn apostoli yòókù pé ara kí ni kí àwa kí ó ṣe pétérò sì wé fún wọn pé ẹ̀rọ̀nú pòwádà kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn a rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pòwàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la
5: kẹ ma sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú padà a ó wọ ojú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run yálà sí ara wa yálà sí àwọn aládùúgbò wa tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ àwọn tí ó jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwa ó ṣeéṣe a ní àtúnṣe láti ṣe tí ẹ̀mí ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni bí ẹni tí ó mọ ọlọ́run a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀ a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara wípé nígbà tí mo bá gòkè àgbà àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn ó ṣeéṣe fún mi tàbí yóò ṣeéṣe fún mi láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí olúwa kí a sì sọ fún ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́ a ó gbọ́ràn sí i lẹ́nu tàbí ó ń sọ fún wa nípa ìsọ̀rí mímọ́ a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní àlàáfíà ọlọ́run ní ọkàn rẹ̀ a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè lọ́run èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe ọ̀rọ̀ ọlọ́run ń sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdimímọ́ ìsọdimímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fà á tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọdimímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́ àwọn ẹlòmíràn máa fi dọ́là wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí ọlọ́run kí ó bá wa fà á tu a rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdimímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wọ ojú ọlọ́run láti walẹ̀ jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e a rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdimímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́ ohunkóhun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeéṣe ní bí a ti ń jèrè ọkàn àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún kristi ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba jésù kristi gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún jésù ẹ jẹ́ kí a wo jọ̀hánù ìwé ìhìnrere ti jọ̀hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ jọ̀hánù tí ó sì tọ jésù lẹ́yìn ni áńdérò arákùnrin símónì pétérò òun tètè kọ́ rí símónì arákùnrin òun ti kára rẹ̀ ó sì wí fún un pé àwa ti rí mẹ̀sáyà ìtumọ̀ èyí tí jẹ́ kristi ó sì mú un wá sọ́dọ̀ jésù Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li ao le o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so wi pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lesekese ti anderu ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Peteru we pe awa ti ri Messiah ati ri Christi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Christi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu eje ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Christi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni we pe o da bi eni we pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o nda ori dari idapoju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti yo gbadura tabi nibi kibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun aloni we pe ijo ni ede Yoruba esin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohun ko n ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni oni we pe opolopo ni o ja joko taka ogbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise esin si Olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni Jesu fi n so ni ori keta ifihan eje ki a wo iwe ifihan lati ori iketa ifihan ori keta lati ese ikedogun emi mo nse re pe iwo ko gbona be ni iwo ko tutu emi ba fe pe ki iwo koko tutu tabi ki iwo koko gbona nje nitori ti iwo se ilowo wo ti o ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi eyi ni idajo ti Jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon aka ogbera awon ti o wa lai rise fun Olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti a n gbo oro Olorun lakoko ti ina emi n jo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko be ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o n so fun a wi pe bi a ba wa gege bi oni lowo owo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o n so wi pe oun ko wa gege bi omo yo po wa jade kuro li enu re eyi je pe yo ya awa ati ohun a ki yo je tire mo sugbon n so fun wa wi pe e wo ese ikokandinniogun gbogbo awon ti emi ba fe ni mo n ba wi ti mo si na nitori na ni itara o n so fa wipe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o n se ilowowo o n so fa wipe o n ba wa wi o n si n fe ki a jigiri si awon ojuse ti o n be ilowowo o n fe ki a ni itara ati igbona okan o si so fun a wipe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese ikokanla niti ise sise bi a ba so nipa ise sise apostoli sise fun olorun evangelist sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni tin koni ninu ijo won se ise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu wa sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun ari awon akorin ari awon adena ari awon niwaso ari eni to n ko wa nisese gege bi oro olorun ari awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wewe pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin oluwa mo n gbadura wepe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yi o fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbo kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ nipa ti igbala se o ti onipo ada a si ti gba okan re la o ti gba nipa ti atunse se o ti mu ona re to niwaju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbọ nipa ti isodi mimo se o ni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun bere ile owo re o ti gbọ pe bi a ba ni isori mo a ni lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o a ti se ohun ti olorun bere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun bere lowo re o ti gbọ nipa ise isin wa nipa adura gbigba wepe ki a ma gbadura le aisimi le aisaare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma se se ole e ni igbona okan e ma se oluwa.

0: Kí abárí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́ kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì sójà, kò súsì nígbà ọ̀sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti an so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gege bi ounje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fi saaju ohun ti o ye ki a fi saaju ni idupe ayo wi pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni wi pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni hin yi ni iwon tun won si wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun n be nitosi ohun tun wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo paapa o fi okan wa se ile ati se ibogbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana bi o je ti atirasowo melo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura ki lo de wo nkan to fun lagbaja wo nkan to fun tamedu wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen ni tori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso ni pare bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypti eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ileru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko ero egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se ni toto ni o dabi eni pe won korin iro orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kegbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to nbere e oba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi abajoko titi won abaje ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe olorun ko se awi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ari wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han wepe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaunse pelu adiye.

0: Síbẹ̀síbẹ̀,
1: àti ọ̀wọ́n òjijì tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀, àti bí a ti pa wọ́n mọ́, tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn. Arábìnrin wa, bí a bá wo orí ìkọkànlélógún tí a kà, wàá rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta, númérì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta, ẹni ara Kenani ọba Aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé Ísírẹ́lì gba ọ̀nà àmiyọ. Nígbà náà ni ó bá Ísírẹ́lì jà, ó sì mú nínú wọn ní ìgbèkùn. Ísírẹ́lì sì jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́, ǹjẹ́ èmi ò run ìlú wọn pátápátá? Olúwa sì gbọ́ ohùn Ísírẹ́lì, ó sì fi àwọn ará Kenani tọrẹ, wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn. Ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Homa. Ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí, ohun tí a rò wípé ó yẹ kí ọmọ Olúwa bí ṣe, ẹni tí ó more, ẹni tí kò ní bu ìka tí ó ń bọ, tí kò ní bò ṣán, ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá. Ó yẹ kan kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pẹ̀dà, pé Ọlọ́run ṣore fún wọn, ó ṣẹ́gun ọ̀tá wọn. Kí ni wọ́n fi san fún Ọlọ́run? Ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè Hori lọ lí ọ̀nà òkun pupa, láti yí ilẹ̀ Edomu ká, sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀. Nítorí ọ̀nà náà wọ́n sì, àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mósè sọ. Kò sí ọpẹ́, gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn. Kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní bèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Wo mánà tó fi ń bọ́ wa, wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Ọlọ́run pamọ́, wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbó mọ́ wa lẹ́sẹ̀, wo àwọn bí Ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá. Wo láì lágbára, láì ní ọfà, láì ní ìbọn, wo bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa, wo bí Ọlọ́run ṣe ṣe fún wa. Kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀, kò sí pé à ń bèrè ṣe léyìí fún wa, ṣe tọ̀hún fún wa, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí a rí ni wípé ìdáyàfò, ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sì ọkàn dé bá wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí. Mánà tó sú wa, tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn, kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà? Ni Ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè. Ló ran ejò amúbiná sí wọn pé kán máa pa wọ́n. Ìgbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, tún wò wọn màdúrà gbà, wọn lè ké pe Olúwa. Mósè ni wọ́n tún lọ sáré bá wípé, Mósè ó dé o, gbà wá, wọ àánú Ọlọ́run lórí wọn. Ọlọ́run sọ fún Mósè wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣeé bòṣán, ọmọ burúkú kò ṣeé lò pa. Rọ idẹ fún wọn, bí wọ́n bá wò ó, wọ́n á yè. Ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn. Bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ìbá dúró? Gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa, bí kì í bá ṣe àánú Ọlọ́run lórí wa. Ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn, ó máa ń já sí kíkùn, nítorí pé gbogbo ohun tá ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, arábìnrin wa, bí a bá ní ohunkóhun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa, ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a lọ bá Ọlọ́run. Ṣùgbọ́n kí a tó sọ fún Ọlọ́run, kí a tó bá Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí a ní, nípa àwọn wàhálà tí a ní, ó ṣeéṣe lórí àwọn ọmọ, ó ṣeéṣe ní ìgbésí ayé tiwa, ó ṣeéṣe kó jẹ́ wípé bóyá kò sí ọkọ tó lè tọ́jú wa. Tí a sì wà lọ́wọ́ Ọlọ́run, òun ni bàbá fún wa, òun ni ọkọ fún wa, òun ni olùpèsè fún wa, òun ni aláàánú fún wa. Ṣùgbọ́n kí a tó béèrè wípé ṣe báyìí, ṣe báyìí.

0: kí a kọ́kọ́ máa dúpẹ́ wípé a wà láàyè, àmọ́ Kristi, àka Bíbélì ò yé wa, a ní ìrètí ọ̀run, ó fún wa ní ìdáríjì, ó fún wa ní ìgbàlà, ohun tó ṣeyebíye ju ohun tá a lè rí nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a kò bá dúpẹ́ bẹ́ẹ̀, gbogbo àdúrà wa a jásí wípé à ń kùn níwájú Ọlọ́run. Arábìnrin ṣé ó yé yín?
1: Ó yé mi sà, ẹ ṣé pa.
0: Ẹ ṣé
1: púpọ̀. Ìwà ràn yín lọ́wọ́.
0: Ẹ ṣé o. Ẹ jẹ́ kí a lè dúró láti gbàdúrà. Ṣé o ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run? Ohun tó ti ṣe fún ọ. Àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlèrọ́kọfẹ́, àìlèráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

ọlọ́run aláàánú àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni. Mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín kí ó bàlé wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, ò sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀ kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé a bí ọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ ni odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tuni sílẹ̀, ọwọ́ tí dani ní ìdè, kí ó kàn ọ́ nísinsìnyí dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sá káàkiri, èyí tó fara pamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń ké pè ilẹ̀ ó máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà ẹ ó fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarọkọ wọn nìkọ̀ọ̀kan àbí ọ̀darakọ nìkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn. Ẹ ṣàánú fún oníkálukú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọwọ́ ìyanu, ọwọ́ agbára, ọwọ́ ìwòsàn, ọwọ́ ìdáǹdè kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù. Adúpẹ́ ìpẹ́ ti gbọ́ ti wá, adúpẹ́ ìpẹ́ ti ṣe é fún wa, adúpẹ́ ìpẹ́ ti fún wa ní iṣẹ́ ìyanu, a ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò, kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde, wọn ò sí níbẹ̀ mọ́, o máa kígbe hallelujah, a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ. Bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́, o yẹ kí o ké hallelujah, kí a sì yọ̀ pẹ̀lú rẹ. Andro de ọ yí ara rẹ wò, nítorí wípé

Àmín. A kí gbogbo wa káàbọ̀ sí ìkẹ́kọ̀ọ́ Bíbélì ti ó pa ajégúnlẹ̀ gbàgádà sí Kétu àti Sómólú papọ̀ ní olú ìjọ ní gbàgádà lónìí lórúkọ Jésù. A fẹ́ kí àwọn tí wọ́n fẹ́ wọn fún Olúwa nínú ìpàdé GCK tó kọjá àti nínú àwọn ìjáde lọ jèrè ọkàn wa àti àwọn àlejò àti ojú tuntun tí wọ́n wá sí olú ìjọ ní gbàgádà fún ìgbà àkọ́kọ́. Tí ẹ bá wà nínú àwọn ènìyàn tí a sọ yìí, ẹ fẹ́ kí ẹ fi hàn nípa nínú ọwọ́ yín sókè. A fẹ́ mú ìkíni alákòóso àgbà ìjọ yìí tọ̀ yín wá. A kí yín káàbọ̀ lórúkọ Jésù. A fẹ́ kí ẹ dìde lórí ẹsẹ̀ yín ká lè dá yín mọ̀ dáradára. Àwọn asọ́nà wà nítòsí ọ̀dọ̀ yín níbikíbi tí ẹ bá jókòó sí. A fẹ́ kẹ́ ẹ dìde dúró lórí ẹsẹ̀ yín. Àwọn asọ́nà wà nítòsí ọ̀dọ̀ yín, wọ́n á fún yín ní ìwé kan. A fẹ́ kẹ́ ẹ gbà á lọ́wọ́ wọn kí ẹ ṣe àkọsílẹ̀ pẹ̀lú lẹ́tà tó dára, nọ́mbà tó dára, kí ẹ sì dá padà fún wọn. Ẹ lè jókòó bí ẹ ti ń ṣe eléyìí. Ìfilọ̀ nípa àwọn ìpàdé àárín ọ̀sẹ̀. Gbogbo ọjọ́ ìsinmi, ìjọsìn ọjọ́ ìsinmi a máa ń ní ní gbogbo ọjọ́ ìsinmi ní aago mẹ́jọ kùsẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún ní gbogbo ẹlẹ́kùnjẹkùn wa àti àwọn ìjọ àdúgbò níbi tí a ti ń péjọpọ̀. Lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí, àwọn ẹgbẹ́ àkọ́kọ́ ni wọ́n wá sí gbàgádà fún ìjọsìn ọjọ́ ìsinmi wọn. Nígbàtí àwọn tó kù, ẹgbẹ́ tó kù, ẹgbẹ́ kejì, àwọn tó kù wọ́n wà ní ìjọ ẹkùn wọn ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n nítorí pé àkókò GCK. Mo fẹ́ tún ìfilọ̀ yìí ṣe. Ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí, ọjọ́ 24, ẹgbẹ́ àkọ́kọ́ ni yóò wá sí gbàgádà fún ìsìn àsepọ̀ wọn. Àwọn tó kù wọ́n wà nínú ìjọ ẹlẹ́kùnjẹkùn wọn. Bákan náà, ọjọ́ on 28, gbogbo wa ẹlẹ́kùnjẹkùn wa la máa wà. Ní ìdàpọ̀ ojúlé, a máa ń péjọ papọ̀ ní ọjọ́rọ̀ ní ọjọ́ ìsinmi. Kò sẹ́nikẹ́ni tí a yọ sọ́tọ̀ láti má lè wá sí ìpàdé ojúlé yìí. Ti àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́, wọ́n ń ṣe ti wọn lọ́tọ̀, àwọn àgbà ń ṣe ti wọn lọ́tọ̀. Aago mẹ́rin ni ti àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́, àwọn ti àwọn àgbà. Aago márùn ní ìrọ̀lẹ́. Ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ajé ní gbogbo ọjọ́ ajé. A máa ní ìkẹ́kọ̀ọ́ Bíbélì Ọlọ́run ní sísẹ̀ntẹ̀lé tí alákòóso àgbà ìjọ yìí ń darí. A sì ń bẹ̀rẹ̀ ní aago márùn-ún, aago mẹ́fà kùsẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún. Ọjọ́ ajé tó ń bọ̀ yìí, àwọn àlímọ̀sọ́ àtijọ́ wọ́n wà fún ìkẹ́kọ̀ọ́ Bíbélì ti ọjọ́ ajé wọn ní àkókò kan náà. Wọ́n ó darapọ̀ pẹ̀lú gbàgádà Kétu àti Sómólú àtijọ́ ní ọ̀la tí ṣe ọjọ́ 24. Àwọn adarí ọjọ́ ìṣẹ́gun, gbogbo àwọn tó ń wá, àwọn olùṣọ́ àgùntàn àti gbogbo àwọn òṣìṣẹ́ tó ń wá sí ọjọ́ ìṣẹ́gun gbàgádà níbí la máa wá fún ìpàdé náà lọ́la ní aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ní gbogbo ọjọ́ ọjọ́bọ̀ la máa ní ìpàdé ìsọjí àti ìdánilẹ́kọ̀ọ́ nípa ti ìjèrè ọkàn ní àwọn ẹlẹ́kùnjẹkùn wa ní aago mẹ́fà. Ní ọjọ́ ọjọ́bọ̀ kẹta, a ní ètí a pè ní àsálẹ́ agbára. Alákòóso àgbà ìjọ Deeper Life òun ló ń darí ètò náà. Ẹ jẹ́ ká pe àwọn alábàágbé, ojúlùmọ̀ ará àti àwọn ọ̀rẹ́ wa sínú àwọn ìpàdé wọ̀nyí. Ọlọ́run yóò sì bùkún fún wa bí a ti ń ṣe eléyìí lórúkọ Jésù. Ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí, a ò ní wá sí gbàgádà gẹ́gẹ́ bí òṣìṣẹ́, ṣùgbọ́n a ó lọ sí àgbájọpọ̀ ẹkùn wa níbi tí a ti ń lọ fún ìsọdọ̀tun
àwọn onígbàgbọ́ lẹ́kùnrẹ́rẹ́. A wà ní àgbájọpọ̀ ẹkùn wa àtijọ́ ní ago mẹ́sàn-án ní àárọ̀. Ó wà fún gbogbo àwọn olùsọ́ àgùntàn, àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ìjọ. A ní òmìnira láti pe àwọn olùsọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ mìíràn sínú ìpàdé yìí. Ìsọdọ̀tun àwọn ọ̀dọ́ ọjọ́ ìsinmi on 26 ni yóò wá sáyé ní ago kan fún àwọn ẹgbẹ́ àkọ́kọ́ tí wọn yóò ní ìjọsìn wọn nínú ìjọ ẹlẹ́kùnjẹkùn wọn. Ṣùgbọ́n fún àwọn ẹgbẹ́ àkọ́kọ́ tí wọn yóò wá fún ìsìn àṣepọ̀ ní ọjọ́ náà, àwọn yóò ní ìpàdé tí wọn ní ago mẹ́ta. Ẹ jẹ́ ká fọkàn sí eléyìí. Ìsọ jísike ti oṣù kẹfà yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ọjọ́rú 24 sí ọjọ́ kẹfà oṣù keje. Yóò bẹ̀rẹ̀ láti Abuja. Agbára Kristi tó ń ṣiṣẹ́ ìyanu 24 sí 29 ní oṣù kẹfà. Ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ ní Abuja. Ìpè fún iṣẹ́ ìsìn tí ó ga 25 àti 26 ló máa wá sáyé. Ìfagbára wọni ti àwọn ọ̀dọ́ 27 ló máa wá sáyé ní oṣù kẹfà yìí. Ìgbé ayé ti ìjọba náà ní ayé ìsinsin yìí. Bákan náà yóò tún lọ sí Gboko ní 30 ọjọ́. Èyí ni pé jíjá gbogbo ìdè nípasẹ̀ Kristi. Ìpàdé ti àwọn gbogbo onígbàgbọ́ ìyípadà fún iṣẹ́ ìsìn tí ó múnádóko yóò wá sáyé ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì oṣù keje. Bákan náà yóò tún lọ sí Gboko. Òmìnira ológo pẹ̀lú Kristi ọjọ́ kẹta sí ọjọ́ kẹfà oṣù keje 2026 ní òtùpọ̀ ni yóò ti wá sáyé. Ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ yóò wá sáyé ní ọjọ́ kẹta àti ọjọ́ kẹfà oṣù keje. Sọdọ̀tun nínú àwòrán Kristi fún ṣíṣe iṣẹ́ àkànṣe. Bákan náà ìfagbára wọni ti àwọn ọ̀dọ́ yóò tẹ̀lé ní ọjọ́ kẹrin oṣù keje. Bí a ti kéde gbogbo àwọn ọjọ́ wọ̀nyí, a fẹ́ kí a jẹ́ kí ibi tí a ó lò kí ó wà ní àrọ́wọ́tó ká ti ṣètò ẹ̀ dáadáa àti gbogbo àwọn àlẹ̀mógiri. A sì gbọ́dọ̀ máa kéde rẹ̀ nínú ìkéde òwúrọ̀ àti lórí ẹ̀rọ ayélujára bí a ò bá ti bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ ṣe kí Ọlọ́run kó bùkún fún yín. A wà ní dídó nígbà tí a ó kọrin ìrere fún ìlò ìjọ. Orin 37. Ìgbà mo bá rí ẹ̀jẹ̀ náà. Kristi kú lórí àgbélébù. Ó kú fẹ́lẹ́sẹ̀, ó san ìgbèsè rẹ̀. Ẹ̀rù kò sí fáwọn tó gbà á gbọ́. Torí yóò rè wọn kọjá. Kristi lè gba olórí ẹlẹ́sẹ̀. Bó ti ṣe ìlérí, yóò sì mú sẹ. Ẹlẹ́sẹ̀ gbóhùn rẹ̀ sì gbàgbọ́. Gbà náà yóò rè ọkọjá. Ìdájọ́ ń bọ̀. Ẹsẹ̀ wa yóò pé àwọn tó pa àtàwọn tó kọ̀. Ẹlẹ́sẹ̀ tètè pé Kristi wọlé. Gbà náà bàbá yóò rè ọkọjá. Wo ìyọnu rẹ̀, wo ìfẹ́ rẹ̀. Alágbára ni, olóòótọ́ ni. Kò séwu fún àwọn tí ó gbà á gbọ́. Torí yóò rè wọn kọjá.

mo ba ri eje na emi yo re o n o re okoja.

Lónìí, a ó tẹ̀síwájú nínú Bíbélì kíkà wa. Sí kí a tó kà á, ẹ jẹ́ ká ní àkókò àdúrà. Bàbá, à ń béèrè wípé ẹ ó sì wá lójú ti ìmòye bí a ṣe ń kà ọ̀rọ̀ yín lónìí. À ń béèrè wípé àwọn tó ní ṣe nípa ìní wa lọ́wọ́lọ́wọ́ àti ìṣòro nípa tẹ̀mí, nípa tara àti nípa tohun ìní, ẹ ó tẹ̀ wọ́n mọ́ wa lọ́kàn, ẹ wà pẹ̀lú wa, ẹ tọ́ wa, ẹ kọ́ wa, ẹ darí wa. Bí a ṣe ń kà á papọ̀ báyìí ní orúkọ Jésù ni mo gbàdúrà. A ó tẹ̀síwájú nínú kíkà á. Ìwé kejì àwọn ọba, orí kẹtàlá, ní ọdún kẹtàlélógún. Joasi ọmọ Asi ọba Juda, Joasi ọmọ Jehu bẹ̀rẹ̀ sí jọba lórí Israeli ní Samaria. Ó jọba fún ọdún 17. Òun sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa. Ó sì tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israeli sẹ̀. Òun kò sì lọ kúrò nínú rẹ̀. Ìbínú Olúwa sì ru sí Israeli. Ó sì wọ́n lé àwọn ọmọ Asaeli ọba Syria àti ilé ọwọ́ Ben-Hadadi ọmọ Asaeli ní ọjọ́ wọn gbogbo. Jehoasi sì bẹ Olúwa, Olúwa sì gbọ́ tirẹ̀, nítorí tí ó rí ìnira Israeli, nítorí tí ọba Syria ni wọ́n lára. Olúwa sì wí fún Israeli ní olùgbàlà kan. Bẹ́ẹ̀ ni wọ́n sì bọ́ lọ́wọ́ àwọn ará Syria. Àwọn ọmọ Israeli sì jókòó nínú àgọ́ wọn bí ìgbà àtijọ́. Ṣùgbọ́n wọn kò lọ kúrò nínú ẹsẹ̀ ilé Jeroboamu, ẹni tí ó mú Israeli sẹ̀. Ṣùgbọ́n wọ́n ń rìn nínú rẹ̀. Èrè òrìṣà sì wà ní Samaria pẹ̀lú. Bẹ́ẹ̀ ni kùkù nínú àwọn ènìyàn fún Jehoasi. Bí kò sí 50 ẹlẹ́sẹ̀ àti kẹ̀kẹ́ mẹ́wàá àti 80 ẹlẹ́sẹ̀. Nítorí tí ọba Syria ti pa wọ́n run, ó sì ti lọ wọ́n mọ́lẹ̀ bí ekuru. Àti ìyókù ìṣe Jehoasi àti gbogbo èyí tí ó ṣe àti agbára rẹ̀, a kò wá kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Jehoasi sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, wọ́n sì sin ní Samaria. Jehoasi ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ní ọdún 17. Jehoasi ọba Juda, Jehoasi ọmọ Jehoasi bẹ̀rẹ̀ sí jọba lórí Israeli ní Samaria. Ó sì jọba ní ọdún 24. Òun sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa. Òun kò lọ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israeli sẹ̀. Ṣùgbọ́n ó rìn nínú wọn. Àti ìyókù ìṣe Jehoasi àti ohun gbogbo tí ó ṣe àti agbára rẹ̀ tí ó fi bá Amasiah ọba Juda jà, a kò wá kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Jehoasi sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, Jeroboamu sì jókòó lórí ìtẹ́ rẹ̀, a sì sin Jehoasi ní Samaria pẹ̀lú àwọn ọba Israeli. Elisa sì ṣe àìsàn nínú èyí tí kò níyè. Jehoasi ọba Israeli sì sọ̀kalẹ̀ tọ̀ wá, ó sì sunkún sí i ní ojú, ó sì wí pé, bàbá mi, kẹ̀kẹ́ Israeli àti àwọn ẹlẹ́sìn rẹ̀. Elisa sì wí fún un pé mú ọrùn pẹ̀lú ọfà. Òun sì mú ọrùn àti ọfà, ó sì wí fún ọba Israeli pé fi ọwọ́ rẹ lé ọrùn náà. Òun sì fi ọwọ́ rẹ lé, Elisa sì fi ọwọ́ tirẹ̀ lé ọwọ́ ọba. Ó sì wí pé sí fèrèsé ìlà oòrùn, òun sì sí. Nígbà náà ni Elisa wí pé ta, òun sì ta. Ó sì wí pé ọfà ìgbàlà Olúwa àti ọfà ìgbàlà lọ́wọ́ Syria, nítorí ìwọ ó kọlu àwọn ará Syria ní Áfíríkì tí ìwọ ó fi ran wọn. Ó sì wí pé kó àwọn ọfà náà, ó sì kó wọn. Ó sì wí fún ọba Israeli pé ta sílẹ̀, òun sì ta lẹ́ẹ̀mẹta. Ó sì mú ọwọ́ dúró. Ènìyàn Ọlọ́run náà sì bínú sí i. Ó sì wí pé ìwọ ìbá ta lẹ́ẹ̀márùn-ún tàbí mẹ́fà, nígbà náà ni ìwọ ìbá kọlu Syria títí ìwọ ìbá fi rán. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ìwọ kọlu Syria ní ìgbà mẹ́ta. Elisa sì kú, wọ́n sì sin. Ẹgbẹ́ àwọn ará Moabu sì gbé ogun wá sí ilẹ̀ náà ní àmọ́dún. Ó sì ṣe bí wọ́n ti ń sìnkú ọkùnrin kan. Sì kíyèsí, wọ́n rí ẹgbẹ́ kan, wọ́n sì ju ọkùnrin náà sínú isà òkú Elisha. Nígbà tí a sì sọ ọ́ sílẹ̀,
ti okun na si fi ara kan igogo Elisha o si soji o si dide duro ni ese re sugbon asaeli oba Syria ni Israeli lara ni gogo ojo Jeho Ahasi oluwa si si oju re si won o si sanu fun won o si si akiesi won tori ti majemo re pelu Abrahamu Isaki ati Jacobu ko si fe ro won be ni ko si ta won noko ni waju re titi dis sese yi be ni Asaeli oba Syria ku Ben Hadad omo re si joba ni ipo re Joasi omo Jehoasi si to gba ilu awon ni pada lowo Ben Hadad omo Asaeli ti o fi ogun gba lowo Joasi o baba re igba meta ni Joasi segun re o si gba awon ilu Israeli pada ori ikerinla ni odun keji Joasi omo Joasi oba Israeli ni Amasai omo Joasi joba lori Juda eni odun 25 ni ohun se ngba ti o bere si joba o si joba odun 29 ni Jerusalem oruko ya re asi ma je Jehoadani ti Jerusalem o si se yi ti o to ni oju Oluwa sugbon ki se bi David baba re o se gege bi ohun gbogbo ti Joasi baba re ti se kiki akomu ibi giga won ni kuro sibe awon eyan se irubo won si nso turari ni ibi giga won ni o si se bi ijoba na ti fi idi mule lowo re ni o pa awon iranse re ti o pa oba baba re sugba awon omo won apaniyan na ni ko pa gege bi eyi ti a ti ko

dàpé igi ẹ̀gún ti ń bẹ ní lẹ́bánónì ránṣẹ́ sí igi kédárì ti ń bẹ ní lẹ́bánónì pé fi ọmọbìnrin rẹ fún ọmọkùnrin mi ní aya ẹranko ìgbẹ́ kan ti ń bẹ ní lẹ́bánónì kọjá lọ ó sì tẹ igi ẹ̀gún náà mọ́lẹ̀ ìwọ ti ṣẹ́gun édòmù ní tòótọ́ ọkàn rẹ sì gbé ọ sókè má sògo kí o sì gbé ilé rẹ nítorí kíni ìwọ sì fínràn sí ìfarapa rẹ kí ìwọ kí o lè ṣubú ìwọ àti júdà pẹ̀lú rẹ ṣùgbọ́n amasaya kò fẹ́ gbọ́ nítorí joasi ọba isẹ́lì gòkè lọ òun àti amasaya ọba júdà sì wo ara wọn ní ojú ní bẹsẹmẹsì tí í ṣe ti júdà a sì lé júdà níwájú isẹ́lì wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀ joasi ọba isẹ́lì sì mọ amasaya ọba júdà ọmọ joasi ọmọ asia ní bẹsẹmẹsì ó sì wá sí jerusalemu ó sì wo di jerusalemu palẹ̀ láti ẹnubodè efraimu títí dé ẹnubodè igun irinwó ìgbọ̀nwọ́ ó sì kó gbogbo owó àti fàdákà àti gbogbo ohun èlò tí a rí nínú ilé olúwa àti nínú ìṣúra ilé ọba àti ògo ó sì padà sí samaria àti ìyókù jerusalem tí ó ṣe àti agbára rẹ̀ àti bí ó ti bá amasaya ọba júdà jà a kò wá kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba isẹ́lì joasi sì sùn pẹ̀lú bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ a sì sí ní samaria pẹ̀lú àwọn ọba isẹ́lì jehoboam ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ amasaya ọmọ joasi ọba júdà wá ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ikú joasi ọba isẹ́lì àti ìyókù ìsì amasaya a kò wá kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba júdà wọ́n sì di rèké sí ní jerusalemu ó sì sá lọ sí lákìsì ṣùgbọ́n wọ́n ránṣẹ́ tọ́ ní lákìsì wọ́n sì pa á níbẹ̀ wọ́n sì gbé wá lórí ẹṣin a sì sin ní jerusalemu pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú dáfídì gbogbo àwọn èèyàn júdà sì mú aṣaráyà ẹni ọdún mẹ́rìndínlógún wọ́n sì fi jọba ní ipò amasaya bàbá rẹ̀ òun sì kọ́ elati ó sì mú padà fún júdà lẹ́yìn tí ọba sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ọdún kẹẹ̀ẹ́dógún amasaya ọmọ joasi ọba júdà jerobamu ọmọ joasi ọba isẹ́lì bẹ̀rẹ̀ sí jọba ní samaria ó sì jọba ní ọdún mọ́kànlélógójì ó sì ṣe búburú ní ojú olúwa kò yá kúrò nínú gbogbo ẹ̀sẹ̀ jerobamu ọmọ nebati ẹni tí ó mú isẹ́lì sẹ̀ ó sì tún mú agbègbè ilẹ̀ isẹ́lì padà láti àti wá má títí dé òkun pẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa ọlọ́run isẹ́lì tí ó ti sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ jóná wòlíì ọmọ amitai ti gat everi nítorí olúwa rí ìpọ́njú isẹ́lì pé ó kòrò gidigidi nítorí kò sí ọmọ ọ̀dọ̀ tàbí òmìnira tàbí olùrànlọ́wọ́ kan fún isẹ́lì olúwa kò sì wí pé òun ó pa orúkọ isẹ́lì rẹ̀ lábẹ́ ọ̀run ṣùgbọ́n ó gbà wọ́n nípa ọwọ́ jehoboam ọmọ joasi àti ìyókù jerobamu àti gbogbo èyí tí ó ti ṣe àti agbára rẹ̀ bí ó ti jagun sí àti bí ó ti gba damasku àti amati tí í ṣe ti júdà padà fún isẹ́lì a kò wá kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba isẹ́lì jerobamu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ àní pẹ̀lú àwọn ọba isẹ́lì sàkáráyà ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ tẹ́tí sí bíréèlì kíkà a nílò láti mú ohunkóhun tí a ti kọ́ lọ sọ́dọ̀ olúwa nú àdúrà ẹ jẹ́ kí gbogbo wa dìde dúró bó olúwa sọ̀rọ̀ nú àdúrà o ti rí àṣẹ orí ìkìlọ̀ àti àpẹẹrẹ àti ìtọ́ni láti gbọ́ràn sí ìlérí láti jẹ́wọ́ gbàdúrà fún orí ọ̀fẹ́ pé wà á ṣe gẹ́gẹ́ bó o ṣe kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ jésù ni a gbàdúrà a ó wà ní ìdúró síbẹ̀ bá ṣe fi ọrẹ àti ìdámẹ́wàá wa fún olúwa bẹ́ẹ̀lì sọ fún wa pé ó ní ìbùkún láti fi fún ni ju àti ìgbà lọ ẹ já gbé ọrẹ wa sókè bá ṣe gbàdúrà bàbá dúpẹ́ fún àǹfààní tí a ní láti fi ọrẹ àti ìdámẹ́wàá sílẹ̀ a gbàdúrà pé tẹ̀wọ́gbà lọ́wọ́ wa lórúkọ jésù ní orúkọ jésù ni a gbàdúrà ẹ jẹ́ ká fi ọrẹ àti ìdámẹ́wàá wa sílẹ̀ bí wọ́n ṣe ń gbé àpò ọrẹ kọjá látọ̀dọ̀ àwọn adarí wa.

kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara wẹ gbogbo ẹ̀nù kúrò, wẹ gbogbo rẹ̀ mọ́ àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Tímótì kejì orí kejì ẹsẹ̀ 11, ó ní bí ẹnìkan bá wẹ ara rẹ̀ mọ́ kúrò, tí ẹnìkan tó bá wẹ ara rẹ̀ mọ́ ojúṣe wa ni èyí, ta gbọ́dọ̀ mọ̀ ṣe ojúṣe wa rèé. Eléyìí tí a ní láti ṣe nídàánú ara wa fún ara wa, a ní láti lè ṣe lórí eko wa, a lè ṣe ní pẹ̀lú díkanjú abẹ níkò fún ara wa, ká mọ́ ṣe fààyè gba ìwúkàrà láti lẹ̀ mọ́ wa lára láti wà pẹ̀lú wa, ká bàa lè ní ìgbé ayé ọ̀tún nínú Kristi. Nítorí pé a láti wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti gbogbo ẹ̀gbin ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé, ká máa tẹ̀síwájú ní ìwà mímọ́, ká máa lọ sókè nínú ìwà mímọ́, ká máa jinlẹ̀ sí nínú ìwà mímọ́. Ó sọ wípé nínú ìbẹ̀rù Ọlọ́run leléyìí, a ó wẹ ara wa mọ́ kúrò nínú wọ̀nyí. Ó nígbà náà, onígbàgbọ́ tó bá ṣe eléyìí, òun ó jẹ́ ohun èlò sí ọlá tí a yà sọ́tọ̀, tí ó sì yẹ tó yẹ fún lílo baálé, tí a sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. Ẹsẹ̀ 22, máa sá fún ìfẹ́kúfẹ́ ìwé. Dájúdájú, ó ń sọ nípa àwọn àgbàlagbà tí wọ́n sí ọ̀dọ́ mọ́. Ìjẹ́ ló sọ ìdí nìyí tó fi sọ wípé ìfẹ́kúfẹ́ ìwé, ìfẹ́kúfẹ́ ti ìgbà tí wọ́n wà léwe, ti ìgbé ayé yín àtijọ́, àti nǹkan tó mọ́ ń ṣe nígbà tó ti dàtún bí. Báyìí ó ti dàtún bí báyìí, báyìí ó ti jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run. Ó wá sọ wípé wà á sá fún, tó bá rí wípé ìgbé ayé àtijọ́, èrò àtijọ́, àwọn ìgbé ayé tàtijọ́, wọ́n fẹ́ máa padà wá, ó ní ó sá fún wọn, kó sì mú gbogbo tí ó ń sọ nípa ìgbé ayé àtijọ́, mú gbogbo rẹ̀ kúrò nínú ayé rẹ̀. Máa sá fún ìfẹ́kúfẹ́ ìwé, sì máa lépa òdodo ìgbàgbọ́, ìfẹ́ pípé, àlàáfíà pẹ̀lú àwọn tí ń ké pe Olúwa láti inú ọkàn funfun wá. Wá wẹ ara rẹ mọ́, wá mú gbogbo ìfúkàrà àtijọ́ kúrò nínú ọkàn rẹ. Ìkẹta báyìí, ṣe ìdènà fún àbá ìwúkàrà nínú ilé rẹ̀. Àwọn ìwúkàrà tí Kristi tako, tó mẹ́nuba, tó ní mo kórìíra eléyìí, mo tako eléyìí, n kò fẹ́ eléyìí láàrin àwọn èèyàn Ọlọ́run nínú ilé Ọlọ́run. Wà á ṣe ìdènà fún àwọn àbá tí Kristi tako nínú ilé rẹ̀. Nínú Mátì orí 16, ẹsẹ̀ 6, nígbà náà ni Jésù wí fún wọn pé, ẹ kíyèsára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Eléyìí ni àwọn ẹlẹ̀sìn Farisí, wọ́n jẹ́ ẹlẹ̀sìn ẹ̀dá, wọ́n tilẹ̀ mú májẹ̀mú láéláé, wọ́n fọwọ́ tó nípọn mú ọ̀rọ̀ sí ọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n wá fi ìtumọ̀ ti àṣà ìbílẹ̀ sórí gbogbo tí wọ́n bá kà. Jésù wá sọ pé, ẹ kíyèsára kúrò ní ìwúkàrà ti àwọn Farisí ẹlẹ̀sìn. Àwọn Sadusí pàápàá, ẹlẹ̀sìn ni wọ́n kìkì pé

nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Fi ara rẹ fún Olúwa. Ohun gbogbo tí o ti gbọ́ lálẹ́ yìí, gbàdúrà pé kí Ọlọ́run kó fún ẹ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùsí ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run jẹ́ Ọlọ́run mímọ́. Ọlọ́run òdodo sì ni. Ó kórira ẹ̀sẹ̀ àti ìdibàjẹ́. Gbàdúrà tọkàn tọkàn, gbàdúrà láti inú ọkàn rẹ pé ìwọ ó mórí bọ́ kúrò nínú ìjìyà tó ń bọ̀ wá sórí ayé àwọn ẹlẹ́sẹ̀ aláìwà bí Ọlọ́run. Kìkì àwọn tí wọ́n bá wá sí abẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, òun ni yóò mórí bọ́ kúrò nínú àjálù ti ikú náà. Má ṣe tẹ̀síwájú nínú ìsọ̀tẹ̀ rẹ. O ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Dáhùn lọ́nà tí ó tọ́, ronúpìwàdà àwọn ẹ̀sẹ̀ rẹ. Àwọn ọmọ Ísíráẹlì, wọ́n ń láti jẹ ìrékọjá yìí láìsí ìwúkàrà. Gbígbé nínú ẹ̀sẹ̀ yóò dí ọ lọ́wọ́ láti má lè dé ọ̀run. A rí pé ìwúkàrà yóò mú kí o jìnà sí Ọlọ́run.

àwọn ìwúkàrá ti èdè èébú ti ìbọ̀rìṣà mú jìnà kúrò nínú ilé rẹ. Gbogbo àwọn nǹkan tí Ọlọ́run kò fàyè gbà láti wà nínú ilé rẹ. Ìgbọràn. Láti gbọ́ràn kan bá lè ní ìgbàlà kúrò lórí àjálù ikú tí ó wà sórí ayé àwọn ará Íjíbítì. A ní láti wẹ ara wa mọ́ kúrò nínú ìgbé ayé ìdibàjẹ́. Ronú padà kúrò nínú ẹsẹ̀ rẹ pátápátá. Ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ ń ṣe àwárí pé àwọn nǹkan kan ó ti ń wọnú ayé rẹ nítorí ìwà fara rẹ ni láì gba ìkìlọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n lálẹ́ yìí gbogbo rẹ̀, gbogbo ìwà ibi ló gbọ́dọ̀ mú kúrò, gbogbo ẹsẹ̀ ló gbọ́dọ̀ mú kúrò, gbogbo ìwà ìbàjẹ́ òun ni ó gbọ́dọ̀ mú kúrò. Ìdibàjẹ́ ẹ̀gbin kí o wẹ̀ wọ́n nù kúrò nínú ọkàn rẹ. Má ṣe fi àyè gbà wọ́n láti dúró nínú ọkàn rẹ. Yóò jà ó lólè ní ti ìgbàlà rẹ, yóò jà ó lólè nípa ti ògo tó ń bọ̀. Má ṣe dàbí àwọn aláfara onígbàgbọ́ tí wọ́n ń ṣògo nínú ẹsẹ̀, tí wọ́n ń yangàn nípa ohun tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ kọ́. Kò gbọdọ̀ síbẹ̀ nínú ayé wa. Gbàdúrà pé Olúwa, gbogbo ìwúkàrà nínú ayé mi mo jù wọ́n sílẹ̀ lórí pẹpẹ. Ìwúkàrà díẹ̀ yóò ba ẹ̀rí rẹ jẹ́, ìwúkàrà díẹ̀ yóò ba ìgbé ayé kìrìsẹ́nì rẹ jẹ́, ìwúkàrà ti kékeré ti ìjà tàbí ti ìkùnsínú tàbí ti ìkórira, ìwúkàrà ti ìwà ibi. O gbọ́dọ̀ wẹ̀ wọ́n nù kúrò nínú ọkàn rẹ. Ká máa pa ẹnìkejì lára, ká máa fojú tẹ́ḿbẹ́lú ẹlòmíràn. Gbogbo àwọn nǹkan yìí ni a gbọ́dọ̀ mú kúrò nínú ayé rẹ. O gbọ́dọ̀ fàyè gba ìjólóòótọ́, o gbọ́dọ̀ fàyè gba ìwà òdodo, jíjẹ́ olóòótọ́, kò sì máa gbé ìgbé ayé èyí tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn ní ìgbà gbogbo. Má ṣe fàyè gba ìbàjẹ́, fọ̀ wọ́n dànù kó nú ọkàn rẹ pẹ̀lú gbígbàdúrà takuntakun. Gbàdúrà láti inú ọkàn rẹ kó lè jẹ́ mímọ́ sí i. Gbogbo ìfẹ́kúfẹ́ ti ìgbà èwe ti ìgbé ayé rẹ àtijọ́, má ṣe fi àyè gbà wọ́n láti tún padà wá sínú ayé rẹ. Gbogbo ìgbé ayé àtijọ́ ni a gbọ́dọ̀ mú kúrò. Gbogbo ohun tó jẹ́ ohun tí Ọlọ́run kórira ni àwa pẹ̀lú gbọ́dọ̀ kórira. Ohun gbogbo tí Ọlọ́run ti sọ pé kò gbọ́dọ̀ sí nínú ilé wa, a ò fọ gbọ́dọ̀ fàyè gbà á nínú ilé wa. Kíyèsára nípa ti ìwúkàrà ti àwọn ẹlẹ̀sìn wọ̀nyí. Ìhùwàsí rẹ, ìṣesí rẹ, ó gbọ́dọ̀ jẹ́ èyí tó farajọ ìgbé ayé Kristi. Àwọn Farisí, wọ́n lọ sí sinagogu, ṣùgbọ́n wọn kò ní agbára òdodo. Wọ́n ń pa ẹlòmíràn lára, wọ́n ń pànìyàn, wọ́n ń jalè pẹ̀lú ohun ìkọ̀wé tàbí ìmọ̀ ti ẹ̀rọ ayélujára. O gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún ọ, o gbọ́dọ̀ kọ́, o gbọ́dọ̀ fi sílẹ̀. Wọ́n ń da ẹbí rú, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún ọ. Gbàdúrà wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ṣe ìwúkàrà yìí la ó mú kúrò nínú ilé rẹ. Ṣe lòdì sí ìwúkàrà ti òṣèlú, wíwá ipò nínú ìjọ,
iwa ipo nipa di nipa gbe igbese lati ma wa ojulere eleyi ni ona ti aye ti awon farisi asi gboro je olugboro si lana oro olorun olorun si nbere fun igboro lekun rere igboro pipe ki se igboro abo gboro si ase olorun pelu gbogbo okan re igboro ni kankan si lana olorun ki se ti a fi

0: omi wàásù orí ìkẹta olúkúlùkù òun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìgbà bíbíni àti ìgbà kíkú ìgbà gbígbìn àti ìgbà kíka ohun tí a gbìn ìgbà pípa àti ìgbà ìmúláradá ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́ ìgbà sísọkún àti ìgbà rírẹ̀rín ìgbà síṣọ̀fọ̀ àti ìgbà jíjó ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ ìgbà fífọwọ́ kó ni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn ní fífọwọ́ kó ni mọ́ra ìgbà wíwárí àti ìgbà sísọnù ìgbà pípamọ́ àti ìgbà síṣátì ìgbà fífàyà àti ìgbà ríran ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn ìgbà fífẹ́ àti ìgbà kíkórira ìgbà ogun àti ìgbà àlàáfíà èrè kí ni ẹni tí ń ṣiṣẹ́ ní nínú èyí tí ó ń ṣe làálàá mo ti rí iṣẹ́ tí ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti máa ṣiṣẹ́ nínú rẹ̀ ó ti ṣe ohun gbogbo dáradára ní ìgbà tirẹ̀ pẹ̀lúpẹ̀lú ó fi ayérayé sí wọn lé àyà bẹ́ẹ̀ ni ẹnìkan kò lè rídìí iṣẹ́ náà tí ọlọ́run ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin èmi mọ̀ pé kò sí rere nínú wọn bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀ kí ó sì máa ṣe rere ní àyà rẹ̀ àti pẹ̀lú kí olúkúlùkù ènìyàn kí ó máa jẹ kí ó sì máa mu kí ó sì máa jagun gbogbo làálàá rẹ̀ ẹ̀bùn ọlọ́run ni èmi mọ̀ pé ohunkóhun tí ọlọ́run ṣe yóò wà láéláé a kò lè fi nǹkan kún un bẹ́ẹ̀ ni a kò lè mú nǹkan kúrò nínú rẹ̀ ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀ ohun tí ó ti wà rí ń bẹ ní ìsinsìnyí àti èyí tí yóò sì wà ó ti wà ná ọlọ́run sì béèrè èyí tí ó ti kọjá lọ àti pẹ̀lúpẹ̀lú mo rí ibi ìdájọ́ lábẹ́ òòrùn pé ìwà búburú ń bẹ níbẹ̀ àti ní ibi òdodo pé àìṣedéédé ń bẹ níbẹ̀ ó wí ní àyà mi pé ọlọ́run yóò ṣe ìdájọ́ olódodo àti ènìyàn búburú nítorí pé ìgbà kan ń bẹ fún ìpinnu àti fún iṣẹ́ gbogbo mo wí ní àyà mi ní ti ìwà àwọn ọmọ ènìyàn kí ọlọ́run kí ó lè fi wọ́n hàn àti kí wọn kí ó lè rí pé ẹran ni àwọn tìkálà wọn fún ara wọn nítorí pé ohun tí ń ṣe ọmọ ènìyàn ń ṣe ẹran àní ohun kan náà ni ó ń ṣe wọ́n bí ìkíní ti ń kú bẹ́ẹ̀ ni ìkejì ń kú ní tòótọ́ ẹ̀mí kan náà ni gbogbo wọn ní bẹ́ẹ̀ ni ènìyàn kò ní ọlá ju ẹran lọ nítorí pé asán ni gbogbo rẹ̀ níbì kan náà ni gbogbo wọn ń lọ láti inú erùpẹ̀ wá ni gbogbo wọn sì tún padà di erùpẹ̀ ta ni ó mọ ẹ̀mí ọmọ ènìyàn tí ń gòkè sí apá òkè àti ẹ̀mí ẹran tí ń sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ ilẹ̀ nítorí náà mo wòye pé kò sí ohun tí ó dára ju kí ènìyàn kí ó máa yọ̀ ní iṣẹ́ ara rẹ̀ nítorí èyí ni ní ìpín rẹ̀ nítorí pé ta ni yóò mú wá rí ohun tí yóò wà lẹ́yìn rẹ̀.
1: ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run wa bàbá jésù kristi àti bàbá tiwa pàápàá a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí a dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah orí kẹta lé ní ogójì ìwé wòlíì Isaiah orí kẹta lé ní ogójì láti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin li ẹlẹ́rìí mi lé Olúwa wí àti ìránṣẹ́ mi tí mo ti yàn kí ẹ̀yin kí ó lè mọ̀ àti kí ẹ sì gbà mí gbọ́ kí ó sì yé yín pé èmi ni a kò mọ ọlọ́run kan ṣáájú mi bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí ẹ̀yin ni ẹlẹ́rìí mi ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ ọlọ́run alágbára àti wípé kò sí ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá ó ní èmi àní èmi ni Olúwa àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá èmi ti sọ mo ti gbàlà mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi bi olowa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wipe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wipe Jesu Kristi oun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihire ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisisiyi ti e ti ri mi nisisiyi ti e ti to ebun orun wo nisisiyi ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di aloore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wipe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye ainipekun nipasẹ re ti a ti ko oruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wipe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu n gbala ati wi pe Jesu Kristi o ma n pese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni an pe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti ati se idajo se mo we pe bi aba fe se idajo an fe mo kini otito ti a le mo nipa eni ti an fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebu won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju pe Jesu Kristi nikan soso o ni olugbala iru awon be bi won ba tile waasu ohunkohun ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke ma n fi etan han jade o seese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami ororo yin ohun lati ma waasu fun awon ti won wa ona otito o seese ki iru eni be ki o ma so fun wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba n fe idariji ese o seese ki o so fun won wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o bere si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afaa kan alufaa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma n ri boya ninu oko ero tabi ni tosi wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wepe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fawon eyan igba miran ada be ni pe won fi awon eyan gegun yi ki se we pe won jeri awon awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe awon ni ajeri papa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun we pe a o ri igbala e pe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon o mo nipa atun bi won mo nipa iye ani pekun won mo nipa bi a se le jewo se wa ki ako sile ki a bi atun bi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki o gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese we pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o nbo lori iru eni be eleri olooto lo man gba iru okan be la ko ninu idajo olorun eleri olooto ni o man fi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala yo man fi han eni yo man so wi pe ah e se se fe ku ninu ese yin se bi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to ngba eri wa je ni waju Olorun o ni alagba wi wa ti o je wi pe bi a ba je wo se o bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wala a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo Olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipasẹ eni ti Jesu Kristi ti o le gba okan elese kankan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ilekan si ninu iwe owe yi ori kerinla ese ikeedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o seese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo kuro lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o ti so aye wa di rere ti o yi aye wa pada ti o gba oti kuro lenu wa ti o gba siga kuro lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayanfe niwaju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona oni iye ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipasẹ re eleri olooto lo ma so fun wa be nitori be awa paapa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto niwaju Oluwa ki a ma so Jesu Kristi ki a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ifan agbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihinrere ti Johanu ese ori ikeedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olutunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa oun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese wa ni Jesu Kristi ni o je ki a da awon eleri olooto o je ki a da won mo o ni eyin o si je ri mi ni tori ti eyin ti wa pelu mi lati ipilese e je wi pe awon won yi won ti ko ise sile won ti wa sodo Jesu Kristi eleri oloto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti sise ti a ti di eru wo le lori eyin o si ri isimi fun okan yin eleri oloto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko ise ati tere sile ti wa sodo Jesu eleri olooto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri olooto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri olooto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto oni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ori kejile logun efe ikedogun ise awon aposteli ori kejile logun efe ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe beeni wọ́n ní ṣe wà nbẹ̀ èwo ló rí èwo ló gbọ́ èwo ló ṣẹlẹ̀ bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan mi ò sì gbọ́ nǹkan kan mo kàn ń lọ lójú títì ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀rí rárá ṣé o bá a gbé rí rárá ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀ rárá o lè ṣe ẹlẹ́rìí nígbà náà gba tó o ti ìbá Jésù Kristi pàdé àlàáfíà tó ní o sì nínú ẹ̀ oore ọ̀fẹ́ tí Jésù Kristi mú wá o gbà nínú ẹ̀ ìdáríjì tí Jésù Kristi ń fúnni lọ́fẹ̀ẹ́ o bá pàdé àti ayọ̀ ọ̀run tí Jésù Kristi máa ń fúnni nígbà tí a bá dé ẹni ìgbàlà ò tí ì tọ́wò ò bá Jésù jẹ ò bá Jésù mu ò bá Jésù gbé ò lálàáfíà pẹ̀lú Jésù orúkọ rẹ ò tí ì wọ inú ìwé èyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run níbi tí ó wà ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristi kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun ìwọ pàápàá òjì àlejò òjì àjèjì sí Ọlọ́run èwo ló fẹ́ jẹ́rìí ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan ó ní mo ti tọ́ ẹ̀bùn ọ̀run wo mo ti rí ìdáríjì iyì Ọlọ́run gbé inú mi ìgbésí ayé mi ti yí padà ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristi pàdé mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé owó sojí nǹkan ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́ olè ńkọ́ àrán kan ńkọ́ ìwọ tó jẹ́ wípé ìbínú òkúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá àwọn tí mo ti ń bá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o iṣẹ́ ìtù ni o nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi bí mo ń lọ mo ń kọrin ni bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti bá Jésù pàdé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn awon ni an so wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ejiri okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eyan wi pe Jesu Kristi gbala Jesu n dani nide Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi aba so pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki akoko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba Jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti Luke ori ikerin le logun Luke ori ikerin le ni ogun lati ese ikerin di laadota ese aadota di merin o si we fun won pe be le a ti kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idariji ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi a ba nso wi pe eleri bi a ba nso wi pe eni ti waasu ihinrere e je wi pe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini aadota o ni o si we fun won pe bee ni a ti kowe re pe ki Kristi ki o jiya ki o si jinde ni ijo keta kuro ninu oku je ki a duro nibe na sori ohun ti a n pe ni ihinrere o je oro Olorun lati inu Bibeli sugbon awon elomiran oye oye won nipa ihinrere o seese ki a ma so itan inu Bibeli bi a ba so itan inu Bibeli bi a ko ba mu itan yi wa si ise ti Jesu Kristi se fun igbala wa a o ti waasu ihinrere gege bi apere je ki n se apere yi fun o o seese ki a ka Bibeli ki a so wipe Olorun da eniyan wipe agbara Olorun tobi popo agbara Olorun yi o si da eniyan o seese ki oniwaasu ki o so lati ibe wipe agbara Olorun ki baati wipe bi Olorun ba ni agbara lati le da eniyan je ori wipe Olorun ni agbara to je wipe ko so n to soro fun Olorun lati se looto ni sugbon ko ti iwaasu ihinrere ko ti so fun a wipe Jesu Kristi ku fun ese wa ati wipe o le yi wa pada soro n ta pe ni ihinrere ni wipe ati je odaran tele ati je elese tele onikupa ni eniyan sugbon Jesu Kristi wa a si fi agbara fun a fi ase fun wipe nipa etutu eje re ki o ba le gba wa la kuro ninu ase wa bi a ba so wipe Olorun da eniyan ooto ni sugbon bi a ba so wipe sugbon eniyan subu ni ogba Edeni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogo Olorun sugbon ni akoko ti o ye Olorun ninu ife re o ran Jesu Kristi si wa sinu aye yi ki o ba le ku fun ese wa ki o ba le ko ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti Adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su ihinrere an so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati waasu ire ki a ba le ni igbala o seese elomiran le waasu we pe en dafidi o dese agbere eyi ki se waasu ihinrere bi a ba so pe sugbon o wa sodo Olorun o sọ̀rọ̀ ìdáríjì o sọ fún ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣinṣe sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run nísinsìnyí ọjọ́run di aláàánú kò ní tawánù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wá jì wá gba tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ jésù kristi nípasẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi tí ó ta sílẹ̀ fún wa wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kìí ṣe ní orúkọ ìjọ o kìí ṣe ní orúkọ àlùfáà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ jésù kristi lọ àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ jésù bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn jésù orúkọ jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa ẹlòmíràn olùṣọ́àgùtàn ò gbọ́ nǹkan tí paul apostle sọ ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín tàbí àpólò ni a kàn máa gbélébò fún yín ó ní jésù kristi ni a wàásù rẹ gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá ń sọ wípé ajé ajíhìn rere ajé ẹlẹ́rìí jésù a jẹ́ agbẹnusọ fún ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà èyí jẹ́ wípé kíyèsí dáadáa o à ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri wọn a máa lọ bá àwọn àlùfáà wọn àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n wọn a sọ wípé àwọn ti lọ ní ọjọ́ sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè ṣùgbọ́n àwa kìí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn ṣùgbọ́n o jẹ́ kí ó yé o bí o bá ṣẹ̀mí ó ṣeéṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o kí n tó mọ jésù tàbí nígbà tí mo di apẹ̀yìndà tàbí nígbà tí mi ò kíyè sára tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi mo sọ̀rọ̀ báyìí mo ṣe báyìí sí yín ẹ dáríjì mí àti sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn kí a sọ fún pé dáríjì mí o a sì dáríjì wáyé la ń pè ní àtúnṣe ṣùgbọ́n o ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn o ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ jésù bí a bá képe olúwa bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ jésù kristi ni a ti lè ní ìgbàlà gbà tí o bá wàásù bẹ́ẹ̀ gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ jésù kristi ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ṣùgbọ́n bí a bá wàásù bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run láti inú ìwàásù wa á mú ìwàásù yìí á jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn ẹni tó ń káàkiri tí ó ń ṣe àgbèrè tí ó ń ṣe panṣágà ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà gẹ́gẹ́ bí ẹni tí ń jalè gẹ́gẹ́ bí ẹni tí ń ja ilé onílé bo tirẹ̀ lẹ́yìn ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpòrọ́ ni ọ̀mùtí ni oúnjẹ bọ́ káàkiri gbà tí a bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá yóò sì ronúpìwàdà yóò sì béèrè ìdáríjì nípa orúkọ jésù kristi àti nítorí ètùtù tí jésù kristi tí ó ṣe fún wa ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò bí a bá ń sọ nípa ọgbọ́n èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣeéṣe ó di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀ kí ó rí wípé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí rò ó ń dá èékánná sí o se se ki ori wepe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi ati waasu oro olorun a so pe ah mama gbogbo nkan tan se ise esu patapata gba orun apade ojina si yin e waasu ko yin eni to ndi adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki ori oju oluwa o fe mu mama binu ni gba to ba so be o se se elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni omo ba so pe iwe kika oti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti temu yi igo kan sojo yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa Jesu iru eni be o nle awon eniyan jina si ihirere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo Jesu o ni itara sugbon itara odi ni obaduro lo so pe iwo mo birin ki lo n wa legbe titi lo so pe bo to ba fe pe mi kin ba lo le mo fe mo le ba lo o wa so pe emi omo olorun le mi deeper le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa si re loni pelu igboya mo wa so fun odo mo birin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o wa su ihirere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won ta si egypt won ta fun awon ara ismaili nipasẹ be o wa tun lo si egypt iya popo ni o je josefu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele ori nigba ti won de be josefu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti eta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun won lo nje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph ngbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis ari wi pe awon won yi won teri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe waasu ihirere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si ile esin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wa si ile esin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi ojina si o nje wa wa sosi mo ti n ba so be fun o o soro lati wa si sosi bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi ban daruko re ni gbangba pe elese na ti mo doju ti e se wa le ronuko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph of one nisin se ron ti ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o so itankan o so o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti be si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa so ni natani wa so fun pe iwo ni eni na lese kese ni dafidi lo be si ni gbadura lo tun ba ni waju olowa lo teri ba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi gbe oro olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan woni gbo ni to pe awon kan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo awon nkan woni won wo lokan awa na o ye ki a kun fun ogbon olorun soran ti Jesu Christi nigba ti o ri obinrin ni ti kanga obin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obinrin so pe bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun so ju be lo fun ni wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon olorun ni a fi gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele aje omo siga tele aje oniku pande eniyan tele aje eni tin se fayawo tele aje eni tin ja tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a so fun awon eniyan wepe Jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di e da ti tun di eniyan rere o le fi iye olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihirere ki a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba de bodo wo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ki nti wa su eleri olooto ki nti leyin ki si ni eredi ti a fin wa su agbara ki nti wa su wa leyin je ki a wo Johanu ori keta dilogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le ran mi agbara ti n ti wa su wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluṣagutan ti o n so pe emi ni adari idapoju ile yi nitori be mo fe ki o yi eyin enke wa ni idapoju ile pe eti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo eti won so ni ojo aje okan mi o si nbe eti won so ni ojo bo mi o gba be eti mo gba niyi gba ton ba ti ri pe o ni daru dapo ni o ko si okan ti o ni gbala o nigba ti a ba je okan o nigba yi gan ni awon eniyan yo gba Jesu Kristi gbo wipe baba mi o ran mi nitori be bi a ba je eni ti o ni emi isokan pelu awon ara emi isokan ninu ijo ti o je wipe bi oluso agutan ti nso be la nti leyin bi adari ekun bi o ti nso be ni a nkin leyin bi awon ti ajoje ara ninu oluwa bi won tin gbe soke be la jo n gbe soke bi won tin gbe sile be ni ajo n gbe sile eko kan iwoso kan irin kan to je pe amoran kan na ni an gba awon ti an gba ni imoran gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe ajo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba wa su si won eyi ni agbara tin ti iwaasu wa leyin ise be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalem ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ti a ba gba emi olorun laaye ni igbesi aye wa ti a fi emi olorun kun wa ti a ti ni emi olorun ninu ati lode ti o je pe oro ti a nso iro ti a nro lati odo emi olorun wa ni ti o je pe agbara emi orun agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbesi aye eniyan emi olorun ina olorun ti jorun o ti wa ni igbesi aye wa bi a ba nsoro emi olorun yo ma ti nkan won yi leyin yo je agbara fun oro ti a nso ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikokanlelogbon nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun ti tun igbesi aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le teriba ki a le wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwaasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o nsun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esitan ti a so wipe e je ki a dide e je ki a gbadura won ba ti wuyewuye fun iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wipe ibi ti won ti n gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o n lo nitosi ki won ma mo wipe a n gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi eyi ni adura ti a n gba ti a n laagun adura ti a n gba ti a n soro soke adura ti a n gba ti a n mi owo olorun o wa so fun wipe won kun fun emi mimo won kun fun emi mo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun wese iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi waasu ohun ti a fi waasu ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Johanu ori ogun Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon ọpọlọpọ ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon won yi le a ko ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwaasu wa ni wipe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se wipe ki a ma so wipe ah lagbaja eyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wo pe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o npe o gege bi enikokan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala se iwo fun ara re ki o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbese aye re ki igboya ki o sokale si igbese aye re ki ogbon bi ati gbe iwasu rere kale ki o sokale si igbese aye re ki itara fun ife Olorun ki o sokale.

wípé nípa ẹ̀rí rẹ nípa kíka ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwà tún fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wà sí ìrere ó wà sí ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì gbàdúrà gbàdúrà títí agbára ọlọ́run ọgbọ́n ọlọ́run iyè ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ìtara ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàdúrà sí sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí.

ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí agbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí agbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́, àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ 8, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, 146, ẹsẹ̀ 8. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde.
Oluwa fe awon olododo. Ese oro Olorun yi nso fun wa ikan ninu awon ise ti o se pataki ti Olorun ma nse. O ma nsi oju awon afoju ni Isaiah ori keji le ni ogoji 42 ni woli ti ori isipaya oro Olorun ni o nso fun wa gege bi isotele ti o nfi agbara Olorun han ni Isaiah ori keji le ni ogoji ese ikefa si ikejo emi Oluwa le o ti pe o ninu ododo emi o si di owo re mu emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan imole awon keferi lati la oju awon afoju lati la oju awon afoju lati mu awon onde kuro ninu tubu ati awon ti o joko le okunkun kuro ni ile tubu emi le Oluwa eyi le oruko mi ogo mi le emi ki o fi fun elomiran be ni emi ki o fi iyin mi fun ere gbigbe ese kerin din ni ogun ori yi kana emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di imole ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti ati ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe ohun yo fi iriran fun awon afoju ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa ó yẹ kí a mọ̀ àwọn wo ni bíbélì ń pè ní afọ́jú nítorí ó ṣe é ṣe nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú ó ṣe é ṣe kí o dìde kí o gbé bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé gbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí màá padà wá nítorí pé ojú mi ò fọ́ mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí kò sí bó ṣe lè jìnà tó bí n bá wù ẹ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi ó sì kàn ọ́ mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀ mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristi mú wá ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́ sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran
ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ke si wo eyin afoju ke eyin ki o le ri tani afoju bo gbagbo wi pe ibere yi ni o wa le okan re be tin kigbe ti an kilo ti an ke rara ti an so wi pe Jesu Christi ma n fi ri ran fun awon afoju o n bi mi lere wi pe tani afoju gbo idahun ti olorun fun o ni ese kokandini ogun tani afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran tani afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni tani afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti olorun gbe dide ni ile israeli we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa n ke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o n pe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wi pe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wi pe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wi pe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki Jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe Jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si fe ki Jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo so fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se ni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati keke lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo n se gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se
tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń ba ẹlẹ́dàá rẹ̀ jà. Ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìrìnà tó ń jiyàn tó sọ pé rárá o. Èmi kọ́, Ọlọ́run fi ẹ̀tí ẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìrìnà lọ́dọ̀ Jésù? Ṣó wà ń bí? Rárá o. Bírú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọlé, nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá, tó ní òríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ní Jòhánù orí kẹsàn-án. Mo ṣì ń padà bọ̀ ní Aísáyà orí 16:6, ṣùgbọ́n wo Jòhánù nínú Májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39. Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú, ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá, kí a sì gba ọkàn yín là. Ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́, ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Bí a bá ń jiyàn, bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú, ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o, ṣàánú fún mi, làmí lójú, jẹ́ kí n ríran, irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú. Mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí, bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀, tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálàpálàpá, bí ò bá wá wí àwáwí àti àwíjàre, bí ò bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú, bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbà á, bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí Ọlọ́run pe òun, mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí, oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú. Wo Aísáyà orí 16:6 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú. Ẹsẹ̀ 10, Aísáyà orí 16:6, ẹsẹ̀ 10, afọ́jú lé àwọn alóore rẹ̀, òpè ní gbogbo wọn, òdì ajá ni wọn, tí kò lè gbó, wọn a máa sùn, wọn ń dùbúlẹ̀, wọn ń fẹ́ máa tògbé. Àwọn alóore, àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀, àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà, ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀, ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà, ẹ ké pe Olúwa, Jésù ń bọ̀. Àwọn wọ̀nyí ni à ń pè ní alóore. Àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin Ọlọ́run, àwọn tí wọ́n ń jáde wàásù. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wò wọ́n délé-délé, tí ó wo inú ọkàn wọn, tí ó wo ìwà wọn, tí ó wo ìrìn ẹsẹ̀ wọn, tí ó wo ìwọṣọ wọn, tí ó wo ìṣiṣẹ́ wọn, tí ó wo ìgbéyàwó wọn, tí ó wo ìkóbìnrin jọ wọn, tí ó wo bí wọ́n ṣe ń bímọ, bí wọ́n ṣe ń tọ́mọ, ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀. Ó sì ń sọ wípé òpè ni wọ́n. Nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà, ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú, àwọn méjèèjì wọ́n ṣe kí ni? Wọ́n já sínú kòtò, wọ́n á ṣègbé. Ìgbàlà ò sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han. Wí fún mi, ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà, ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò,
eni to mu oti amuyira to sin so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to sin so fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je kin fi ona han o sin sina eni ti o nto sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo n tele kakiri lo lo ran lo n fi kan ran kan to so pe o n sogo eyi ni si wa lo n fe ko ebon se n gbadura o lo n fe ko bi le ti e ba se toro o lo n fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa n so wi pe afoju le awon alore re o mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o o ye ko se wa ni kayefi elomiran ti o ba mo ye pe o nje afoju ngba to wa si bi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko ebi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won so mi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa do si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi adogba da po pelu awon alai gbagbo ki a ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko burusha bo ba gba pe o ja foju oni joko be abi o se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an kon won ni eko oro olorun won mu fila won ni won si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun we pe gbedi gbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gbo oro olorun ko je ko ba le o e to ma je kan saka kiri ti won oni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni ka bi won tin ka ti o ngun bi abere ti o nsa olada ti o nsa laake be ni o nso pe olorun ibi ti mo ku si ba mi yodani bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabi eni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun e pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko orire nitori pe o de ibi ti jesu ti ma lani loju bo ba ti de to ti fokan e bale to si fe gbo oro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfeju mo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ran ti pe omo ogbon odun ni
nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o nsi ibedi fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o so ronu pada ese won ti o ba je pe won mara won ni afoju ni won ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo korinti keji ori iketa ori ikerin korinti keji ni maje mo titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ehin rere we pe ki a je wo se wa ki a ko sile ki agba Jesu Kristi gbo ki o le gba wa la ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wa oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbogbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje Jesu ki o le fi fa tu kuro ki ife ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Kristi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba n gbo wi pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe iyawo tabi o fe sise tabi o fe rin irin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se n se amona o n so fun a wi pe eko ihin rere wipe emi olorun ma se amona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihinre si ni wipe okunrin kan aya kan oko kan nitori wipe eko yi n so fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gba ti olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wipe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wipe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a n pe ni noa o si ni awon omokunrin melo gege bi omo won je melo noa ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli daradara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obirin merin okunrin kan pelu aya re kan soso
gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomo ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan sosho ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodomo ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o seese a o ko yeti seti yeti le wa lokan e o ko lesi sorun lesi le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan sebute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adio leti ara oniye afo loju oni mona e ti o ti e je yawo kan sosho ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po a fa seyin loti ti o jade lati lo waasu fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele ojule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodomo ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de bo da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igunle o lo fi lele bo da o wa o la le nta eyin ni o mo se e te fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni joko be Jesu kunko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan safoju lawon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku
to lo bi Jesu wi pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti o won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba nlo wi pe ah so gbogbo damask late gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don ton bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi lo ti n lo ni waju o ri wi pe ko gbo iro ese iyawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju woyin ah oni lo ri lo so fun wa pe eh kin de te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be eh sister ke a de ri yin e wa se ko ibeli ojo nlo e wa gba laye wa e je ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko center 20 kan lara tori pe ojo anu ati koja patapata o de wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole irere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won irere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma fi iye ni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti enikankan wa sugbon so fun awe pe ti irere ti an wa su re eko oro olorun ti o ma tun aye eni se ti o ma yi ni pada ese ikerinla ejowo won si afoju ti nfona afoju ni won o mo oni won se kele olori we pe ah o nlo si egbe ikeko bibeli mo ba lo to ku ba ku fun e ko center ba e lo oro yi la nso nipa eyi oro yi ani pekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta nso fun eni bi bo ba lo si ohun to lo nkeko bibeli e bo ba bimo won ni wa be ko jade e ma wa sebi bawon eyan wa ba wa ko mo jade sebi Jesu wa wa
emi olorun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wa de mi o ro pa ti e nfe ki awon omo ti ko wa na papa abi wo fe ko omo ti e jade pe lawon omo ti alufa to nse pe yen lo fe ko wa be ko omo jade e to se ilu yawo e nle ton to gba ni salubata awa kuro me awa lo wa be ko omo jade bo ba sure adura e o le gba ti olorun ki gbo telese won ti so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani won be ko jade e joko le e bo ba ni wa ko omo jade se bimo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi oteju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to ti joko na nbere we pe pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbese na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da ke bi laye ati jo ta ba bi mo won wa mo amuyira nle wa ati ile na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nkan ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han eti fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun o ni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilesin pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si wasu ti o tun si won lona a so fun wa wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si rirere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo n bi olorun pe ke yi ki o ma se je ipin re àwọn tí wọn ò kọ ẹsẹ wọn sílẹ àwọn tí wọn wà wọn mọ bóyá ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin ó ń sọ fún wa wípé àfọjú ni wọn ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́ kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n Jésù Kristì bí ó ti sọ fún wa ní ìṣáájú ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú òun lòun wò wọ́n sàn ó máàkù orí kẹwàá kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí nísinsìnyí a ti mọ àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà ọlọ́run àwọn tí kò tí mọ iye àìnípẹkún àwọn tí ọlọ́run ayé yìí tí ó ti ra ní iye tí ó ti fọ́lé ojú àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ àwọn tí ó ti ra ní iye àwọn tí ó ti fọ́lé ojú àwọn tí ó ń fi rere pé ibi
àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí li afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá wò láti ẹsẹ̀ 46. Máàkù orí kẹwàá ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbelé ohùn rara wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì wọn ò mọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ á bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tọ Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí, tó ti jú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ, ìṣiṣẹ́ ẹ, tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run, tó kígbe lé òun rárá wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìn rere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ 46, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé ńsìn, ó ṣe é ṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wà á kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, a gba ìyìnkù lé wọlé, a rọra wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta. Bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn, ìwọ tó wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí òye òye tá a sì sọ fún ọ wípé, jókòó, bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀? Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọ bí tó ti ń bọ̀ sí, mọ bí tó ń lọ, àbó mọ bí tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí, fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di 5:00 to 5:30 ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ bíbélì, ló sọ wípé àyè má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ bíbélì, àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀, mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ o, ṣó gbọ́, ò sì gbé bíbélì ẹ, ò ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kò lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹnìyẹn pé kò dákẹ́ àdúrà gbígbà, kò dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ́ tiẹ̀ jáde.
gba tan ba ti gbe e debi don don don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti po ju bara e o da bo n ya gbe sori ibusun e gba tan ba ti ye aso e pada le meji ti gbogbo e runku na ma so pe eh bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu ah o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ki se ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku ba e to ti paju de na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko ke pe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun saanu fun mi to nso pe jesu npe o fe gbo kan ela bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ ìrìndé òru gbogbo ètò onítẹ́lẹ̀tẹ́lẹ̀ oyún ọgbọ́n ẹ̀sọ́nù ìjẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀gbin gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ wàá kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ jésù sì dáhùn ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ àfọ́jú náà sì wí fún un pé raboni olùkọ́ni kí èmi kí ó lè ríran Jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kaakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba Jesu pade won na ba Jesu pade won tun bo na ile oti lo mo ba Jesu pade irede oruko ju won le iyẹn ò bá jésù pàdé ó sì wọn wá ni ó ní ó sì ríran ó sì ń tọ jésù lẹyìn ilé ọnà mo gbàgbọ wípé lónìí bí ọlọrun ti ń là ọ lójú ẹmí tó ń fi ìhìnrere hàn ọ tó ń dárí ẹsẹ rẹ jìọ tó ń wẹ ẹsẹ rẹ nù tó sì ń sọ wípé lọ kí o máa ríran ẹni tó bá ríran bó ti ń ka bíbélì àmàyé ọ ìfẹ bíbélì á wà lọkàn ẹ ọrọ ìhìnrere ẹkọ tó yè kóró a máa dùn mọ ọ bọ́n ń sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe bọ́ọ̀ ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dáríjì ọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé ayípa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adìhun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tìjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ ẹ bó bá ti ń díẹ ní ìgbàlà bẹẹ ló ń bo ìhòhò rẹ gbogbo ọṣọ ayé tó kọkọra tẹlẹtẹlẹ èyí tí èṣù bẹ ọ níṣẹ tẹlẹtẹlẹ tó ń fi àwòrán èṣù hàn bó ti ń ní ìgbàlà bẹẹ ni gbogbo ẹ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ kejì wọn á sọ pé tí ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n á ní oyí padà ni ògo jésù ẹ wà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n á fẹ́ mú wọn lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà á ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò
ara mi wa ma ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sonu ati eta fi si ka wo gbogbo e pa

0: lọ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn, ìfẹ́ ni mo fẹ́ ṣe, iṣẹ́ ni mo fẹ́ ṣe. Bó bá ti ń sọ bẹ́ẹ̀, iná láti ọ̀run wá. Ẹ̀jẹ̀ Jésù á sọ ọkàn rẹ di mímọ́. Bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́ bẹ́ẹ̀ ló ń béèrè fún agbára mímọ́ tí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. Bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run, á gba ọkàn rẹ là, á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mí wípé mi ò ní ìlò ẹ̀kọ́ ìyìn rere, ò jẹ́ kí ó jẹ́ tiwa. Orí kunkun àti agídí, ìyàn jíjà àti ọ̀tẹ̀. Lílòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa. Bí ó ṣe tiwa ni, àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀, tí ó ń fẹ́ gbọ́, tí ó ń fẹ́ gbà, tí ó ń fẹ́ gbàgbọ́. Bàbá, nítorí irú àánú yìí, nítorí ó dá wa lọ́lá bẹ́ẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. À ń bẹ̀ ọ́ o. Gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà, ìṣẹ́, ìparun àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn. Àwọn tí Ọlọ́run ayé yìí fọ́ lójú. Àwọn tí ohun ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìwà ayé tí ó ra ní iyè. Ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ń ronúpìwàdà tọkàntọkàn, tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ, tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́, fi fún ọ ní orúkọ Jésù. Ṣàánú fún oníkólukú wa. Ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà, àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, à ń bẹ̀ ọ́ wípé ìwà wọn, ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún. Ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn. Ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀, ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀, nígbà gbogbo, níbi gbogbo, jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù. A mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé, àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run, tí wọn ò sì fẹ́ ká lọ, àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà, àwọn atanijẹ, àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú, ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí. Bàbá, yọ wá kúrò lé ọwọ́ wọn. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọkàndà, jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa. Ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin, má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ, pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ, ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ. A sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti gbàlà, àwọn tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wọn dì, àwọn tí ó ti sọ di ẹ̀dá titun, a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn. A dúpẹ́ pé o ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ìwé oníwàásù, orí ìkẹrin. Bẹ́ẹ̀ ni mo padà, mo sì ro ìnilára gbogbo tí a ṣe lábẹ́ ọrùn. Mo sì wo omi jẹ́ àwọn tí a ní lára. Wọn kò sì ní olùtùnú, àti lọ́wọ́ aninilára wọn ni ipá wà, ṣùgbọ́n wọn kò ní olùtùnú. Nítorí náà, mo yin òkú tí ó ti kú pẹ́ ju àwọn alààyè tí ó wà láàyè síbẹ̀. Ní tòótọ́, ẹni tí kò tíì sí sàn ju àwọn méjèèjì, ẹni tí kò tíì rí iṣẹ́ búburú tí a ń ṣe lábẹ́ ọrùn. Àti pẹ̀lú mo ro gbogbo làálàá àti ìmọ̀ iṣẹ́ gbogbo pé èyí yìí ni ìlara ẹni kìíní láti ọ̀dọ̀ ẹni kejì rẹ̀. A san lè yí pẹ̀lú àti ìmúlẹ̀mófo, a ṣe wèrè fọwọ́ rẹ̀ lọ́wọ́, ó sì ń jẹran ara rẹ̀. Oúnjẹ ìkúnwọ́ kan pẹ̀lú ìdákẹ́jẹ́, ó sàn ju ìkúnwọ́ méjì lọ tí ó kún fún làálàá àti ìmúlẹ̀mófo. Nígbà náà ni mo padà, mo sì rí asán lábẹ́ ọrùn. Ẹnìkan ṣoṣo wà, kò sì ní ẹni kejì. Ní tòótọ́, kò lé ọmọ, bẹ́ẹ̀ ni kò ní arákùnrin. Síbẹ̀, kò sí òpin nínú làálàá rẹ̀ gbogbo, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kò tẹ ojú rẹ̀ lọ́rùn, bẹ́ẹ̀ ni kò sì wípé nítorí ta ni èmi ń ṣe làálàá tí mo sì ń fi ire du ọkàn mi.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹran jẹgún tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan nihin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohun kon ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won anbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o nbo si ori imiran bi o ba ni owo die lowo enkan wo ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye iru eni be bi o ba je ewo ni mo nse apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n bẹ yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbẹ pẹlu agbara olorun pẹlu agbara ti o wa ninu ẹjẹ Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyun ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti nbe le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se àwa sọ̀dọ̀ yín nísinsìnyí a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára ẹ tu sílẹ̀ ní orúkọ Jésù gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá mo já wọn ní orúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn tí ó wà ní àrọ́wọ́tó wọn tí ó yí ilé rẹ̀ ká tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù mo lé yín kúrò ní orúkọ Jésù ẹ ti ò sílẹ̀ ẹ jẹ́ kí o bímọ láyọ̀ àti lálàáfíà kí
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun le fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọn máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ ìmúnidúró nínú ìgbàgbọ à ń bẹbẹ yín wípé oore ọfẹ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn lè gbé ìgbésí ayé onígbàgbọ tòótọ láti kẹsẹ járí nínú ìwà ìgbàgbọ ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìgbàlà tí wọn bẹbẹ fún ìsọdí mímọ ẹ wá sọ wọn di mímọ ẹ wá mú gbòǹgbò ẹsẹ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwájú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀ yín wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bàlé ọmọ náà à ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́ pé ti gbọ́ ti wá adúpẹ́ pé ti ṣàánú fún wa adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa kí o tó lọ mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni. À ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lè ayé, irúgbìn rere lè àwọn ọmọ ìjọba, èpò sì lè àwọn ẹni búburú ni. Irúgbìn rere lè àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere. Àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba Ọlọ́run. Wò ó láti

0: àti àkòrí kìíní. Àwọn wo ni ọmọ Ọlọ́run? Wo orin Dáfídì. Orin Dáfídì, orí kẹtàléní ọgọ́rùn-ún, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, ó dàbí àwọn ẹsẹ̀ tí ó kúrú púpọ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kún fún ìjìnlẹ̀ ìtumọ̀. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ìdáríjì Ọlọ́run, bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ tí ń sọ wá di ọmọ Ọlọ́run, lákọ̀ọ́kọ́ ó sọ fún wa wípé kí a tó lè di ọmọ Ọlọ́run, Ọlọ́run ní ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tí ó wà ní ìgbésí ayé wa. Mo mọ̀ wípé bí o bá jẹ́ ẹni tí ń ka Bíbélì, o mọ̀ wípé ohun tí ó ya àwa ya Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run wà ní òkè, àwa wà ní ìsàlẹ̀. Ohun tó wà láàrin ẹni tó wà lókè àti ẹni tó wà nísàlẹ̀, òun ní ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ìdènà tàbí ìdàbò láàrin wa. Tàbí kí a sọ wípé ẹnìkan wà lórí òkè, ìkan wà nínú ọ̀gbun. Ohun tí ó yà wá nípa òun ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn. Òun wà nínú ìmọ́lẹ̀, àwa wà nínú òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, ìdàbò wà láàrin Ọlọ́run àti ènìyàn. Ìgbà tí a bá mú ìdàbò yìí kúrò, tí a bá mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ìgbà náà gan ni a mọ̀ wípé a di ọmọ Ọlọ́run. Ó wá sọ fún wa, wò lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ ìkejìlá, bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni o mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí o bá fojú inú wo ohun tí a ń pè ní ìlà oòrùn, ó jẹ́ ibi tí oòrùn ti ń yọ láàárọ̀. Bí o bá fojú wo, o bá fojú inú wo ìwọ̀ oòrùn, ó jẹ́ ní àṣálẹ́ nígbà tí oòrùn bá wọ̀. Bí o bá wò ó láti ìlà oòrùn sí ìwọ̀ oòrùn, ó rí wípé wọ́n jìnà síra wọn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ wípé bí a bá mú nkankan sí ìwọ̀ oòrùn, ẹni tó wà ní ìlà oòrùn kò lè rí irú nkan bẹ́ẹ̀. Èyí ni onísàmù fi wá wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ó ṣeéṣe kí Ọlọ́run ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó wẹ ìrékọjá wa nù, kí Ọlọ́run kí ó mú àìṣedédé wa, ìrékọjá wa, àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó mú jìnà sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn kò sí ní ọ̀dọ̀ wa mọ́. Àwọn ẹlòmíràn ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yìí wà nínú wọn, ẹ̀ṣẹ̀ yìí wà nínú àgọ́ wọn, ẹ̀ṣẹ̀ yìí wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé bí a bá ti ní ìdáríjì, Ọlọ́run ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ó ti mú ọ jìnà réré. Ó dàbí ìwọ̀ oòrùn. Bí ó ṣe jìnà sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni a mú àwọn ìrékọjá wọ̀nyí jìnà kúrò lọ́dọ̀ wa. Èyí ni ó fi rí wípé nínú ìjọ wa níhìn-ín, a kì í fi ọjọ́jọ́ ìsinmi, ọjọ́ Àìkú báyìí, kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo ìpàdé ojúlé ká fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí ló dé? Nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, a ti mú ọ jìnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ó ní bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà. Ìbẹ̀rù yìí ló máa mú ọ ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run. nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ.
1: Ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò.
0: Yóò dáríjì ọ́, ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì. Kìkì àwọn tí a ti mú ìre kọjá wọn kúrò. Kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́. Àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta. Galatia orí kẹta láti ẹsẹ̀ ìkejìlélógún. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé tàbí àwọn tí wọ́n wà ní ìlú. Ó ní gbogbo ènìyàn pátápátá ni a ti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe Olúwa wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wọ ẹsẹ̀ 26 nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa báwo? Nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, gbà tí a kọ ìṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ère kọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa, gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa. Ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní, Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá, òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá, kì í ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú, wípé ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbáláyé, wípé èyí ni ní ti àwa ènìyàn dúdú, wípé àwa tí a tún lọ gba ẹ̀sìn kìrìsìtẹ́nì tí a ń ka bíbélì, wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú, wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà. Ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa Jésù lè àti dá gbogbo ayé, àti Nàìjíríà, àti Áfríkà, àti aláwọ̀ dúdú, àti aláwọ̀ funfun, wípé nípa rẹ̀ lè àti dá. Kò sí ohun kan tí a dá lẹ́yìn Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ, kí o fi àwọn òjìyàn, àwọn elékèé, kí o fi wọ́n sílẹ̀. Ó wá sọ wípé ó tún àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò sì gbà á. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ 12 wípé ṣùgbọ́n
1: iye awon ti o gba ibikibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibikibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti Olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba run ki se be o oni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun e ni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti an se amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o se se ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o se se ki won joko sori awo ki won si ma so fun Olorun wi pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o se se ki awon wonyi ma mo ijile iru adura be sugbon o ri wi pe lesese Olorun a ma mu oloka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won sa ma so pe Olorun fona han mi titi a o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye waye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Kristi nikan soso awon wonyi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe Olorun fi ta wa lore a ki ba pade lo pupo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin Olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa Olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo Olorun a n fe ri Olorun a n fe sin Olorun oun lo ma fun wa ni emi isodomo bi o ba je eni ti Olorun ti fi oye ese ye eni ti Olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri pe alaafia Olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe Olorun se o ni olori re o fun o ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun Olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni Olorun se lori lori re wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe Oluwa a gba ise ori igi agbelebu ti Jesu Kristi a gba gbo nigba yi gan ni Olorun fun ani emi isodomo wo ese ikerindinlogun emi ti kara re emi ti kara re le o n ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re ni o n ba emi wa jeri wi pe omo Olorun le awa ise awon elomiran wa akonisina da n pe won to je wi pe bi enikan ba ti n denu ijo won ma gba lowo an so pe ah gba to ti wonu ijo o ti di omo Olorun ki se ipo alufa ki se ipo adari ki se ipo adari idapo jule lati so enikeni di omo Olorun a o le so enikeni di omo Olorun a o ti le so ara wa paapa di omo Olorun bi o ba je wi pe aronuku ada a ko ese wa sile a gba idariji latoke wa o ni emi fun ara re ma gba ise Olorun se alufa ti o ba nso fun enikan wi pe aha gba to tin wa sinu jo wa o ti di omo Olorun lai ni awon ohun ti an reti lowo eni ti o je omo Olorun lai ni awon ami iyipada okan iyipada igbesi aye eni lai ni iru nkan be ki alufa kan ki o kan so pe ah o ti di arabinrin o ti di arakunrin o ti di onigbagbo ma wa dede o omo Olorun ni onisinsin yi o ki awon eniyan ko si pato pe lagbara ti di omo Olorun ki se be awon elomiran won ni to ba ti foroko si card kan o ti di omo Olorun awon elomiran won ni to ba tin sanwo ni dede ninu ijo o ti di omo Olorun ki se be emi ti kara re le o ba emi wa jeri pe omo Olorun le wa ise mo fe bi o ni ibere kan teti sile se o sese ki eniyan ki o ma wa si ile isin ki o ma lo si ile ijo ni asale ki o ma lo si ile cinema ni asale ki o ma lo si idi oti mimu ni asale ibi ti o ti mu oti yi ki emi mimo Olorun ki o ma so pe aha o kare omo daada gba to ti lo si ile isin laaro to wa mo amoyira oti nisinsin ko ma ba emi re jeri wi pe o di omo Olorun iwo na mo pe ko sese be se o sese fun keni kan ma wa sinu ile isin ki o di osan bi o ba ti dele ko fi ja peta pelu oko e ko so wi pe o je gba be ko ma ko be sin ja ko be sin ni pariwo se nibi to tin ja yi se o sese ki emi Olorun emi mimo Olorun emi otito ki o so fun wi pe omo Olorun ni wo ise rara gba ti eniyan ba kunle lori ekun e sugbon ti o ri wi pe oun je elese ti o be si ni kigbe ti o be si ni sokun ti o be si ni gbadura ti o n jewo fun Olorun ti ko fi ohun ko pamo ti ko di ebi ese ti e le elomi lori wi pe eyan daada ni mi oko mi le eyan boroku eyan daada ni mi iyawo mi ni o se ba gbele po eyan daada ni mi baba ati iya mi awon na ni ti won lowo eyan daada ni mi sugbon awon idile wa awon eyan buruko awon lese iya ese awon baba wa ni mo n je iru eni be ti o je eni ti o n wi awawi iru eni be ko ni ni emi Olorun lati so fun wi pe o ti di omo Olorun eni ti emi Olorun ma ba jeri ni eni to ni irele eni to wa si waju Olorun eni to tun ba ni waju Olorun eni to so fun Olorun wi pe ohun ki se eyan daada wi pe ninu ese lati bi ohun ninu ese ni iya ohun loyin ohun ati wi pe ohun fe bo lowo ese ki Olorun ki o sanu fun eni to ro mo agbelebo eni ti o we ninu eje Jesu pelu igbagba awon ni emi Olorun ba jeri ninu emi won wi pe awon ti di omo Olorun o wa so fun wa oni ki se alufa oni ki se enikeni ki se ajere okan lo nso wi pe ati di omo Olorun emi ti kara re le o ba emi wa jeri wi pe ati di omo Olorun wi pe omo Olorun le awa ise bi a ba je omo Olorun ami wo la fi mo omo Olorun awa ti ati pe die ninu ijo awa ti a ni emi Olorun o ma mo bi o se se ki o ma lo loju titi ki o kan taju soke kan ko ri enikan emi Olorun a so fun wi pe arabirin wa niyan bo ba ti o lo ba emi eyan ma so fun wi pe arabirin Oluwa ni wa ni arabirin se gafara fun mi o o mo fe di lowo die se onigbagbo ni yin o n paapa bi o ba je eni ti o ni emi Olorun bi o ba ti ri iwo na tori ami emi Olorun lara re ami rele ami ti Jesu Christi ani arabirin a lo nigbagbo lohun wa ma ro lokan e pe on lati je omo ojo wa lele e pe se dipa niyan abi e se gafara ani se dipa le yin na e gbara yin mo pe omo Olorun ni mi aha ami niyan sugbon eni ta ri lode ta ri ami omo Olorun eni ta ri lode ninu oro siso ninu iwoso ninu ki bi a se nse nkan ninu igbese aye wa ki a ma ri ami omo Olorun o ye ki a ni ami omo Olorun bi yato si pe a ti en so nipa ti omo Olorun awa ti a wa lati ilu okere ti ki se Eko nihin ni ati bi wa o se se ki a ri ara ile wa kan ko pe ta ti rira bi ati wa o se se ko je ibudo ibodo ko la wa eni ya ma wo wa wi pe nje ara ile mi ko yi awa na ma wo pe lagbaja nje ko ju ara ile mi bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaja wa sumo die wa ni
2: arakunrin abi arabirin nbo le ti wa ani ilu bayi ni ilu be ilu ti wa ilu be ni temi na ani emi na mo ro pe mo mo nje lagbaja ko ni baba e ani se mo won ni ani omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma tun so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun ari ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti isesi a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini peteru kini ori kini lati ese ikerinla bi awon ele ti omo li ai fi ara yin dasa bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni ti n gboran bi a ba ri omo olorun gere ti o ti n gbo nipa iwoso nigbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi o mo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o ti n gbo nipa pe ko dara lati je akobirin jo we pe oko kan aya kan lese kese lo ti n so fun olorun we pe olorun fun mi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun yegbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagunla eni to n gbo oro olorun to n se beni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa o ni bi ati je omo olorun se amo we pe mimo le olorun ṣe amọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ ọlọ́run ó ní torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n wọn kò mọ̀ wípé ọlọ́run ọ̀run òní ó pè wá sínú agbó òní ó pè wá láti ṣe wá lólóríire òní ó pè wá láti jẹ́ ẹni bí ẹni tinú rẹ̀ ó ní bí a bá jẹ́ ẹni ti ọlọ́run ọmọ ọlọ́run bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo ninu ohun gbogbo ti a n se ye ki a wo heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe o ni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun wa sibe yin mo se o si o o ni ko si ife nbe ni bawo lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile ni igba kankan ri ibi ti o je wipe bi a ti n kunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe o ni ojojumo ti n ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba ti n soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyen ohun la ka yi o ni nitori pe eni ti oluwa fe ohun ni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba n lu wa ni kumo bi oro olorun ba n so fun wipe ona wa o da to ọ̀rọ̀ ẹnu wa ò dáa tó ìṣe wa ò dáa tó aṣọ wíwọ̀ wa kò dára tó ìlọkọláya wa kò dára tó àti jíjẹ mímu kò dára tó ọ̀nà tí a ń gbà ṣiṣẹ́ wa kò dára tó bí ọlọ́run bá ń bá wí ìfẹ́ ọlọ́run ni àwọn ẹlòmíràn máa ń sọ pé ìjọ tí wọ́n wà ń sìn gbà táwọn ti kúrò ní dípà ìjọ dáadáa wọn kì í bẹ́nikẹ́ni wí ò bá kóbìnrin jọ ò bá jẹ́ òmùtí ò bá máa jalè nǹkan kí nǹkan tó ń wọ̀ tó bá máa ṣe wípé wọn kì í bẹ́nikẹ́ni wí bẹ́ kò sí ìfẹ́ ọlọ́run ń bẹ́ ìfẹ́ ọlọ́run wà níbi tí a ti ń bá ni wí nítorí pé ẹni tí olúwa fẹ́ òní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà ẹ máa mú sùúrù lábẹ́ ẹ̀ bá wí ọlọ́run ń bá yín lò bí ọmọ ni nítorí pé ọmọ wo ni ń bẹ tí bàbá kì í bá wí elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keji we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsimi nitori asise kekere kan ti mo se to ba ri ibawi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo oni tani o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo oni sugbon bi eyin ba wa le si ibawi bi eyin ba wa le si ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro iru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ibawi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun wa pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo pariwo lasiko lasiko ti a se ijosin ejule o bi o je pe ani kokorin kokorin daada to so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ibawi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fo okan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lohun yanju e iru nkan te lo mi nfe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je makan ki o ma je enikeni eni ti ani le bawi eni ti ani le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da ba ba feran ara wa bi a ba je omo olorun bi a ba je leti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo ikori keji akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa we pe a je agbole igbagbo bawo ni o se ye ki a se ninu agbole igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbole igbagbo wo galatia ori kefa ese ikewa nje bi a ti ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa we pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wi pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba hiwu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a si lati ni iteriba a ni lati ni igboran bi a ba so fun a wi pe nkan to n bere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun jomo ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o si ti laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la ma sa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokan dilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda Kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe ega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Korinti kini ori kerin Korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye won ma so fun wa wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye oye won se ori awon ara Galatia awon wa ni bo miran Paul n so fun won wi pe o nje baba fun won gba to tun ba awon ara Korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Korinti o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun olorun pe a dupe wi pe o je ki deeper o je ki a ba bibeli pade o fun wa ni eko eko ti bibeli bi a ba ti n wa so bibeli enikeni lo mo wi pe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je olori ire ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a ti n ko ni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi bopo boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wi pe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wi pe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wa lanu wi pe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wa lanu wi pe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi ohun ba ti n de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo n fe lo ba baba ninu oko bi baba ba je bi gbenogbena bi omo tin de lati ile iwe ni omo mu boje shobiri boje nkankan to fe mu a be si ni mu mo ni kilo de a lo fe ran baba lowo ni bi a ba ri enikeni boya iya lo ntaja loja ni bi omo ba tin de lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wi pe o n fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo lo to ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri olesho agutan ko ri olesho agutan mo fe adura ka gbadura fun o mo fe ko bibeli ko se ka se fun o mo fe iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise esin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wo pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro we pe tara ijoba olorun la nlo jesu nso fun we pe ka mo soro we pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun je yi ki se ibere igberaga ibere mo ti totan ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ijolo to wa koni dikun elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba enikeni soro o di ki o ma le wa sinu ijo kani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o look sure ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi eh bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko agiju to si mo wa si ijoba olorun to n wẹ wa mo lojojumo to n fọ wa mo lojojumo to n soro oro wonyi oro ijoba olorun to n so so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o n fe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati n tenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun we pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re je ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere we pe o ti di omo olorun.

0: Ìwé oníwàásù. Orí ìkẹfà. Ibi kan bẹ tí mo rí lábẹ́ oòrùn. Ó sì ṣọ̀pọ̀ láàrin àwọn ọmọ ènìyàn. Ẹni tí Ọlọ́run fi ọrọ̀, ọlà àti ọlá fún, tí kò sì sí nǹkan tí ó sì kù fún ọkàn rẹ̀ nínú ohun gbogbo tí ó fẹ́, ṣùgbọ́n tí Ọlọ́run kò fún ní agbára àti jẹ nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn àjèjì ènìyàn ni ó ń jẹ́, asán ni èyí, àrùn búburú sì ni. Bí ọkùnrin kan bí ọgọ́rùn-ún ọmọ tí ó sì wà lé ọdún púpọ̀, tó bẹ́ẹ̀ tí ọjọ́ ọdún rẹ̀ pọ̀, tí ọkàn rẹ̀ kò sì kún fún ohun dídára, àti pẹ̀lú tí a kò sì sìnkú rẹ̀. Mo ní ọmọ ìṣẹ́núsàn jù ú lọ. Nítorí pé lásán ni ó wá, ó sì lọ ní òkùnkùn. Òkùnkùn ni a sì fi bo orúkọ rẹ̀ mọ́lẹ̀. Pẹ̀lú, òun kò rí oòrùn, kò mọ ohun kan. Èyí ní ìsinmi ju èkejì lọ. Àní bí ó tilẹ̀ wà ní 100 ọdún lẹ́rìn-ín méjì, ṣùgbọ́n kò rí rere. Ibì kan náà kí gbogbo wọn àún rè, gbogbo làálàá ènìyàn ni fún ẹnu rẹ̀, ṣùgbọ́n a kò tí ì tẹ́ adùn ọkàn rẹ̀ lọ́rùn. Nítorí pé èrè kí ni ọlọgbọ́n ní ju aṣiwèrè lọ, kí ni tálákà ní tí ó mọ bí a ti ń rìn níwájú àwọn alààyè. Èyí tí ojú rí sàn ju èrò káàkiri ìfẹ́ lọ, asán ni èyí pẹ̀lú àti ìmúlẹ̀mófo. Èyí tí ó wà, a ti dá orúkọ rẹ̀ rí, a sì ti mọ̀ pé ènìyàn ni. Bẹ́ẹ̀ ni kò lè bá ẹni tí ó lágbára jù ú lọ jà. Kíyèsí, ohun púpọ̀ ni ó wà tí ń mú asán bí si. Èrè kí ni ènìyàn ní? Nítorí pé ta ni ó mọ ohun tí ó dára fún ènìyàn ní ayé yìí, ní iye ọjọ́ asán rẹ̀ ti ń lọ bí òjìji. Nítorí pé ta ni ó lè sọ fún ènìyàn ní ohun tí yóò wà lẹ́yìn rẹ̀ lábẹ́ oòrùn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyè àìnípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín, kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wa lójú. A dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa. A dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ fi ìṣepayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyèméjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tínú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ lẹ́sẹ nínú Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Kólósè. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kólósè yìí, Epístélì sí àwọn ará Kólósè. A ti kọ́ nínú orí kìíní, a sì ti kọ́ nínú orí kejì. Lónìí a ń wo orí kẹta, a sì ń kà á láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa nínú Bíbélì àti nínú àwọn Epístélì pàápàá. papa ninu eti afẹ ka loni awon ohun ijinle popo ni olorun fi pamọ fun wa ti o se wi pe bi o ba ye wa bi a ba si gbaro bi a ba gbadura le lori yo mu ki igbese aye onigbagbo ki o ye wa ju be lo yo se je ki ore ofe olorun ti a fi le gbe igbese aye asegun ki o ju be lo ni igbese aye wa nitori be bi ati nka awon oro wonyi ma se je ki omo tabi eni ti o joko segbe re ma se je ki o di olowo ni igba popo ni awon alabiyamo laarin wa ni won ma ngba awon omo won laye lati di won lowo elomiran o se se ki o je wi pe a ma toju omo tabi ki o ma fi omo fun omo ki o ma se fi eti si eko ti a nko nitori be ki a ma se je ki ohunkohun tabi enikeni ki o di wa lowo enikan wole nigbati a ti bere ikeko ni tabi nkan kan lo bo sile lowo enikan tabi ohunkan miran lo nsele nita tabi ariwo ni a ngbo lati ibo miran e ma je ki awon nkan wonyi ki o di wa lowo ki abale je eni ti o nfi ohun rere awon ribiri ti olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi ati si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti anka ki o ma fi oju ba won lo eko bibeli ni a wa fun asin lati wo bibeli wa bi ati si bi ati nka mo nka lati kolose ori keta lati ese ikini nje bi a ba ti ji yin dide pelu kristi e ma saferi awon nkan tin be loke nibi ti kristi gbe wa ti o joko li owo otun olorun e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu kristi ninu olorun nigba ti kristi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ese merin yi ni a fe se asaro le lori loni o nso nipa igbe aye eni ti a jidide ni ese ikini o ni nje bi a ba ti ji yin dide pelu kristi o ye ki o mo gege bi akeko bibeli wepe ni ibere pepe majemu titun yi ako ni ede giriki ti a fi ko majemu titun yi bi aba ka ese ikini yi o nso wi pe nje nigbati ati ji yin dide pelu kristi ma se je ki o se oni kayefi ikan na ni o nso pelu idani loju wi pe awa ti a je onigbagbo awa ti ati di atunbi oni ati ji wa dide ko si tabi sugbon ninu re wi pe looto lati ji wa dide pelu kristi o wa nso wi pe nigbati o mo wi pe ati ji o dide pelu kristi tabi bi o ba fe fi ami han wa wi pe ni tooto le ati ji o dide pelu kristi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon nkan tin be loke nibi ti kristi gbe wa ti o joko le owo otun olorun o si wa nso fun bawo ni a se le saferi ohun ti n be loke awon ti ko loye won le ro we pe ki a ma wo kisa ki a ma wole ko so be o se alaye ni ese ikeji oni ki a ma ronu awon nkan ti n be loke bi a ba nso wi pe ki a ma saferi ki a ma wa awon nkan ti n be loke itumo re ye ni ese ikeji nigbati o wi pe ki a ma ronu awon nkan ti n be loke ki se awon nkan ti n be le aye o wa so fun ni ese iketa eredi ti o ye ki a ma saferi awon nkan ti n be loke ki se nkan ti n be laye ni ese iketa o ni eredi re niyi nitori eyin ti ku le ede miran le ede wa bi a ba so wi pe eyin ti ko je wi pe eyin ti fi aye sile o ni nigba ti a ti ku ti a ti fi aye sile àwa tí a ti fi ayé sílẹ̀ tàbí àwa tí a ti kọ ayé sílẹ̀ kò yẹ kí a tún máa ṣàpèrè ohun tí ń bẹ nínú ayé kò yẹ kí a máa ronú nípa ohun tí ń bẹ lé ayé àwa tí a ti kú tí a ti kọ ayé sílẹ̀ tí a ti fi ayé sílẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè nítorí a ti fi iye wa pamọ́ nínú kristi pẹ̀lú kristi nínú ọlọ́run ó wá ń sọ wípé bí a ti ń rìn ọ̀nà tóóró tí a ń rìn ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ ó jẹ́ ìlú ọ̀run rere wípé kì í ṣe kí a tún máa padà sẹ́yìn ó ní nítorí nígbà tí kristi ẹni tí ń ṣe iye wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo jẹ́ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀ ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ ìwọ ò sì padà di erùpẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan ó wà nínú èémí tàbí iyè àti ẹ̀mí ọlọ́run ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà ídẹ́nì nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé ìgbà tó jẹ́ wípé inú ilẹ̀ inú erùpẹ̀ ni ènìyàn ti jáde ohun tí ó sì jẹ́ ẹ̀mí ọlọ́run ìyẹ́ ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìnkiri wọ́n ń ṣàfẹ́rí wọ́n ń wá àwọn ohun ti ayé èrò wọn kò sí nínú ọlọ́run èrò wọn kò sí nípa àwọn nǹkan tí í ṣe ti ẹ̀mí nínú orin dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin orin dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí ọlọ́run ọlọ́run kò sí nínú ìrònú rẹ̀ ṣé orí àwọn ohun méjì tí mo tọ́ka sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkíní kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè ìkejì àti ṣe àfẹ́rí ohun tí ń bẹ lókè ni pé kí a máa ronú nípa nǹkan tí ń bẹ lókè bí ó bá ṣe àfiyèsí ó rí wípé nǹkan méjì yìí ni a tún kó papọ̀ níhìn-ín ìkíní kí a máa ṣe àfẹ́rí ọlọ́run ìkejì kí a máa ronú nípa rẹ̀ ó wá ń sọ nípa ti ènìyàn búburú ènìyàn nípa ti ẹ̀dá ara ènìyàn nípa ti ẹ̀dá ádámù ènìyàn tí kò tí ì ní ìyè ọlọ́run ìyè ayérayé nínú ọkàn rẹ̀ ó sọ nípa ẹni yìí tí kò tí ì ní ìgbàlà tí kò ní ọlọ́run tàbí oore ọ̀fẹ́ ní ìgbésí ayé rẹ̀ ó ní kò ṣàfẹ́rí ọlọ́run ọlọ́run kò sí nínú gbogbo ìrònú rẹ̀ gbogbo ìlépa rẹ̀ ọlọ́run kò sí níbẹ̀ a tún sọ fún wa nínú Filipi orí kejì wípé àwọn ẹlòmíràn ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n rò wípé wọ́n wà nínú ìjọ tàbí kí wọ́n rò wípé wọ́n jẹ́ ènìyàn ọlọ́run kí wọ́n rò wípé àwọn pàápàá jẹ́ ẹni tí ó ti di àtúnbí ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣàfẹ́rí ohun tí wọ́n ń lépa ni ó máa ń fi hàn irú ènìyàn tí wọ́n jẹ́ nínú Filipi orí kejì ẹsẹ̀ ìkọkànlélógún nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristi gbogbo wọn ní ṣàfẹ́rí ní wá àwọn nǹkan ti ara wọn kì í ṣe ti Jésù Kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa bí a bá rí ìlépa kan nínú ọkàn wa tí kì í ṣe ìlépa tàbí àfẹ́rí sí nǹkan ti ọlọ́run ó yẹ kí a mọ̀ wípé ó jẹ́ wípé a ò tí ì di àtúnbí tàbí bí a bá ti di àtúnbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ẹ̀mí wa ó ń jórẹ̀yìn ó ń kú lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gba ọlọ́run láàyè kí ó tún fẹ́ atẹ́gùn látòkè wá kí ó fẹ́ sí iná ẹ̀mí wa kí iná yìí kí ó má bàa kú pátápátá kí a ba lè máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè nínú Matthew